0: awolu solu dero pese.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kìíní. Ó ṣe wá.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Mo ń gbádùn àdàbà.

0: 89.9 FM. Awolu Solu Dero Pese.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní Aladdin Strawberry àti Plain Sweetened.
1: Peak. Reach for your peak.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Your Nescafe is not just a drink, it's your

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí ẹkú ojúmọ́ ìròyìn ní kùtù àìlàmú àfihàn láti ìkànnì àdàbà FM 88.9 Àkùrẹ́ ìlú Ìlọ́rọ̀mùkínlàwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù oníròyìn. Ṣáájú náà ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ló ti fi òǹtẹ̀lú ìwọlé padà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn afurasí tó jẹ́ pé wọ́n jí àwọn èèyàn gbé ní oríire wọ́n ti láwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n gẹ́gẹ́ bí ìgbẹ́jọ́ ṣe ń tẹ̀síwájú lónìí. Obìnrin ọmọ orílẹ̀-èdè South Africa kan ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n ọdún 25 lórí bí ó ṣe gbé oògùn olóró wọ orílẹ̀-èdè Nàìjíríà.
2: Hello somebody shall fi alewa se be mo KK 20 enterprise ile ise to nko ni lona agba adolosin eja juvenile ati fingerless to wa LD wa lodo won fa won olosin eja special package leja ro won yiyan ti won ti preserve lona ti o la lo pe kosiru size te nfe lodo won te ni ba agbegbe ti won ti smoke awon eja won mo toni toni pelu awon osise ti o ni doti bakan na lele beja tutu lodo won lowo ti ogun pa wa lai KK 20 enterprises tu la won adiye to wa LD fa won olosin adiye ose mefa ni won fi ntoju awon adiye won ko to di tita jade fa won olusin woro leyin fera ni abi ma jo eworo elede lomode atagbe to wa healthy wa ni KK 20 enterprises ko wa siru frozen food te fe te oni ba lodo won bo seran oya erewure adiye abi toki mi wili agent suppliers tu ni KK 20 enterprises fun gogbo awon olose ateronja e eronja ose olomi leyin fera ni aiza air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati bebe lo mo wa ni nta road oba lenilu akure fun chemical and foaming material e lo si oja oba nla off oba adesida road akure tabi ke pe number 0916-229-4888.
1: Ẹ káàbọ̀ padà ìròyìn ń tẹ̀síwájú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ báyìí fún ìdábí 95% lórí ìdá nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbà wọ́n títí oṣù kejìlá ọdún 2026. Ààrẹ ló gbé àṣẹ náà kalẹ̀ níbi ayẹyẹ ìdánimọ̀ nílẹ̀ Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹjọ ọdún ẹ̀ tó wáyé nílùú Àbújá. Ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ yìí ni Fẹ́mi Gbajàmíàmílà òun ló ṣojú ààrẹ níbi ètò náà. Ààrẹ fi léde wípé ìjọba àpapọ̀ léde yìí ìní ó ń fẹ́ kí wọ́n ṣe àgbékalẹ̀ ìlànà ohun ìmọ̀ ẹ̀rọ náà èyí tí ẹ pé yóò túbọ̀ ṣe ìrànwọ́ fún ìdánimọ̀ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Àwọn abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin pẹ̀lú igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ lọ́jọ́ pé wọ́n ti fi òǹtẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí fún sáà kejì tí wọ́n sì fi ẹnu kò wípé àwọn ti ṣetán láti kó àwọn èèyàn jọ fún ìwọlé padà rẹ̀ lọ́dún 2027 lábẹ́ ètò ọ̀hún làwọn ọmọ ilé-ìgbìmọ̀ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ọ̀hún ni wọ́n ti fi léde wípé àwọn ti ṣetán káàkiri àwọn ìpínlẹ̀ bíi 36 tó fi mọ olúlu ilẹ̀ yìí Àbújá láti ṣe iṣẹ́ náà. Bákan náà ni wọ́n tún ní ṣàlàyé wípé àwọn ìlànà àti àwọn ètò eléyìí tí ìṣèjọba tó ń ṣe ọ̀hún òní yóò tún ṣe ìrànwọ́ láti lè jẹ́ kí wọ́n rí dájú pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó túbọ̀ wọlé padà gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́gbìmọ̀ adarí ọmọlẹ́gbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ọ̀hún bí wọ́n sì tún wá fi òǹtẹ̀lú àwọn àtúntò èyí tí ìṣèjọba tó wà lóde yìí tó ń ṣe lórọ̀rọ̀ ètò ọrọ̀ ajé pàápàá jùlọ lórí bí wọ́n sì ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìjọba àpínlẹ̀ àtàwọn ìjọba ìbílẹ̀ lọ́jọ́ pé wọ́n ti pín owó tó lé ní ₦2 trillion báyìí láti àsùnwọ̀n ìjọba gẹ́gẹ́ bí owó tí wọ́n rí wọlé fún oṣù kẹjọ ọdún 2026 láìwo ti bí ó ṣe tún ti jáwálẹ̀ ń ṣe ni àsùnwọ̀n ọ̀hún ìgbìmọ̀ tó ń sí ọ̀rọ̀ àsùnwọ̀n ìjọba àpapọ̀ ọ̀hún náà fọwọ́ sí lo àwọn owó náà lórí pínpín fún oṣù kẹsàn-án níbi ìpàdé tí wọ́n ṣe ní oṣù kẹsàn-án ọdún tá a wà nílùú Àbújá. Ń ṣe ni àwọn owó tí wọ́n pín ọ̀hún òun náà ni ó ní ṣe pẹ̀lú pé ₦1.5 trillion èyí tí wọ́n ní ó jẹ́ owó tí wọ́n pa wọlé tó fi mọ́ owó tó tó bíi ₦84.7 billion èyí tó jẹ́ owó tí oje owo ori ba kan ewe oni won pin awon owo ohun yi ti o to bi trillion meta abo o le die fun ti osu kejo iroyin ni kutu ile ngbo lati ikani adaba fm 88.9 akure ile ilaramo kinawa ta tin gbo sadegun ta ba padade awon afrasi ti won fi kele ofin gbe ti won ni won ji awon eyan gbe nijoba ibile orire won ti ni won je bi esun ti won fi kan won gege bi igbejo zentes waju loni
3: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
4: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo ori abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nafda ki fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbe ija ijawa ija osi always guide me
1: Ekaba kwada iroyin te siwaju Ijaba papo orile de Nigeria lo tin se agbiyewo lori ibasepo eleyi ti won fowo si lodun 1978 pelu laarin orile de Nigeria to orile de Saudi Arabia yi ti je pe yo se iranwo fun awon oko oju ofurufu ile Nigeria lati le ni anfani si lori gbigbe awon arinrin ajo lasiko ise Hajj Minister fun oro igbokigbodo ko ojo ofurufu Festus Keyamo no fojo oro yi no fi lede leyin ipade to se pelu awon ti oro kan lori ise Hajj bakan lewe ni Keyamo oni ipade ohun lo wa nibamu pelu ase eyi ti o wa lati odo igbakeji are leye Kasim Setima lori gbigbaradi fun ise Hajj to nbo Ajo ileto odibo lolede Nigeria INEC lo ti ni awon oludibo to tobi otale egberun lona otale lugba o le merin ina ni won je akanda eda kaakiri lede Nigeria eyi no wa gege bi won si ni yin se ni won wa bi opolopo awon eyan yo se to bo ko pa daada ninu eto idibo odun 2027 en to je alaga ajo ileto odibo Josh Amokitan ina foju oro yi onu fi lede nibi ipade eleyi to se pelu awon adari egbe awon to je akanda eda lede Nigeria yi to wa ni ilu Abuja eyi to je commissioner fun ajo ileto odibo Roda Gumoso na ni o soju Amokitan ajo ileto abo DSS lo je pe won tun ti kawo awon afrasi marun ti won je ti ko ansaru ti won ni won ji awon eyan akeko to tobi 64 atawon oluko won gbe ni ijoba ibile orire nipinle Oyo pon irojo awon afrasi ohun ni won to ka won pon irojo niwaju ile ejo giga eyi to wa nilu Abuja pelu eso meje eleyi ti won fi kan won to ni se pelu iwa sumami ijoba apapo no fi eso kan won be lori ofin iwa sumami na ti won si ni awon oje bi esun ti won fi kan won Onedajo Obiora Egwatu ti ile ejo giga to wa nilo Abuja lo ti ju obirin kan omo ile South Africa omo odun 38 tan koruko re ni Will Jessica Ani lo ti ju si ewon odun 35 bayi lori esun pe o gbe ogun oloro wo orilede Nigeria wa yin se ni oni eni ohun lo se fayawo ogun oloro wo orilede Nigeria ni papako ofurufu Nnamdi Azikwe oni won ti mu nilu Abuja oni dajo Egwatu ohun lo wa ni o gbe idajo re na kale lana pelu alaye pe ofin orilede Nigeria ki ko fi aye gba iru e rara ajo NDLA ina kawo obinrin na pon irojo niwaju ile ejo giga ilu Abuja nibi ti o ti ni ohun jebi esun ti won fi kan jebi ta ri mo re lori iroyin ni kutuwai fun ti aro to ni Adeyemi la wa lo lotu royin Opeyemi jo danu mo wa seti gboyin Akujimo loyin toni opo re la o se loke pe
5: Ile ise to se Toki, o fenfe, o kenke, o wasewewe, o dubi ilu dundu leti, o dubi dodo ikiri, 88.9, Adaba, FM.

0: àwọn gan ni wọn ló rántí wọn tó ṣe rẹ fún wa àìmọye àwọn ènìyàn ní ìjọba aṣíwájú fi sípò àmbásẹ́dọ̀ àtàwọn tọkọ wọn ti kú àtàwọn tí aya wọn wà láàyè àtàwọn tí nǹkan kan ò ti ẹ̀ ṣàwọn táwọn náà wà bẹ́ẹ̀ òun nìkan ò lè dáyé ṣe bẹ́ẹ̀ ni kò sì ru tẹnìkan níbi kí ló wá dé ọlọ́gbọ́n ayé ẹ máa kú dààmú lásán o òmùgọ̀ ayé ẹ máa kú bàjẹ́ lásán o ẹ gbọ́ tó bàbá lókè o lódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá ọmọ aráyé ti gbàgbé pé pẹ̀kí ni mo kó bàrá ni mo yá wọ́n gbàgbé ọba aláwùrà bí pé ká tàrà ò ní yẹ̀ lórí ẹ̀dá ẹ̀yin ẹ máa ṣe tí káṣíwájú náà ó máa ṣe tiẹ̀ èmi mọ̀ dájú pé gbogbo ẹlẹ́ṣẹ̀ ọ̀tá ìlú ajédùbúlẹ̀ yóò jìyà bẹ́ẹ̀ òrùlé bàjà mọ́lẹ̀ àgò ló máa dá díẹ̀ mọ́lẹ̀ níkẹyìn mo fẹ́ kí gbogbo wa ká lọ mọ̀ bẹ́ẹ̀ o bó pẹ bóyá ẹ fi wọn sílẹ kẹ jẹ kẹlẹgàn wọn máa pẹ gan èmi kúkú ti mọ pé a lọ ọrùn ṣìkà bẹẹ sì bẹ wọn wọn ò ní gbọ ẹ jẹ kí wọn máa ṣe èso ó dá mi lójú pé ìṣọwọ àwọn alábùkù wọn á sunkún wọn ò ní rómi kankan lójú nígbẹyìn ọrọ gbájá yín bá bojú wẹyìn tó fojú rí ìkoko aṣíwájú wọn á sáré àsádijú o àsákọlu kòtò àsákọlu mọtò ní nígbẹyìn kẹyà mọ ẹgbẹ yín lẹgbẹ gìdá kìí ṣe gbé ajá torí ọ̀tọ̀ ni tèjò lálòkó mo bẹ̀yìn ni ẹ dákun ọwọ́ tẹ bá fi ń mẹ́kò ló tẹ fi ń ṣe sáwọn èèyàn mo bẹ̀yìn ni o ẹ má fi mú òjò ńlá ti aṣíwájú tó ní tọ̀hún bá fi dánrú rẹ̀ wò yóò ká ọwọ́ ọ̀hún lórí ni o ògìdá kìí ṣe gbé ajá o díẹ̀ tájá fi jù lọ yẹn kò ṣe é gé kúrò torí ibi tẹ ní kí gbégbé ó má gbé ibẹ̀ náà ni gbégbé máa gbé ibi tẹ ní kí gbégbé má gbé ibẹ̀ ni wọ́n ti mú lọ́la ẹ gbádìtú àfiwé ọ̀rọ̀ mi yẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alátìlẹyìn.
1: ọ̀nàrẹ́bù olúbọ̀nmi tó jí òjò tí gbogbo ènìyàn mọ̀ sí bíi ti òòrùn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nígbà gbogbo.
0: ẹ̀yin lè jìká tẹ́ẹ̀jì ká ṣe ó ya ojú.

0: mọ̀ báyìí o.
1: Wípé igbá ńlá lọba lọ́dọ̀ àwọn gbọ́mi apẹ̀rẹ̀ bàǹbà lọba níbi ẹrù rírù.
0: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
1: Evergreen màlọ́gà o, àwọn làgbà.
0: For quality
1: standard
0: impressive.
1: Affordable and incontestable stationery.
0: Láfọ̀ bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
1: O yẹ ẹsẹ̀ rà léyọléyọ ni.
0: Tàbí méjì mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ dáínà tàbí tipa tàbí trailer.
1: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road, opposite Stadium Junction gangan Lápẹ́.
0: Telephone 081 6531 6655.
1: Ó yẹ ìpín kí n gbọ́.
0: Evergreen.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak. Reach for your peak.
2: Tope, mo ti dupe lọwọ Ọlọrun àti àwọn òṣìṣẹ́ tuntun Health Center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
3: Ó ga o Lọlá, nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sí ilé ìwòsàn General ni, bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
2: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní Health Center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi, mi ò ra ẹyọ ògùn kan ní ìta.
3: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
2: Bẹ́ẹ̀ ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú.
3: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
4: Ìjọba ń gbìyànjú lórí ẹsẹ̀ntà o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè òògùn àti ìtọ́jú tó péye.
5: Ìwọ náà sì bí Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kókó Health Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kókó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
4: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀, National Primary Healthcare Development Agency, NPHCDA.
6: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
7: Màámi.
6: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
7: Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
8: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
9: Dúpẹ́ pé ó kọ́ lọ́wọ́ gbogbo òbí àti alágbàtọ́ tó fi ọmọ sílé ìwé Christ Central School.
10: Ìjẹ̀rẹ́ ọ̀wọ̀
9: àti ní ìpẹ̀mẹ̀.
10: Ẹ ṣe
9: o. Àbùdínitọ́ lókun àbùdínitọ́ lọ́sà.
10: Ìwé òní tó lọ́wọ́ yẹn.
9: Ẹ ṣe bí ẹ ti ń fọmọ sílé ìwé wa.
10: Adúpẹ́ fún ìbádòwòpọ̀.
9: Ẹ ń jèrè àwọn ọmọ yín.
10: Àwọn ọmọ náà á digi àlọ́yè.
9: Wọ́n di gómìnà, wọ́n dàrẹ orílẹ̀-èdè, wọ́n di dókítà, wọ́n di lọ́yà.
10: Wọ́n dòjíṣẹ́ olúwa.
9: Ìyẹn ti wá di àtú bẹ́ẹ̀ ni ọbẹ̀ di àtú sí.
10: Inú sáà ta wọ̀ yìí.
9: Àti dẹ́pẹpẹ ẹ̀kọ́ ti sáà yà.
10: Àfi tayọjú àwọn ọ̀yọ́.
9: Ẹ ti wá mú ọmọ yín wá.
10: Láti nursery, primary,
9: secondary, GS1 to SS3.
10: Opportunity afọ́tọ̀.
9: All parents and guardians
10: to enroll their children.
9: Christ Central School.
10: Ìyòwò kọ́ta ìyẹ̀rẹ́ ọ̀wọ̀.
9: Well conducive learning environment.
10: Computer science laboratory
9: and body facility.
10: Transport
9: is available for the day students.
10: For more inquiry,
9: 0806276 5273.
10: 0806276 5273.
9: Christ Central School.
10: The Lord is our life.

0: think gbugbo awon eyan won wa lori ijuko koko ti tonat ge akara oyinbo fun igbe yawo toni
1: eto be yawo laye
2: ejowo eduro noja re
3: ah ilo sele
2: ki won to so wa po nje o ran ti po sele ri television fun mi fi ri jinko ero foso ki ise le wa ma fowo foso nle en 2026
0: eh ni tuto
2: ka ja so pe o ti ran won abi
0: ta lo ti so pe mo bodo ra gbugbo awon kan ile kan so ni bi ti cdk e wa
3: emo lo tun je cdk bayi
0: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
2: ka kuku wa gba pe gbugbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
0: ah lati osu to koja ni mo ti ra won
2: oluse agutan e so wa po
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
5: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fò ń tẹ̀lú gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-53. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: summer vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ṣáde kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: onígangan ni ọjọ́ ńlá ọjọ́ jimo ọjọ́ àlùbáríkà ọjọ́ yẹyẹ ni ọjọ́ àkójọká fatamala ọlọ́run dákun wá wọlá bí gbogbo dá ti sìn ọlọ́nìí àdúrà wa jí ó gbà àfẹ́rí ọkàn wa ní ti dáadáa ọlọ́run bá wa ṣe o àmì àti àmì ìyẹn gẹ́gẹ́ mo fi ń kiyín láàárọ̀ tòní fọlájì òye tayọ iṣẹ́ dí ọmọ aláṣẹ jẹ́ òwòrí ọmọ aláṣẹlà pápápá ẹ̀kú ti mọ̀ mímọ̀ sí èmi pé tá a bá ń sọ nípa ojúlówó ròyìn eré ìdárayá wọn níta bí sùpẹ́ kankan ò sí mẹ́ àágbẹ̀yìn débẹ̀ mr oranda ni ó dúró tán àwọn tèmi ò lò fún aláǹtà dání pápápá àti bó láti lọ kó sẹ́yìn láàárọ̀ tòní ẹ̀ dé ń kó adúpẹ́ ọ̀kun lánàá torí bá méjì kan òun tó fẹ́ dàbí òkè níwájú ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń da 20 àwọn obìnrin nìyẹn ó padà di pẹ̀tẹ́lẹ̀ ení ẹ̀wà kọ́ra ó lè bá yà á nàìjíríà ń da 20 a fìyà jẹ́ orílẹ̀-èdè england ń da 20 lánàá bá a ṣe fẹ́ fìyà jẹ́ wọ́n yìí ẹni kí ni scores àmì ayò mẹ́ta tó wú tata ta lọ̀rọ̀ bá dé orílẹ̀-èdè columbia ń da 20 làgbàgbà o tó bá ti di ọjọ́ sunday ẹgẹ́ bó ṣe wà sí nìyẹn o lèmi náà já wa tán kanlẹ̀kanlẹ̀ àdúpẹ́ pẹ́ òkun kó máa lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹnu ni ẹjẹ́ sáré lọ sínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lópin ọ̀sẹ̀ yìí tá a bá ń sọ nípa ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà nàìjíríà professional football league npfl march day 4 tó bá ti dọ̀ọ́lá àbọ́là kọ́ni ọjọ́ sátidé ni ọ̀lá náà ni òpin ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ látòní bend insurance wọ́n lọ kojúkọ ranchers bees aago mẹ́rin ló máa wáyé o ìkòròdú sí tí ó mọ kojúkọ bara fc konka livert wọ́n mọ kojúkọ enugun rangers sporting lagos ó mọ kojúkọ ti abia warriors tó bá ti di ọjọ́ sunday nìyẹn o nasarawa united ó mọ kojúkọ rivers united aago mẹ́rin ọ̀sán ọjọ́ sunday wari wolf wọ́n mọ kojúkọ kwara united kano pillars wọ́n farabalẹ̀ mọ kastani nkan ti doma united plateau united àti consulting stars ọjọ́ sunday laago mẹ́rin ẹ̀yìn bá ọmọ kojúkọ inter lagos kastina united yóò mọ kojúkọ ti naija tornado bó ṣe wà sí àgbéwádébẹ̀ ẹ tún jákó ń bẹ pàápàá ibo ní balẹ̀ sí ẹjẹ́ ń balẹ̀ síbẹ̀ tá a bá ń sọ nípa ìdíje ti english premier league yóò wáyé o gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ kódà àtòní làwọn àfigagbága ó ti máa wáyé ẹ̀yin chelsea tó ń gbọ́ mi olúbáyọ̀ michael gbogbo jàpẹ́ extension michael dasọ̀fọ̀ tó gbogbo làrámọ̀kìn ẹ máa ta tán lónìí torí bá méjì kọ ló bá ti da aago mẹ́jọ alẹ́ òní àgádá gidi ó gbàgbà gbàmùrì ó gba ìjàkadì sábíà ló ń sọ wá jẹ́ ká mọ̀ ó ló ṣe é ṣe kẹ́ ẹ rí yọ pedro àti kazedo kẹ́ ẹ rí wọn lórí pápá lónìí bẹ́ẹ̀ bá sì torí mọ náà á jẹ́ pẹ́ tọ́ ṣùgbọ́n ló ṣe é ṣe o ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá ó ló ṣe é ṣe kẹ́ ẹ rí yọ pedro àti kazedo ìyẹn lórí pápá lónìí ẹ jáwọ́ máa wo ohun tó máa ṣẹlẹ̀ bóyá wọn ò kópa fún chelsea àbọ̀n ní kópa aago mẹ́jọ alẹ́ òní chelsea ọmọ kojú brentford ewé ní chelsea wà tó bá dọ̀lá aago méjìlá bọ̀ tottenham hotspur wọn ò mọ kojú aston villa aago méjìlá bọ̀ aago mẹ́ta ọ̀sán ọ̀la everton àti ipswich brighton àti arsenal sóò ń gbọ́ mi ọ̀tún wa láàrin fọlánà gbogbo olówó adéwálé màṣá gbogbo olúwàjù ẹ̀ aláṣẹ ksc abikun tó kárí ayé gbogbo kàdé àkókò ẹ lọ bá brighton lé aago mẹ́ta ọ̀sán ọjọ́ sátidé ni ọ̀la nìyẹn newcastle ó mọ kojú kan ti hull city aago mẹ́ta ọ̀sán ọ̀la nottingham forest tó mọ gbàlejò coventry city aago márùn-ún àbọ̀ ọ̀rọ̀lẹ́ ọ̀la fc bournemouth àti kọ liverpool aago méje ọjọ́ sunday man city sunderland aago méje ọjọ́ sunday leeds united yóò mọ kojú kan crystal palace méje ọ̀sán ọjọ́ sunday ikọ̀ fulham yóò mọ kojú kan manchester united aago mẹ́rin àbọ̀ ọjọ́ sunday nìyẹn ọ̀nàrẹ́bù olúwatọ́yìn victor jafet ọ̀túnba immigration ni ò ní wáìtì àwọn manchester united tó dúró kórìkórì nìyẹn bó ṣe wà sí àgbèsè yìí ti wà létí ẹ̀ẹ́kú ti mọ̀ pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fàkà hotspur tún bá dọ́gba ni wọ́n ti jẹ́ ká mọ̀ tó gbogbo àwọn ilé ìtura tó wà ní cardiff ajé ti bugbájẹ wọ̀tọ̀wọ̀sọ̀ orí ibà méjì kọ ìròyìn tó tún kàn mí láàárọ̀ yìí ó jẹ́ kí n mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ ọjọ́ kejìlá tàbí ọjọ́ kọkànlá ní oṣù kejìlá december 11 tàbí december 12 ó gángan ni ìjà ó wáyé láàrin anthony joshua o àti tyson fury asá ti mọ̀ pé ìjà ẹ̀sẹ̀ kíkẹ́ yóò wáyé ọlọ́run mọ̀jà burú ó ṣẹlẹ̀ gbogbo àwọn ilé ìtura tó wà ní cardiff wọ́n ti gba gbogbo ẹ̀ tán ẹ̀ nẹ́ kẹ́lẹ̀ mọ̀ pé ìjà ìṣẹ́ kíkan yẹ yóò gà yàtà yóò lẹ kokoko bí eyín àfọ́gun ni bó tún ṣe jẹ́ nìyẹn a gbọ́dọ̀ má jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹ tún já kó bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé o tó bí amúsàn ọ̀kan lára àwọn eléré ìdárayá wa eléré olé ọ̀dàn ọmọlẹ̀ nàìjíríà ni yóò sa eré kan lónìí o eré sísá ọlọ́gọ́rin ibùsọ̀ ọlọ́gọ́rùn-ún ibùsọ̀ yóò sá lónìí pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ káàkiri àgbà ńlá ayé ìyẹn ní london ibẹ̀ gangan ló ti máa wáyé mo sì jẹ́rìí tó bí amúsàn sinode carillas yóò tún ṣe dáadáa lónìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nùní ẹjá kó bẹ́ẹ̀ ibo ní balẹ̀ sí ẹjá máa fún wa ní gbogbo bí nǹkan ó ṣe lọ o dábàá ń sọ nípa ìdíje ti spanish la liga náà tó ráwọn tiwa náà tó ṣe pórílẹ̀-èdè spain ibẹ̀ náà ti ń lo dáúlà a gbọ́dọ̀ já wọn nítàn mọ́ torí ìṣẹ́jú péréte báyìí òun la ní láàárọ̀ tòní bá a ṣe jọ fomi lò náà nìyẹn àmọ́ wá bẹ́ẹ̀ ẹjẹ́ ń sọ fún wa pé tó bá ti dagun mẹ́jọ alẹ́ òní ẹ̀spà yóò mọ kójú kọ eche osasuna tó bá ti dọ̀lá láago kan wọ́n kojú kọ ráyò fẹlẹ kanú athletic club àti aláfẹ́sì láago mẹ́ta kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀la aago márùn ààbọ̀ ọ̀la sẹ́tàfígò àti racing santander sevilla wọ́n mọ kojú kọ ti barcelona gbogbo bàṣàngbòrò ayé àlọ́ ọ̀la láago méjì ni o láago mẹ́jọ alẹ́ ọ̀la ẹ̀tàfí ọmọ kojú kọ malaga aago kan ọjọ́ sunday atletico madrid real madrid madrid derby nìyẹn aago mẹ́ta kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ sunday aago márùn ààbọ̀ lọ́jọ́ sunday villarreal ọmọ kojú kọ levante bó ṣe wà sí nìyẹn lónìí tuntun ajá àbalẹ̀ bí ẹnu kọ́lọ́kọ́ agbẹ́ túnmọ̀ wa bọ́mbà tù bọ́mbà ẹkú jẹ́rì ẹ̀ ń tẹ̀ ni tó ń gbọ́ mi àfa ayọ̀rí ìdí ọ̀bá ọ̀rọ̀ gbogbo lára mọ̀ kí up manchester united olùmídí alẹ́ gbogbo lára àwọn man u nìyẹn ó bàjẹ́ tì ẹjá máa fún wa láwọn ìròyìn pàápàá eléyìí tó wà ńlẹ̀ moses adukku ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbẹ́ ikọ̀ under 20 orílẹ̀-èdè wa nàìjíríà ó ní gbogbo ohun tó bá gbà làwọn fún o orílẹ̀-èdè poland náà máa jẹ́ ẹnu mi àgọ́ orílẹ̀-èdè colombia wọ́n máa jẹ́ bí gúgúrú lọ́jọ́ sunday ni gbogbo ohun tó wà ńlẹ̀ báyìí àfojúsùn wa ni pé ká lọ gba ìdíje ti fifa under 20 world cup ọlọ́run wá ṣe yóò fún yóò járí sí àmì àti àmì ẹjá tó kúrò ńbẹ̀ òótọ́ nípa àwọn ìdíje ti europa league kọ̀ọ̀kan wáyé lánàá ṣùgbọ́n kò sásìkò rẹpẹtẹ ńbẹ ẹkú jẹ́rìí ẹ ń tẹ nígbà mí ìtẹ́lẹ̀ ìròyìn sọ ìròyìn pọ̀ ńlẹ̀ jáǹtì rẹrẹ àjọ caf wọ́n kí wa o wọ́n kí nàìjíríà under 20 wọ́n lẹ́ẹ̀kú ṣe ọmọ ọkọ ṣe ẹ̀ ń sojú ilẹ̀ adúláwọ̀ ẹ̀ ń sojú wa dáadáa a sì mọ̀ wípé dúdú lọ́sùn ó sò bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ iwájú nínú ìdíje ìfẹ̀yẹ àgbáńlá ayé tọ́ńdà 20 bí nǹkan tún ṣe wà sí nìyẹn àtún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ pápápá bọ́ọ̀lù àbáṣe ẹjẹ́ ń gbé ń débẹ̀ bí ó ṣe rí ní òrí ọkọ̀ ìyàwó ṣẹ̀ lọ́ọ̀dí abala bóyá lẹ́mọ̀ abala tá a ti máa fún wa lọ́pdéètì gbogbo bí nǹkan bá ṣe ń lọ ẹkú jẹ́rìí mr oranda àágbéwà débẹ̀ kanlẹ̀ kanlẹ̀ ni tó ń gbọ́ mi dikin najibọ́lá ọmọlé àwọn manchester city gbogbo lára mọ̀ kí tí ò ní white ìjẹ́ ẹjẹ́ mọ̀ látìgbà tí wọ́n ti pa súná ìdíje ti english premier league ní 1992 august tí wọ́n pa súná rẹ̀ tó ń jẹ́ epl ẹjẹ́ ń sọ fún wa àwọn àmì ayò tí wọ́n ti gbá wọlé látọ̀dún náà lọ́hùn gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó kàn mí ku 35,478 goals 35,478 goals òun ni wọ́n ti gbá wọlé látọdún 1992 tí wọ́n ti pa súná ìdíje ti english premier league sunday sunday àwọn tèmi làwọn ń dè é mi ò sọ sáà tí wọ́n ti bẹ̀rẹ̀ yìí o sáà tí wọ́n sẹ̀ gbéra ara ẹ̀ sọ yìí sáà tó sẹ̀ bẹ̀rẹ̀ yìí mi sí mọ́ o 1992 títí di sáà tó kọgbà wọlé ìyẹn 2025-2026 tẹ́mùkan ti bẹ̀rẹ̀ 2026-2027 season títí di sáà tó kọgbà wọlé ni o wọ́n ti gbá 35,478 goals wọlé ìyẹn nínú ìdíje ti english premier league àwọn tèmi níbẹ̀ ń tiẹ̀ rí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ nínú 35,478 goals tí wọ́n ti gbá wọlé látọdún 1992 títí di sáà tó kọjá nínú ìdíje ti english premier league wọ́n ti gbá 1,200 goals ìyẹn ongo kẹ́yìn gbá bọ́ọ̀lù wọlé ara rẹ̀ more than 1,200 goals òun ni wọ́n ti gbá wọlé gẹ́gẹ́ bí ongo látọdún 1992 títí di sáà tó kọ gbá wọlé lọ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton àwọn ló gba ongo wọlé ju o 61 own goals òun ni wọ́n ti gbá wọlé o nínú ìdíje ti English Premier League látọdún 1992 títí di sáà tó kó gbá wọlé yìí ìyẹn sáà tá a lò tán yìí tẹ nǹkan ti bẹ̀rẹ̀ sáà mi agbábọ́ọ̀lù wo ló gba ongo wọlé ju Richard Dunne ó gbá bọ́ọ̀lù fún ikọ̀ Everton, Manchester City, Aston Villa àti ikọ̀ KPR. Ẹni ongo mélòó ló gbá wọlé? Ongo mẹ́wàá ló gbá wọlé o, ìyẹn Richard Dunne. Ẹ lọ́mọ orílẹ̀-èdè wo ni? Ọmọ orílẹ̀-èdè Republic of Ireland ni. Ó gangan ni Richard Dunne. Ó fọ̀dàgbére bọ́lá aláfẹsẹ̀gbárọ̀ síbi kan fún orílẹ̀-èdè bàbá ńlá bàbá rẹ̀. Nínú oṣù keje ọdún 2014, ó wá hangi bútù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù KPR. Nínú oṣù kọkànlá ọdún 2015, òun ni ó gbá ongo tó pọ̀ jù wọlé nínú ìdíje ti English Premier League. Ẹni tó wà ní ipò kejì gba 7 goals wọlé. Bó ṣe wà sí látọdún 1992. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló mi àwọn jùlọ nínú ìdíje ti English Premier League? Ikọ̀ Manchester United ni nínú 35,478 goals wọ́n ti gbá wọlé látọdún 1992. Mi ò sí sáà tán sẹ́ bẹ̀rẹ̀ yìí mọ́ ẹ mọ́ sì mí gbọ́ o sáà tán sẹ́ bẹ̀rẹ̀ yìí ò sí mbẹ́ o. Manchester United wọ́n ti gbá 2,420 goals wọlé látọdún 1992 títí di sáà tó parí tán yìí sáà tó parí tán sẹ́yìn pọ́n ti bẹ̀rẹ̀ sáà mìíràn. Wọ́n gbá 2,420 goals wọlé. Arsenal wà ní ipò kejì àwọn ti gbá 2,342 goals wọlé. Liverpool tẹ̀lé wọn wọ́n ti gbá 2,337 goals wọlé. Manchester City tẹ̀lé wọn o 2,224 goals. Chelsea ló wà ní ipò karùn-ún 2,280 goals. Bí nǹkan ṣe wà sí Fàkà Sport ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹ́ ẹ ní màá gbé wa débẹ̀ tán fáínálì. Ìgbà sáà tí ìtàn bẹ̀rẹ̀ tó ná bá tún parí gbogbo bí nǹkan bá tún ṣe ló máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ó lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ẹ wo ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé sáà àkọ́kọ́ ilé tí wọ́n bẹ̀rẹ̀ lọ́hùn-ún àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 22 teams òun ló máa ń ló kọ́kọ́ ń kópa ńbẹ̀ o wọ́n sì gba 1,229 goals wọlé ìyẹn nígbà náà lọ́hùn-ún gbogbo bí nǹkan bá tún ṣe lọ ẹkú jẹ́rìí ẹ̀ ń tẹni àmọ́ jí ẹ mọ̀ ṣé tuntun ṣe tuntun ni mo sọ yìí mo dúró Fọlájì Oyètayọ̀ ẹ jẹ́ àjọ fomi lò bẹ́ẹ̀ láàárọ̀ tòní fún ìkéde àti ìpolongo ọjà yín 09021077719 ìyókù òtún di ọjọ́ Tuesday ọjọ́ Ṣẹ́gun títí ìgbà náà ẹ jẹ́ máa gbìyànjú ká máa ṣeré ìdárayá ẹ kú kalẹ̀.
1: Mommy, today's golden one is milky.
2: Mine too.
3: Mother of the year. Well done. But please, he's been managing the milk small, small now.
4: It's not me, oh. This is golden one 3-in-1. It comes with milk already inside.
5: Milk already inside? Since when?
6: Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.
7: Ẹta ìbèrèbèrè yìí.
8: Bread kan wà ó tóbi gan ó ṣẹ̀ṣẹ̀ jáde ni kí ló orúkọ ẹ̀.
7: Ọ̀gálá bread ni ó ẹ̀ṣẹ̀ jáde ni.
8: Ẹ pa àtẹ́wọ́ fún Ọ̀gálá bread. Bread

0: búrẹ́dì dé, gbogbo búrẹ́dì wẹ́wẹ́ ṣe bà. Káìkáì, ara mẹ́rin búrẹ́dì tó ga fíofío, tó ki, tó kún, tó fẹ̀. Àtàrí àjàdàkú ni búrẹ́dì eléyìí kì í ṣe ẹrù ọmọdé. Bọ́gàlá búrẹ́dì ṣe tóbi tó, wíbarò ni ó gbé eléyìí o. Àwọn èròjà tó ṣara lóore ló jẹ́ kó kún bẹ́ẹ̀ tó fẹ̀ bẹ́ẹ̀ tó ga bẹ́ẹ̀. Gbogbo agolí ẹ̀bẹ̀rẹ̀ fún ti yí o. Búrẹ́dì yìí dùn yàtọ̀. Àbùkù tán ni ọmọlúàbí gárí sáàṣì ẹ̀ ó gé ọ̀gá búrẹ́dì jáde. Gbogbo ayé ló gbé wò. Búrẹ́dì yìí ti wà ní gbogbo ọjà o, supermarket àti lórí àwọn aláte. 2000 naira péré ni kò bèrè fún tiẹ̀. Ọmọlúàbí Bakery and Confectionery ló ṣe. Bóyá júgu ẹ̀ fún wọn pé búrẹ́dì tó ki, tó fẹ̀, tó ga, ọ̀gá búrẹ́dì.
1: Ìlera lọ́rọ̀.
2: Àlàáfíà tá
1: ẹ kú dédé wòyí níbikíbi tẹ bá ti láǹfààní láti mọ gbọ wa àkànṣe ètò rèé àlejò sì ti wà pẹlú mi nílé agbára ẹ bá mi dákọ yín fáwọn ará ilé àti iléeṣẹ tẹ wá sojú.
3: Orúkọ mi ni Àyẹ̀dáre láti iléeṣẹ Super Life.
1: Kí ni iléeṣẹ Super Life dúró fún gan-an?
3: Iléeṣẹ Super Life dúró fún ìlera gbogbo ènìyàn pátá tó ní èmi nínú. Iléeṣẹ́ gbé àwọn ohun tó ṣe mèremère fún ìlera gbogbo èèyàn pátá gbogbo kùdìẹ̀kudiẹ tá a lè mọ là kọjá nínú ẹ̀. Guarawa on ile isei ni solution fun nile isei ani awon product lorisirisi fun ailera gbogbo eyan pata akoko product wa on la npe ni STC 30 kini STC 30 kilo duro fun iyen ni pe kosi bo se me mo lo product yi laarin 30 days iyen ogbonjo to ni ri iyato ninu agwara re kini ile isei kina fi produce product yi on la npe ni plant stem cell on la won loyinbo npe ni modern cell iyen ni wipe gbogbo eyan pata ohun kan wa ta ìṣẹ̀dá wa tó jẹ́ foundation wa tá ń pè ní cell. Cell yìí ó tún wá pín lóríṣiríṣi àní brain cell, skin cell, pancreas cell, kidney cell and so on. Àwọn cell yìí àwọn ni wọ́n máa ń ní àìlera, àwọn náà máa ń ní ìpèníjà. Bóyá brain cell ló ní ìpèníjà, ìyẹn lẹni a ní tán pè ní brain issue. Bóyá ẹniyẹn pancreas cell rẹ̀ ló ní ìpèníjà, ìyẹn ni pé pancreas cell tó yẹ kó máa secrete táwọn olóyìnbó ń pè ní insulin. Bóyá ló ní ìpèníjà, ẹniyẹn a ní kíni a ní blood sugar, ìyẹn diabetes. Product yóò wá lọ síbi foundational level gbogbo ìpèníjà tá a bá lè mọ ní nínú àgọ ara wa bóyá brain cell ni kidney cell ni pancreas cell ni gbogbo cell wa pátá o lè rejuvenate ẹ o lè reactivate ẹ o lè revive ẹ yóò wá mú gbogbo ara wa bọ́ pò. A tún ní product kan tá à ń pè ní SIC ìyẹn ni Super Life Immune Care. Kí ló máa ń ṣe? Wọ́n máa ń balance immune system wa tá à ń pè ní body pH. Torí ọ̀pọ̀lọpọ̀ wa a ti lè lo product lóríṣiríṣi tá a rí yàtọ̀ ṣùgbọ́n tá a bá lè yóò balance immune system wa yóò jẹ́ kágo ara wa tètè mọ down sí ìtọ́jú èyíkéyìí tá a lè mọ fún. A tún ní product kan tá à ń pè ní Super Life Neuron Care. Ìyẹn ló ń dì pẹ̀lú tó ń jẹ mọ́ neuron disorder wa ìyẹn ni central nervous system. Bóyá brain issue ni bóyá brain cell ló ní problem yóò fix ẹ̀ bóyá spinal cord yóò fix ẹ̀ bóyá heart bóyá etí wa ni bóyá ojú wa ni bóyá imú wa ni bóyá partial stroke ni yóò fix ẹ̀. Then a tún ní kan tá à ń pè ní SCC Plus ìyẹn ni Super Life Colon Care. Ọ̀pọ̀lọpọ̀ wa kò sí tá à ti lò tán ṣùgbọ́n o ṣe ló dàbẹ ni pé ìyẹn yín ìgbàdo sẹ́yìn igbá tẹ bá ti lè ilé ó flush out gbogbo toxin tó ti ń dènà ohunkóhun tá a ti lè mọ lò tí ò gbéṣẹ́ jáde ilé ó flush ìdọ̀tí yẹn jáde kúrò nínú àgọ ara wa yóò fọ toxin yẹn tàbí cholesterol yẹn yóò fọ jáde kúrò lára wa yóò clean colon wa ara wa ó lè tètè dáhùn sí ìtọ́jú tá a bá ń fún un. Dẹ́ atún ní kan tá à ń pè ní Super Life Super Root Coffee. Ìyẹn ni coffee ilé ìṣe decaffeinated one kò ní caffeine nínú kò sẹ́ni tó lò ó gẹ́gẹ́ bí ọlọ́mọkùnrin yóò lè ṣe kámpé dáadáa níwájú olólùfẹ́ rẹ̀. Eléyìí tún wá dì pẹ̀lú tá à ń pè ní infertility. Ìyẹn ni pé bóyá o ti ń wojú ọlọ́run fọ́mọ fọ́jọ́ pípẹ́ o ti wá òkú tiẹ̀ ti sú ọmọ ní low sperm count tàbí o ti wà impotent a ti gé ni affix ẹ̀. Oríṣiríṣi product la ní torí àkókò wa nílé iṣẹ́ yìí.
1: Báwo yẹn bá fẹ́ kàn sí yín níbo lọ́fíìsì yín wà nípínlẹ̀ tá a wà yìí àtàwọn ìpínlẹ̀ míì?
3: Ẹ ṣe gan fún àǹfààní àwa tá a wà ní ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ wa ọ́fíìsì wa wà ní Alárọ̀mí Road Laughter SK Bright Filling Station is Masi Plaza Sub Number 6 Ondo State Àkúrẹ́ ibẹ̀ la fi kalẹ̀ sí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àtún nílé iṣẹ́ káàkiri àní ilé iṣẹ́ Lẹ́kọ̀ọ́ àní ní Ìbàdàn àní Lọ́ṣọ́gbó àní ní Ìlọrin àní Làbújá ibi tó bá súnmọ́ wọ ìwọ pè wá a connect yín mọ́ ọ́fíìsì wa tó wà ní agbègbè ibi tẹ́ bá wà. Pé yóò sì jẹ́ pé outside Nigeria nítorí káàkiri gbogbo àgbáyé òun ilé iṣẹ́ Super Life wà ilé tó bá ti súnmọ́ wa a ó ní link wa mọ́ wọn kẹ get the product wa.
1: Báwo yẹn bá fẹ́ pè yín nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ni wọ́n pè yín sí?
3: Fún àǹfààní àwa tá a fẹ́ mọ̀ nípa wa product wa dáadáa ẹ lè pè wá tàbí kẹ WhatsApp wa lórí nọ́mbà yìí pé ẹ jọ ẹ send the product yín sí mi àti ẹ̀rí àwọn tó ti lò pẹ̀lú nọ́mbà yìí 08147 0809 egbo lekan si 0814762 6609 number keji 0807062 9670 0807062 9670 eshe
1: titi igba mi ta mo pade alaafia ara wa ko ni di fi afia eku kale
2: ilera loro alaafia ta yo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Ọ̀rẹ́, a ò máa ti ẹ̀rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Ó bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́, mo ti gbìyànjú
8: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfi kọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ 100 ọdún, wọn á lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni ni wọn tún máa ta kẹbẹkẹbẹ ṣe bí ewé àtẹgbò yìí náà lẹwọn náà lò nítorí ẹ mo fi lọ kó ewé àtẹgbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹyìnrò àwọn ẹgbẹ ajíṣẹ dáadáa àwọn ẹgbẹ ajíṣẹ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa ta kẹbẹkẹbẹ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹyin náà mọ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọn ìṣẹjú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹjú tí nǹkan kan ò sì ní yọ wá lẹnu nínú iṣẹ ara wa bẹẹ ni nǹkan kan ò ní yọ wá lẹnu nínú egungun ara wa ṣé bí ewé àtẹgbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtẹgbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school ní ìlú àkúrẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 àlàáfíà ara wo ní bí fíafíà.

0: won ti mu ki ohun gbogbo ko deran fun gbogbo to lori telemu ta ba nso nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo ti dukia ye se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo deran fun ni ṣugbọn ta n wo wipe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun ṣugbọn wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ ní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ cdcare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé
1: ìmúkalẹ̀ ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni okunola abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan cdcare cdcare application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn àti wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní cdcare àti wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cdcare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdk wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
0: o
1: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ ṣe bẹ́ẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn lè ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
2: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fẹ̀tọ́tì pharmacy olúwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ìpè bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
2: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fẹ̀tọ́tì pharmacy olúwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: cdcare there for you. Yeah. Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
5: Ipe High School, Old Student Association of Ipe High School, lábẹ́ alága Board of Trustee Akintunde Adewale, àti akọ̀wé ẹgbẹ́ Ajayi Victor, wọ́n fi tayọ̀tayọ̀ kéde ayẹyẹ Golden Jubilee ti Ipe High School tí yóò wáyé lóṣù yìí.
6: Congratulations.
5: Gbogbo Old Student Association of Ipe High School nílé àti ní diaspora àsìkò tó ẹjẹ́ àjọ fìfẹ́ ṣàjọyọ̀ 50 ọdún ilé ìwé wa Ipe High School Golden Jubilee bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday 21st sí Saturday 26th ọjọ́ Saturday gangan ló máa loud jù nínú ọgbà ilé ìwé wa ní dédé aago mẹ́wàá àárọ̀ pẹ̀lú oríṣiríṣi ètò pàtàkì bákan náà ètò ìkówójọ ọlọ́gọ́rùn-ún mílíọ̀nù fún ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe amáyédẹrùn fún ilé ìwé náà àti gbígbàlejò àwọn èèyàn pàtàkì bíi His Royal Highness Ọba Francis Àpáta, Engineer Ọmọlẹ́yìn June Ayégbọ́, Chairman Àkókò Southeast Local Government, Dr. Jerry Olúrántí, U.S. based. It's promised to be an electrified and unforgettable celebration. Old Student Association of Ipe High School, Board of Trustee, ni olùkéde.
7: Welcome to Crescott International Group of Schools. Wọ́n gba students wọlé fún sáà tuntun ní Crescott International Group of Schools báyìí. Gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ tó fẹ́ kọ́ máa yàn kò yanjú. Bẹ̀rẹ̀ láti nursery, primary àti GSS. Enjoy our pocket friendly fees. Nursery 17,000, primary 18,000 and GSS 22,000. Ẹ wá gbọ́ tuntun. School uniform ọ̀fẹ́ wà fún first 30 students. School shuttle buses wà fún kalọ̀ kábọ̀ àwọn ọmọ. Bẹ́ẹ̀ni any club and vocational training fún students wà. Àyíká àti agbègbè wa fani mọ́ra. Bẹ́ẹ̀ làwọn educational materials fún kíkọ́ àwọn ọmọ wa pọ̀. Finally, all our teachers are professional and well trained. Crescott International. We are located at Apatakuti Layout, Futa South Gate, Akura. Telephone 0803-477-4883 tàbí 0806-677-0522. Crescott, where future leaders are raised.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 mL, 318 mL àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Ebenezer Anglican Church, Ulọrin le Olujo Ondo State, is 70.
3: Hooray!
2: The Diocese of Ilorin, the Church of Nigeria, Anglican Communion, pe gbogbo eniyan, ti bi ajọdun, àádọ́rin ọdún, tó papọ̀ mọ́, ìfàmì ẹ̀yẹ dáwọn ènìyàn lọ́la, pẹ̀lú ìsọjí ìta gbangba lágbára ọlọ́jọ́ márùn-ún, bẹ̀rẹ̀ ní 14th to Friday, 18th September, 2026, láago márùn-ún ìrọ̀lẹ́, yóò mọ̀ wáyé nígbà tí pàmàbàrì ayẹyẹ, àjọ̀dún yóò bálẹ̀ gbàmù, ní Sunday, September 20, 2026, ní dédé aago mẹ́wàá òwúrọ̀, lábẹ́ alága, olóyè Ebenezer Akin Bọ̀bọ́lá, Lady Felicia Ademosun, Shialedi, Ọ̀gbẹ́ni Akin, Ọlọ́finṣàwè, ní Father of the Day, Chief Mrs. Lambi Ọláfùsì, ní Mother of the Day, Ambassador Akintayo Akintunde, Special Guest of Honor, His Imperial Majesty, Ọba Dr. Olúfadéni Adétìmẹ́yìn, Jẹ́gúntilẹ̀ Olújì, àti His Royal Highness,
4: Ọba J.A.
2: Adéyẹ̀yẹ̀nu, Ọlọ́jà tìlú Ìlọrin, Royal Host, Her Highness, Kíkẹ́ lọ́mọ, Ikwe, Ìlọ́mọ̀ Bankẹ́mọ, ní Royal Mother of the Day, nígbàtí Ọba Akinlóye Adéwọyè, Ọlọ́jà ti Yọlá District, yóò jẹ́ Royal Father of the Day, Ẹ̀dà Julius Oyodele, Alága Ìgbìmọ̀, Brother Shika Omeje, Akọ̀wé Ìgbìmọ̀, The Reverend Adélànkẹ́ Alálẹ̀, Speaker, The Venerable J.O. Bàbẹ́, Ìlọ́lù Central Archdeaconry, The Right Reverend Dr. Abel Ajibodu, Bishop, Diocese of Ilẹ̀ Olújì, Jésù Lolúwa.
5: Ọpẹ́ ò bàbá, ọpẹ́ ló mọ̀ yẹ fún ẹran o.
6: Honorable Olufunmi Alexander Gbologe ti di SSA of Community Engagement ni Southwest Central District of Ondo State for Governor Lucky Orimisi Ayédàtiwa. Ìlúfẹ́mi lóye o. Honorable Gbologe, akọni ọmọlúwàbí, tímọ̀ rẹ̀ gbọ́ọ̀rọ̀ lórí àkóso, ìfẹ́ rẹ̀ gan fún tọmọdé tàgbà, àpèjúwe ló jẹ́. Gbogbo olólùfẹ́ ohun rere. Lápá gúúsù ìpínlẹ̀ Ondo ló ń fi ìfẹ́ hàn sí ipò ńlá èyí tí Gómìnà Ayédàtiwa ló fi dá ọmọ wa. Honorable Olufunmi Alex Gbologe lọ́lá. Ìdíre o, tí àpapọ̀ àwọn ẹbí Gbologe ní ìlú Ìkọyà níjọba ìbílẹ̀ Òkìtì pupa tàbí dúpẹ́ lọ́wọ́ Gómìnà Orimisi Ayédàtiwa lórí ipò ńláńlá èyí tó fi dá ọmọ wa. Alex Gbologe lọ́lá láìsí tàbí ṣùgbọ́n o, gbogbo olùgbé ẹkùn gúúsù ìpínlẹ̀ Ondo ló wà lẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu. Dìgbé la dúró ti Gómìnà Ayédàtiwa o, ìjọba ìpínlẹ̀ Ondo, ẹ ṣeun púpọ̀ o. Honorable Comrade Gbologe Ṣẹ́gun, former SA to the Minority Leader, Ondo State House of Assembly, ló ń kéde o lórúkọ àpapọ̀ ẹbí Gbologe lóde Ìkọyà.
7: Mami! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
8: Káàárín ọmọ dáadáa.
7: Àwọn àǹfààní kòkó tún bá wa ọ̀ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
8: Iye náà dáa, àmọ́ ṣé ó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
7: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi?
9: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé iyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 02094613333.
9: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
11: Diphtheria is a serious and highly contagious disease that can affect children and adults. It can spread from person to person through coughing and sneezing. Watch out for signs such as sore throat, fever, weakness, difficulty in breathing or swallowing, and thick grayish-white thickening in the throat. If you or your child develops these symptoms, do not wait. Go immediately to the nearest health facility for medical attention. The good news is that diphtheria can be prevented through vaccination. Parents and caregivers, make sure your children receive all recommended routine immunization vaccines at the nearest health facility. Do not believe rumors. Do not delay vaccination. Protect your family and your community. Vaccinations save lives. Stop diphtheria. Protect every child. This message is from the National Primary Healthcare Development Agency, NPHCDA, in collaboration with partners. For further inquiries, call the following NPHCDA hotline, 091-6824-5000 or 091-6827-5000 or 091-6839-5000 or 091-6849-5000.

0: Fayade.
1: Mọ̀lẹ́bí arákùnrin kan ni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 ni Ọlátúndé Joseph Fọ̀jẹ̀lábí. Inú ti fi ẹ̀sùn kan ilé ìwòsàn ti ìkọ́ṣẹ́ṣègùn ti Fáfitì ti ìpínlẹ̀ Èkó wípé ọwọ́ ẹ̀hẹ́ àti pé kò kàn mí léyìí tí wọ́n fi mú ọ̀rọ̀ ẹnìkan tí ó ní ìjàmbá ọkọ̀ tó fi lo wákàtí mẹ́fà láìrún sí láì tiẹ̀ wo ibi tí ó wà rárá òun ló ṣokùnfà ikú rẹ̀ o. Nígbà tí àbúrò Ọ̀jẹ̀lábí ọ̀hún Kọ́láwọlé Ọ̀jẹ̀lábí tó fi ẹ̀sùn kan lójú òpó ẹ̀rọ kárìjára Facebook rẹ̀ nígbà tí ó ń ṣọ̀fọ̀ tó sì ń dárò ẹ̀gbọ́n rẹ̀ tó já láìsí ní ilé ìwòsàn lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí lẹ́yìn ọjọ́ kẹfà tí ìjàmbá ọkọ̀ náà tí ó ṣẹlẹ̀ sí. Gẹ́gẹ́ bí Kọ́láwọlé ṣe sọ, ó ní Ọlátúndé ní wakọ̀ lọ sí ilé ìjọsìn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ní bó ṣe ku ọjọ́ kan tí ó ṣayẹyẹ ọjọ́ bí ọdún 1956 nígbà tí ọkọ̀ akérò kan léyìí tí ó jẹ́ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tó ṣe bẹ́ẹ̀ tí ó lọ rọrí níwájú rẹ̀ lábàdì nígbà tó ń rìnrìn àjò ní pópónà Ìjẹ̀gun ní Ìkọ̀tún nípínlẹ̀ Èkó. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn aláṣẹ àti apàṣẹ lásùtì ọ̀hún nínú àtẹ̀jáde táwọn náà fi síta lójú òpó ẹ̀rọ kárìjára Facebook lánàá ọ̀jọ́bọ̀ iná ti sẹ́sùn náà wípé Ọlátúndé ni wọ́n fi sílẹ̀ láì yọjú sí láì tiẹ̀ dá sí rárá o. Lẹ́yìn tó sọ wípé gbogbo ọ̀rọ̀ ohun tí wọ́n bá yẹ̀wò lọ́tùn lọ́sì pẹ̀lú ohun tí wọ́n ṣe àti bí wọ́n ṣe fi ọwọ́ mú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn elétò ìlera tí wọ́n kọ́kọ́ jẹ́ àwọn tí ń yọjú sí ni ìyẹn ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọjú sí ọ̀rọ̀ náà ní kété tí wọ́n gbede sí ilé ìwòsàn náà wípé oníjàmbá ọkọ̀ ṣùgbọ́n Kọ́láwọlé ní Ọlátúndé ló yà bàrà kúrò lójú ọ̀nà kó má bàa kọlu kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta náà léyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó lọ lẹ́rí mọ́ ọkọ̀ tó dúró jẹ́jẹ́ rẹ̀ lẹ́bàá pópónà. Ó wá ní ipa bó ṣe lẹ́rí mọ́ ọkọ̀ ọ̀hún ìrìn àpò akáfẹ́fẹ́ sí ti ń bẹ nínú ọkọ̀ náà ìní airbag léyìí tó wà ní ara nǹkan fi ń yí ọkọ̀ ọ̀hún inú dédé yọ o tó sì ń gba Ọlátúndé lójú léyìí tó mú kí ó farapa ní ẹ̀gbẹ́ ojú kan léyìí tó sì jẹ́ pé yánnayànna ló gbogbo ojú rẹ̀ ń rí pàápàá jùlọ láìpẹ́ ìgbà tó ń gbede ilé ìwòsàn ẹni wọn ò tiẹ̀ rẹ́ ni rún sí ẹnọ́ka ìyókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: gbọ́dún
0: lórí ìfàǹfà yìí tó ń ṣẹlẹ̀ láàrin mínísítà tó wà fún olúìlú ilé wa Yẹ́yẹ́ Sọ Wike àti ẹgbẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní báyìí wọn ti jẹ́ kó di mímọ̀ pé ó ṣeé ṣe kí ààrẹ Bola Ahmed Tinubu kó bá wọn dá sí ọ̀rọ̀ náà. Ẹnìkan lára àwọn tí wọ́n jẹ́ abẹ́síkáwọ́ pàtàkì sí ààrẹ Bola Ahmed Tinubu níléeṣẹ́ ààrẹ ni ló sọ ọ̀rọ̀ náà bó tẹ̀ jẹ́ pé ó sọ pé kí wọ́n fi orúkọ bọ òun láṣìírí nítorí pé wọ́n fóun láṣẹ láti pé kóun sọ ọ̀rọ̀ náà síta ó ní ṣùgbọ́n ààrẹ Bola Ahmed Tinubu ní ìrètí wà pé yóò bá wọn dá sí ọ̀rọ̀ náà o tí ó sì bá wọn yanjú rẹ̀ ní ìtúbìrìnbí. Ààrẹ Bola Ahmed Tinubu yìí ni wọ́n sọ pé pẹ̀lú bó ṣe wà ní orílẹ̀-èdè Faransé báyìí ó ṣeé ṣe kó má jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà níbí ni ààrẹ Bola Ahmed Tinubu ti máa pe àwọn méjèèjì papọ̀ tí wọ́n sì máa yanjú ọ̀rọ̀ náà láàrin ara wọn. Wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé òkè òkun wọn yóò lọ o ó sì jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé kí ọ̀sẹ̀ gan tó parí ni wọn yóò yanjú gbogbo ọ̀rọ̀ náà tàbí kó jẹ́ pé kí wọ́n ṣàyanjú ọ̀rọ̀ ohun kó tó di pé àmọ́ ọ̀sẹ̀ míì tuntun gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní ààrẹ Bola Ahmed Tinubu ló ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin wọn náà tí ẹ mọ̀ pé ààrẹ Bola Ahmed Tinubu ló yan Wike láti inú ẹgbẹ́ òṣèlú alátakò tí í ṣe ẹgbẹ́ òṣèlú PDP tí ó yàn wá láti pé kó bọ́ọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n sá tí wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n jẹ́ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ni ò tẹ́lọ́rùn pẹ̀lú gúlegúle èyí tí Wike náà tún ṣe ni wọ́n sọ pé ó túbọ̀ bí wọn nú ẹwọ́ ọ̀rọ̀ sàpọ̀ ń bẹ̀ ṣá ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
2: Ní tòótọ́
4: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà.
5: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
2: Bẹ́ẹ̀ ni o CDKẹ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: Pẹ̀lú CDK care. O le ra phone, television, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
7: CDK, sọ́yẹ́ yẹ, dẹ́gbẹ̀ẹ́ yẹ.

0: Káyàdé.
1: Ó lé ní okò àwọn èèyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ jáláì sí o ní oríkò ìwakùsà kan nígbà tí ó dédé ṣe bẹ́ẹ̀ tó yalé wọn lórí ní ìlú Mayocam tó wà níjọba ìbílẹ̀ Bàlí nípínlẹ̀ Taraba lánà òjọ́bọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tọ́jú rìn lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ohun ló ṣẹlẹ̀ ní ọwọ́ ọ̀sán nígbà tí àwọn olùwakùsà ọ̀hún tí wọ́n ṣiṣẹ́ lọ lọ́wọ́ ní oríkò tí wọ́n ti ń wakùsà náà léyìí tí wọ́n ní ó mú kí ilẹ̀ wọn ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní papámọ́ra sí abẹ́nú rẹ̀ lásìkò ìgbà tó yalé wọn lórí. Ìkanlá olùgbé ìlú ọ̀hún Kenneth Ayila ni ló mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ fún oníròyìn léyìí tó sọ pé iye àwọn gan-an tó jáláì sí tán wà lábẹ́ ilẹ̀ ọ̀hún ni wọn ò tí ì lè sọ ṣùgbọ́n wọ́n lé ní ogún níye o léyìí tí ó ti gbọ́mì míì. Gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní kòtò ìwakùsà náà ló délé yalé àwọn tí ń wakùsà ọ̀hún lórí ní abúlé Mayocam tó wà níjọba ìbílẹ̀ Bali nípínlẹ̀ Taraba ní ọwọ́ ọ̀sán wo tó sì jẹ́ pé ó lé ní ogún àwọn èèyàn

0: burúkú lọ́jọ́ ọ̀hún òun ló jẹ́ nínú ìlú náà o gẹ́gẹ́ bó ṣe fi kun ó ní gbogbo ipá àti agbára náà sì ń sà báyìí láti lè mọ iye àwọn gan tó wà ní abẹ́ ilẹ̀ ń bẹ̀ léyìí tí ilẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tí ó ti bò mọ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní gbogbo ọ̀nà láti bá àwọn aláṣẹ àti àwọn ẹni ọ̀rọ̀ kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun ni olóyin sọ pé ó dá sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ ẹlọ́ kàyókù ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí lẹ́ẹ̀tì rí i.
1: Ó mà ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sólà ló kóde. Part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sólà.
3: Bílẹ̀ electric wá tàbí ò wá.
2: Bí generator àti epo wọn tàbí ò wọ́n.
3: Ìyẹn ò kàn yín mọ́.
2: No shaking.
3: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
2: Pẹ̀lú 201,999 naira.
3: Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín.
2: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, oní 310,999
2: tún bẹ́ẹ̀.
3: Ó máa gbá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
2: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
3: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
2: Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
3: Lórí fóònù yín for security purpose.
2: Ẹ wò ó.
3: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
2: Just 53,999.
3: Fóònù ní 2 cameras.
2: Ṣùgbọ́n just 32,999 naira.
3: Fóònù ní kámẹ́rà kan.
2: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
3: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
2: àti Weber Bank Global Adesina Road Àkúrẹ́.
3: Telephone 0700 664 2064.
1: Oríṣiríṣi sólà ló kóde.
0: Bí ọdún lórí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ láàrin Wike àti àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC náà mo sì wà o. Níbi tó jẹ́ pé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí ìyẹn Dengue Ọnà lọ́nà ti sọ̀rọ̀ oníṣẹ́ rí ó ní gbogbo èyí ti ṣẹlẹ̀ láàrin mínísítà náà àti ẹgbẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC rìn. Ó ní ó yí àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC kí tí wọ́n ṣe o. Ó ní torí pé téèyàn bá mọ Wike ó ní ọlọ́gbọ́n ẹ̀wẹ́ gidi gan ni Wike nítorí pé tí wọ́n bá wo gbogbo àwọn ìtàn rẹ̀ láti ẹ̀yìn wá ẹ̀ rí pé bó ṣe lọ máa ń kó àwọn èèyàn jọ láti inú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan rèé tó sì jẹ́ pé tó bá ti ṣe bẹ́ẹ̀ kó wọn jọ ló fi máa sọ ẹgbẹ́ òṣèlú ibi tó sọ pé òun ṣiṣẹ́ fún ló fi máa sọ di akúrẹ́tẹ̀ tí yóò sì ṣe bẹ́ẹ̀ tí yóò jẹ gàba lé wọn lórí. Ó ní èyí gan ló ti yí àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì fẹ́ gbà fún Yẹ̀yẹ́sọ Wike o. Òde torí tẹ́ ẹ bá wo ọwọ́ tí Wike tó ṣe sọ pé òun ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí tó sì lọ ń kó ẹgbẹ́ jọ àti pé nínú ẹgbẹ́ tó kó jọ náà ń ló ti bẹ̀rẹ̀ sí ní yan àwọn tó jẹ́ pé wọn yóò wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí àti àwọn tí wọn yóò wà ní ilé ìgbìmọ̀ asòfin kejì tó fi mọ́ àwọn tí wọn yóò di ipò gómìnà mú. Wọ́n ní gbogbo eléyìí ni Wike ti ń ṣe látàrí pé kó lè ráyè jẹ gàba lé wọn lórí. Wọ́n ní nígbà tí àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC sì ti mọ gbogbo ọgbọ́n èyí tí Wike lè dá ìdí nìyẹn táwọn ṣe sọ pé kó fi tiẹ̀ ṣe tiẹ̀ nítorí pé kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú wọn kó dúró ibi tó wà kó sì máa ṣe nǹkan tó wù ú. Ṣùgbọ́n ṣá kó wá sọ pé òun ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó wá torí bẹ́ẹ̀ bọ́ máa kó àwọn èèyàn jọ kó sọ pé ńṣe ni òun ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn kò sí nǹkan tó jọ rárá wípé ọgbọ́n àti pẹranjẹ ìní olóògbé Wike ló ń dà o nítorí pé ara rẹ̀ ló ń ṣiṣẹ́ fún ó sì yẹ nǹkan tó ń ṣe nígbà tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti kó wọn jọ tán ni yóò máa ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ pé ó sọ pé òun ṣiṣẹ́ fún. Ẹ̀rọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Káyọ̀dé.
1: Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Akwa Ibom ló ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹjọ́ kan léyìí tí ó kan ti arábìnrin kan tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ńṣe ni wọ́n fi ọkàn tán tó sì kọ ọmọ sí àkàtà rẹ̀ láti ọwọ́ ẹni tó jẹ́ ayálégbé mọ̀lẹ́bí rẹ̀ kan nígbà ìgbẹ́ ló mọ̀ kó àwọn ọmọ náà ní lónà pápá bura o. Ìṣẹ̀lẹ̀ léyìí tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Ẹtì Ẹ́pò nípínlẹ̀ ọ̀hún ni wọ́n rí fọ́nrán amóhùnmáwòrán wa rẹ̀ lè tó gbọ́ gbọ́ pẹ̀rọ kárìjára bá tán nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nú àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́bọ̀ ni òwúrọ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Tífùn Jimo ni ló sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ló ti ṣe iṣẹ́ takuntakun láti fìdí rẹ̀ múlẹ̀ kí wọ́n sì tú bẹbẹ yẹ́kẹ́ lórí ohun tí ó ṣe okùnfà bí ìṣẹ̀lẹ̀ bó ṣe wáyé o. Léyìí tó sọ pé wọ́n fẹ́ wá àwọn ọmọ náà kí wọ́n mọ ibi tí wọ́n wà kí wọ́n sì fi tako òfin gbé gbogbo ẹni tó bá lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bí ó ṣe kà léyìí tó sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Akwa Ibom ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí fúnra amóhùnmáwòrán wa tó gbọ́ ọdún òpẹ́rọ kárìjára níbi tí arábìnrin kan ti

0: so wipe won fi okan tan ko masakata re o lati odo molebi kan leyi ti eni ton si jo ngbele to se be to ko omo ohun ti ojuba ehoro isele na leyi ti won lo sele ni joba ibile ti mepo nipele akwa ibom lowo lowo ni ajo lopa ina ti down si o tan ti bere wadi lori oro na lati ri daju pe gbogbo bi isu oro n se ku bi obe se be ati wipe oriko ti awon omo ohun ti won wa won fe wa lawari o kan si pe won gba omo ohun wale kan fi kele o fi gbe awon ti ajoro ba se mo lori ninu oro re commissioner lopa ipinle na baba azare won lo lu agogo ikilo fun gbogbo awon baba landlord ati awon landlady o le tun so pe gbogbo awon to ba ni dukia pata ati gbogbo awon abani wale abani gbale kakakiri lati bu ipinle ohun wi pe ki won sora se o ki won si se be ki won ri daju wi pe won se gbogbo ofin toto enikan to ba fe gba sile won se ofin toto wi pe won mo daada o si ni awon akosile kan ati awon kan ti won gbade bi wipe ko ni ko won sina ko sina ko won si yoyo eno kayuku ninu iwe iroyin punch atopo iwe iroyin mi to jade loni.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: ní báyìí o ọ̀gbẹ́ni Peter Obi àti Kwankwaso ti won so pe won fe dije si ipo are ati igbakeji are ninu eto idibo to ma waye lodun 2027 ni won ma ti yan igbimo ipolongo won fun ti ipo are ohun o to si je pe awon eyan mokandini ogota eyan 59 ni won ti gbe kale bayi se ri gbogbo awon ti won so pe won gbe kale yi ni won so pe won wa lati ekun efefa ti n beri ni orilede nigeria be gege ni won yan awon adari lati gbogbo awon ipinle ti n be ni orilede yi to fi mo ilu ilu ile wa abuja o pẹ̀lú bí wọ́n sì sọ pé wọ́n gbé ètò yìí kalẹ̀ báyìí oríṣiríṣi àwọn ẹ̀ka ni wọ́n ti yan àwọn èèyàn sí o wọ́n yan àwọn èèyàn sí ẹ̀ka ti àwọn obìnrin àwọn tí wọn yóò mọ dọ́gbọ́n inú àwọn tí wọn yóò wà fún ti ọ̀rọ̀ ààbò àti àwọn tí wọn yóò wà fún ti ọ̀rọ̀ òfin gbogbo wọn pátá ni wọ́n sọ pé wọ́n ti gbé kalẹ̀ níbi tí wọ́n ti ṣe o kódà wọ́n sọ pé ẹni tí yóò jẹ́ adarí ikọ̀ ìpolongo ọ̀hún òun ni John Ugwunu bákan náà ìní ẹni tí ó jẹ́ pé ó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú wọn ìyẹn Sàádátù Sanni òun náà ó náà wà lára wọn àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí tó jẹ́ pé wọ́n yàn láti àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì tí ń bẹ ní orílẹ̀-èdè yìí tó fi mọ́ olú ìlú ilẹ̀ wọ̀ ẹ wò fún ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo orúkọ àwọn tí wọ́n yàn ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹrin ká.
0: Gbẹ́dún
1: Káyọ̀dé
0: arábìnrin kan wí Jessica Ann ẹni ọdún 18 tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ South Africa ẹni wọ́n ti rán lẹ́wọ̀n 40 ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára o láti ọwọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìkàlẹ̀ sílùú Àbújá tó jẹ́ nílùú orílẹ̀-èdè yìí lórí ẹ̀sùn wípé ó gbé egbògi olóró orin léè tó jẹ́ 5.75 kilogram orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ ọlọ́yìn lọ́wọ́ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti ọwọ́ àjọ tí ń gbógun ti ìlúkulò egbògi olóró rírà títà ṣe fàyàwọ́ rẹ̀ ní orílẹ̀-èdè yìí láti ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ yìí ni Fẹ́mi Babafẹ́mi lánàá ọ̀jọ́bọ̀ gẹ́gẹ́ bí Babafẹ́mi ṣe ṣe àlàyé àánì ọ̀hún ni wọ́n àjọ NDLA rámọ́ o ní pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe tó wà nílùú Àbújá lẹ́yìn ìgbà tí wọ́n bá òbíìkì ẹrù ńlá mẹ́rìnlá lọ́wọ́ rẹ̀ tó jẹ́ ti gbogi olóró ìròyìn tó sì jẹ́ 5.75 kilogram léyìí tán bá nínú ẹrù rẹ̀ o gẹ́gẹ́ bí àjọ NDLA ṣe ṣe àlàyé ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣe gbogi olóró ọ̀hún lọ́jọ́ sínú ẹrù rẹ̀ léyìí tí ó sì fi ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́ta ọmọkùnrin tó fi ṣe bojúbojú láti gbé ẹrù ọ̀hún kọjá lọ́dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò arábìnrin náà ni wọ́n rámú o wípé òkété bólú mọ́ lọ́wọ́ ni bó ṣe ń wọlé bọ̀ níbi tí àwọn èrò ọkọ̀ láti inú ọkọ̀ bàálù kàtà tí wọ́n ti ń wọlé léyìí tán wá láti Doha sílùú Àbújá ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún tí a wà yìí àjọ NDLA wa sọ wípé hàní ń ṣáájú inú kọ́kọ́ sẹ́ ní pé gbogbo ẹrù òun náà yẹ̀wò níbi tí òun ti ń bọ̀ ní pópónà ìrìn àjò òun nígbẹ̀yìngbẹ̀yìn ló wá faramọ́ wípé àwọn ẹrù bíi àpò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tó ráwọn egbògi olóró ọ̀hún tí wọ́n wà nù rẹ̀ ló ṣẹ̀ wá sọ pé òun lòún ní o nígbà tí àwọn òṣìṣẹ́ àjọ NDLA tán fìdí rẹ̀ múlẹ̀ wípé àkọsílẹ̀ tí ń bẹ lára báàgì ọ̀hún àti èyí tí ń bẹ nínú ìwé ìrìnnà rẹ̀ ni ó jẹ́ wípé ó jẹ́ irú kan náà o bàbá fẹ́ wá sọ pé àní náà ń lólórin rìnrìn àjò láti Cambodia lè tó ń gba Doha wá sílù Abuja. Ó wá fi kún wípé àjọ òfimúfilẹ̀ pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ló fi hàn wípé arábìnrin náà ló jẹ́ ìkan lára àwọn tí ó jẹ́ alágbàtà àti gbígbé egbògi olóró káàkiri léyìí tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Cambodia sí ilẹ̀ South Africa àti wípé pẹ̀lú ọkọ rẹ̀ náà jọ ṣe iṣẹ́ àwọn òun ènìjan Kora de Jaga. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: It's time to decide who takes Ondo South out of the woods to the world. No other man is best suited for the job than Matthew Oyeremade Mato. He is the best candidate that can bring the dividends of democracy to the people in Ondo South under the PDP Rainbow Coalition and a staunch supporter of President Bola Tinubu's re-election come 2027.
1: PDP, power to the people! Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹbí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lè wo.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
1: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbúṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ jí pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, wàárọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDA sì fọwọ́ sí.
3: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, Ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ̀, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀ àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
4: 2026 Pastor Conference is here again. Àpérò àti ìpàgọ́ lọ́dọọdún àwọn àlùfáàjọ apọ́sẹ̀lẹ̀tì Kristi lábẹ́ àkóso Pásítọ̀ Ẹ̀sùn Ọládélé, ààrẹ ìjọ apọ́sẹ̀lẹ̀tì Kristi Nigerian Overseas, ń pe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ìjọ apọ́sẹ̀lẹ̀tì Kristi síbi ìpàgọ́ lọ́dọọdún níbi tí gbogbo àwọn olùkópa yóò ti gba agbára àfààní náà tó fún sí ìránṣẹ́ tí a pè wọ́n sí. Wá gbọ́ ojúlówó òkodo ọ̀rọ̀ Ọlọ́run, ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìlera rẹ ni ìrò lágbára fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, àdúà àti ìsọjí tó gbóná jẹjẹn. Àkókò láti lé ìdàpọ̀ mímọ́ pẹ̀lú Ọlọ́run bí a ti ń retí sí agbára rẹ̀ láàrin wa. Àkòrí gbòòrò ìpàgọ́ tọdún yìí ni Bíbélì náà, ọ̀rọ̀ Ọlọ́run sí gbogbo ènìyàn. Tí ìsí ọjọ́ 22 sí Friday ọjọ́ 15 oṣù kẹsàn-án 2026 ló máa wáyé lórí ilẹ̀ Májẹ̀mú Àpọ́sẹ́lẹ̀ Àjọ Babalọla International Miracle Camp kejì ara kejì nípínlẹ̀ Ọ̀sun. Àdúrà pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọ apọ́sẹ̀lẹ̀ ti Kristi lágbàáyé. Ọgọ́rùn àwọn ènìyàn àbúrò Ọlọ́run tó kún fún iná ẹ̀mí mọ́ àti agbára rẹ̀ ni Olúwa máa lò. Prophet Ezekiah Owoladeji Ajimire Àgbàjọ Apọ́sẹ̀lẹ̀ ti Kristi Nigerian Overseas, Pastor E. Owodejobi Alábòjútó Àgbà, Pastor S. Owoladele Ààrẹ ìjọ Apọ́sẹ̀lẹ̀ ti Kristi Nigerian Overseas, Mọ̀gbàgbé Tuesday 22nd sí Friday 25th September 2026 ni Conference Planning Committee. Àwọn olórí àjẹdẹ.
5: Ìmẹ̀tí balẹ̀ kẹ́ agbọ́ mi, kẹ́nìyàn bá ti mẹ́tí balẹ̀ agbẹ́sọ̀ pẹ́rẹ́ ra o.
6: Ìmẹ̀tí balẹ̀ kẹ́ agbọ́ mi.
5: Agogo lílá ọmọ kọ́ba ló ti fẹ̀. Agogo kí a dúlé tí ọmọ ẹlẹ́mọ̀ ìgòbà lábọ́lá. Ìmẹ̀tí balẹ̀ gbọ́. Kéde látọ̀dọ̀. Olórí ẹbí ni ẹlẹ́mọ̀ ìgòbà. Èyí ni àbárí apá. Alẹ́ yẹ ikú mọ̀ pa yí kébrẹ̀. Ọjẹ́ àgbà wulé. Ẹ̀ka Ilé ẹbọ ti ṣèpàdé ẹbí ẹlẹ́mọ̀ ìgòbà sùlù ìgòbà lábẹ́ àṣẹ kábíyèsí ọba Adéníyí Adélẹ́wà John ọba Lóògùn tilẹ̀ ìgòbà ẹbí ẹlẹ́mọ̀ ọrú àmàyédè alẹ́ òmórùmọ́ ìgòbà títí yàdé òkè ọ̀gẹ̀ ẹbí ẹlẹ́mọ̀ ìgòbà pẹ̀kadé alúrẹ́ ẹbí wọ́n ti yóò ṣèpàdé àfin ọba Lóògùn ọgbà ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò erin pàdé òun ṣe lébẹ̀ ẹ ká fọ́ sí ìfọ̀ kí mọ̀ dá ẹbí sí méjì ìṣèpàdé èso lórí ẹbí àgbà wulé ojú kedere alọ èsì lébẹ̀ àbọ̀rọ̀ náà fọ̀ ọmọlúàbí wọ́n bá ti dẹ́nu rẹ̀ adódidi ẹ̀jẹ̀ aláṣẹ kètekété ìgòbà ìsọ́yà majesty ọba Adéní Yàrílẹ́wà John ọba Lóògùn tilẹ̀ ìgòbà náà ẹ̀kọ́ kẹ́rẹ́ akéde fọ ọ̀pàdé bí ẹlẹ́mọ̀ ìgòbà ìgòbà náà ti ṣe é ṣe lu àkọ́rẹ́ o.
7: Ó yẹ sọ fún mi kí ló mú wá.
8: Fún mi nílùú yẹn.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
6: Books?
7: Check.
6: Uniform?
7: Check.
6: School bag?
7: Check.
6: And Bournvita?
7: Double check.
6: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
8: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
9: Aki ẹyẹ yọ apẹ ẹku dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnìkan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
10: Aku dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara lé aku ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
9: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ ilé-ìwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
10: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìlú gbogbo pé ilé-ìwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
9: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
10: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
9: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni ilé-ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
10: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé-ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé-ìwé wa kò gún pa rárá o. Àkín ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. A ń fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó ilé-ìwé àti owó stẹ́ẹ̀, a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033313794 lẹ́ẹ̀kan sí 08033313794. Ilé-ìwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
9: Kí ni àwọn ètò tuntun eléyìí tí ilé-ìwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
10: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree fun anybody ti o ba fe se owo ti won fi se kini kogun para tori ipele ni pele ni owo won won kin san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntesi waju ni admission process yen iwo fura re wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe seda seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo kin se onijibiti ati no itesi waju awon mo wa ohun lo je wa logun nitori e la se tu gbianju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
9: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
10: igbese akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni seda sectional consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission yin si o ilu bi to ba fe ninu awon country merin ni europe tabi ni uk yi
9: awon ojo opo ni won le lo lati ma ba yin soro pere bere katabi keji
10: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
9: imoran yin ni soki fun awon obi atalagbato
10: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
9: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
11: Your Nescafe is not just a drink, it's your

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: What a berry! Who will shall I make panilla in Lacoco, a pejopo, it's a crossori la malebimi? What's your da? What's your go only for cinema say? Oh no, I mean, Danny Momiti she, Maggie native jollof rice. It all work, Lasson. Are you cocoa silen ye?
2: Maggie starch, latare, wasoya, and bosa do chili, atiko mafuru.
1: On ya let it dele, Emma Bojeje, Tabikema warara.
2: Maggie star, you so good. Get that say do one out all. You used to saw a cocoa, not the cocoa money that be.
3: Where did you buy it?
4: Yes,
3: easy. Ẹ kú dédé àsìkò yìí ni gbogbo jákè jádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ Seed Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yin aráalé.
5: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ́nà mọ̀nà báyìí ta fẹ́ máa ra bí sólà inverter nkankan àtúntà ní Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí Seed Care app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú Seed Care ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí Seed Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé àfàwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o. Gbogbo ibi tẹ́ ẹ bá a máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fífò nọmbà yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. Seed Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ lè wà.
3: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
6: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertility Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
3: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn Seed Care ó dìgbà kan náà ẹ ṣeun.
6: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertility Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
7: Seed Care there for you.
8: الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
4: alhamdulillahi rabbil alamin allahumma salli ala muhammad wa sallim adupe fun olohun oba wa oba laanu oba lagbara oba eleto oba ti o da wa saye oba to moju to wa oba to re wa oba ti o sugba ko kan fi wale abelon ko lohun ko da kun ko salokun amoju to re fun enukokan wa atoro ki ati ge fun wa nabi wa muhammad awon ra le re awon sahaba re ati gbogbo tele lana re titi di ojo alkiyama awa ki gbogbo eyan le tete si wa lopun ile obirin lo made lagba pe akabo sori eto ye eto wa atibian abelon ko lohun ba wa duro ti ero olohun oba to se ngba wo eto yi lati lowo ni ipinle ondo olohun ko da kun ko ma fi ero olohun oba na le ko si ba wa asalokun ori re bi rahmati ya arhamar rahimin gbogbo na ti an gbo olohun ko da kun alekun ore alekun dunu alekun lo siwaju olohun ko da kun ko se fun enu kokan wa amin Abdul Wasi' Yusuf ni oruko temi loni a tun tesiwaju lori awon alaye ta tin se bo a gbogbo wa ti ati jo npo eto ibo a lati bi ose bi meta seyin a ri pe a nwoye si irin ajo wa wasile aye bo se ja si wipe to mi niyan ba wasaye nijo to ba koko daye gbogbo aya pariwo adupe o eto ninu kalukun a si dun ara nta mo nse na ni wipe a we omo to ba sese de ta ba we a fi aso si lorun a fi afun ni aso ta fa aso si lara be na lori ti omo aya wa ike itolorun ba ni ki titan ode ba to ba kuro laye a we a se fa aso si lara nitori wipe eto olorun ba ni tolorun ba fi si ara wo meniya abelon ko lorun ko da kun ko ye ki gbogbo ope laye lori dada ko ma ja fi aisan ko ma ja fi lo aye bi rahmati ya arhamar rahimin takfinu lil mayyit nani ya mashallah e fun ara wa loni fadila to sheikh dr tijani muhammad roji ki oyemi ti won je chief imam fun first giwa polytechnic ni lowo awon na ni won ti ba wa shalaye bo lati eyan awon na ni won to ba wa tesiwaju laaro to ni Olorun ko da kun ko wa se ni rohun fun wa bi rahmati ya arhamar rahimin bismillah sheikh
7: Alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala nabiyyina Muhammadin sallallahu alayhi wasallam wa ala alihi wa ashabihi wa man tabi'ahum ila yawmiddin adupa fun olohun oba eleda wa olohun oba tin pese je ati mu fun wa atoro ike ati ge fun anabi wa Muhammad sallallahu alayhi wasallam awon ara le re awon sahaba re ati gugu awa onigbagbo ododo pata lapapo mo tun ki gbogbo eyin baba baba wa gbogbo eyin asaju wa ninu esin abe olohun emi gungun alaafia ko olohun oba dakun ko ba wa jogun re fun yin mo ki gbogbo eyin ten ten ti gbo wa abe olohun olohun oba dakun ma fi yin daamu aye olohun ma fa aye daamu yin o gbogbo eyin ten ten ti gbo wa ko ma si emeji nbe ojo kan nbo to se wipe koda keyan je olowo tabe yan je talika eyan o pada file aye ile lojo kan o owo teyan ni ko ni protect eyan ko ni daabobo yan kuro nibi oku o bakana eyan dagba ni eyan jodo ni eyan o file aye ile o elomi a ma wo wipe ohun si kere rara eleyi ko kan iku o kọlọn ko fun gbogbo wa lemi gbogbo o jo me ni an ba wa file aye le nse ni won o we wa sinu aso ti won si lo gbe wa sinu sare afa wa hasan al basri rahimahullah won so wi pe yaumani wa laylatani lam tasma il khalaiqu bi mithli inna qat laila tutabitu ma'a ahli al-qubur afa wa hasan al-basri won ojo meji kan be omeyan o experience re ri o bakana oru meji kan be o gbogbo oru teyan lo laye eyan oriru oru yiri okan ninu oru yi won ni oru ojo akoko to ku ba lo ninu sare gbogbo eleyi na o nje ki a ma wipe gbogbo ọmọ nìyàn náà ló lẹ́tọ̀ọ́ kó máa gbáradì kó máa wo kíni tóun ti prepare fún ọjọ́ tá à ń sọ yìí. Ìrìn àjò téèyàn fi ń filé ayé yìí lẹ̀ téèyàn ò ní padà wá sáyé mọ́ téèyàn bẹ̀rẹ̀ ìrìn àjò tàlìkì a máa bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tó simple púpọ̀ ni àlùkáfànù aṣọ funfun tí wọ́n fi wé òkú tí wọ́n fi bo àṣírí rẹ̀. Eléyìí náà lèèyàn fi ń bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́sọ́rùn èèyàn ò ní mú ATM káàdì rẹ̀ dání o kò sí briefcase kankan tí wọ́n fẹ́ kó gold tàbí dúkìá sí tó mú lọ́wọ́ o. Hukumo Tekfin Lemayet kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ká wé òkú láṣọ ká tó gbé lọ sínú sàárè. Àwọn àfẹ́ẹ̀sìn wọ́n panupọ̀ lórí wípé fardu kifaya ọ̀rọ̀ yẹn lọ́rùn community tá a bá ti rá àwọn kan tí wọ́n ti ṣe àwọn tó kù wọn kì í ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́. Àánú lọ́lọ́run ọba ṣe tọ́lọ́run ọba fífi ká palẹ̀ mọ́ òkú ká faṣọ wé ká tó gbé lọ́nu sàárè kó máa jẹ́ ọ̀ràn àyàn fáwọn èyí fún the group of muslims. Bọ́lọ̀run ọba ṣe ṣètò rẹ̀ yìí ó ń túmọ̀ sí wípé gbogbo mùsùlùmí tó bá kú náà lọ́lọ́run ọba ṣàánú rẹ̀. Ẹlòmíì kò lọ́mọláyé a máa wá ronú pé ń gbọ̀n òun bá kú ta ni ó sin òun kó lọ mọ̀ wípé ọlọ́run ọba kanlẹ̀ ti ṣàánú gbogbo ọmọ nìyàn pátá béèyàn bá kú ó bímọ kò bímọ ó ti di ọ̀ràn èèyàn lórí muslim community kí wọ́n sí kí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ àìmọ́ ṣe ẹ̀ṣẹ̀ ni ó máa jẹ́ fún wọn. Ká tún wá tẹ̀síwájú lórí tálẹ́ni àkọ́kọ́ tó lẹ́tọ̀ kó ra aṣọ tá a fi wé òkú tá a fi bo àṣírí rẹ̀ ká tó gbé sínú sàárè. Al-Aslu inda jumhur al-fuqaha anna kafana al-mayyit yu'khadhu min tarakatihi idha kana lahu mal. Àwọn afa jumhur al-fuqaha àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afa tó pọ̀ jùlọ nínú wọn ní tó kú yìí bá lówó wọn wonú àkáǹtì ẹ̀ òbítíbitì owó ńbẹ̀ńbẹ̀ kódà èyí tó ní sílé ńbẹ̀ńbẹ̀ tá a sì ti gbọ́ ṣáájú wípé èyí tọ́lọ́run ọba pa wá láṣẹ ni ká tètè palẹ̀ mọ́ òkú nínú owó rẹ̀ tó fi kalẹ̀ ẹlẹ̀ yẹn òun náà ló lẹ́tọ̀ọ́ ká ti kọ́ ra aṣọ tá a fi wé òkú yìí tá a fi bo àṣírí rẹ̀. Wọ́n ní kódà ìsìláàmù là á kalẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé bùkú bá kú tó jẹ gbèsè lọ́rùn a máa ń tètè san gbèsè rẹ̀ yẹn ni nítorí pé àìsàn gbèsè ọrùn rẹ̀ ó lè ṣàkóbá fòkù yìí yes a mọ̀ yẹn tẹ́lẹ̀ wáàsí náà lélẹ́yìí o kọ́lọ́hún fún gbogbo alẹ́mì gbogbo gbogbo atáǹbẹ láyé náà tóun fi gbèsè ṣọlá ẹ̀jẹ̀ ká lọ mọ̀ wípé èèyàn tètè máa ń san gbèsè ni. Òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àlẹ́wà sílámù ní mátlọ́lọ́gà ní zolomon kéèyàn lówó lọ́wọ́ kó mọ̀ wàá san gbèsè rẹ̀ ó ní àbòsí tó tóbi ni. Ṣùgbọ́n tá à ń ṣàlàyé ni wípé àwọn àfáà ní kódà ká tètè mú nínú owó rẹ̀ yẹn ìyẹn gan ṣáájú sísan gbèsè yẹn nítorí pé ìyẹn ti ó ti wà urgent ká mú nínú owó yẹn ká fi ra aṣọ tá a fi bo àṣírí rẹ̀ èyí tó bá wá ṣẹ́kù náà ni ó mọ wà available fáwọn tí ó bá jogún. Ẹ̀rù wípé òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àlẹ́wà sàlám arákùnrin tí ó gbé arami tó filé ayé lẹ̀ ògíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àlẹ́wà sàlám ní ìkṣílùhù bímá ìwàsídìrín wàkàfínú ó fi ṣàwùbẹ́ ìhì òjíṣẹ́ ọlọ́run sàlám ní ẹ̀wẹ̀ arákùnrin pẹ̀lú omi àti sídìrù ẹ̀wà lu aṣọ rẹ̀ méjèèjì yẹn kẹ́ẹ̀fi bò láṣìírí. Àwọn àfáàfà ayọ̀ ń bẹ aṣọ rẹ̀ méjèèjì yẹn àwọn àfáàfà ayọ̀ wípé àṣé nínú property òkú yìí náà a lè mú bẹ̀ ká fi ṣètò bá ṣe ra aṣọ tá a fi sin òkú yìí. Aliyah Jibo Kafanu Zawja Ala Zawjiha ẹni tó wá filé ayé lẹ̀ wájú obìnrin ó fi ọkọ sáyé lọ wọn ní bóun nìyẹn náà ṣe jẹ́ ṣé tó bá lówó tó fi owó lẹ̀ ṣówó rẹ̀ náà láfi ra aṣọ tá a fẹ́ fi bo àṣírí rẹ̀. Kọ́lá Bádùá Lẹ̀lọ́ ìlú apa kan no awon afa so wi pe oko re ni ko wa responsible fun bi asora aso ta fi bo asiri re o ti le je pa ri no awon afa ti won ni a le munu owo re sugbon ka lo pelu awon afa ti won ni koko re ko take responsibility yen e ri pe wa si na o wa bi o durupe lomi ko yawo re o kan le ti ku ko si soju se fun yawo yi tawon afa ba le ma debate e wi pe iyawo to ku gan pe iwo lo tun wa respond ko tun gbianju ko ra aso ti won fi we e je ka mo wi pe gbogbo okunrin ka ma soju se wa o ka ma toju awon iyawo wa be olorun ninu anu re ko olorun ko fun wa ni emi gbogbo o nje gba laye nbe ko je wi pe eyan funra re aso ti won fi sin ko ti ra kale saju ko ti e to ku an sa'al bin sa'ad radiyallahu anhu anna imra'atan ja'at nabi sallallahu alaihi wasallam bi burdatin mansuja afa wa sa'al wa baba woni lojo kan arabirin kan wa ba nabi sallallahu alaihi wasallam wa mu aso kan wa won lo so fojise olodun sallallahu alaihi wasallam pe o mu aso iwa o ko ma je gift fa nabi sallallahu alaihi wasallam pe o fun ra won lo won aso yi to hun se ala nabi sallallahu alaihi wasallam like aso na ala nabi sallallahu alaihi wasallam wa wo aso izar anabi wa ro aso yi faqala fulanun lai arakunrin kan ba so fa nabi sallallahu alaihi wasallam pe ka nabi o bu ni aso ti arabirin yi fun anabi sallallahu alaihi wasallam awon yan wa so fun wi pe won se wa so bayi ngo se ri pa nabi sallallahu alaihi wasallam like aso yi ko da nabi ti ro aso yi wa lo de to tun wa ntoro re lo wa nabi sallallahu alaihi wasallam arakunrin yi wa ni wallahi olorun bo olorun gbora ki je pe on fe lo ran aso yi pe on fe lo wo oun kan fe toju aso yi ko ma je aso ti won fi sin oun ojo to n ba ku afa sal to wa gba hadith yi wa ni anabi fun ni aso yen nitori wipe ojise olorun sallallahu alaihi wasallam ninu iwa ta ma anabi ma ni wipe ba ba toro nkan lowo ojise olorun anabi a ma fun yan ni nkan yen won anabi fun laso yen pe aso na ni won pada fi se kafanu re ti won fi sin looto ibadallah oro lori kafan bi a se ma un we aso mo oku ta fi n bo asiri re ngo ba ku ohun la n so yi awon eko po nínú àwọn nǹkan wọ̀nyí o ikú a máa mú yàn kúrò nínú ipò téyàn wà owó téyàn ní kò ní yóò mú yàn kúrò ńbẹ àwọn nǹkan yìí wọn ò ní tẹ̀lé yàn mọ́ ló fà á tó fi jẹ́ pé olówó ni ọ́ lóòótọ́ ṣùgbọ́n bí kú bá dé bí wọ́n ṣe faṣọ owó tálákà ni wọ́n fi wé ọ owó náà ò ní tẹ̀lé ọ lọ bákan náà iwọ ló ti ní gbogbo ipò ayé tán yìí tí kú bá dé bí wọn ṣe wé aṣọ mọtálákà ni wọn ṣe wé mọ ipò náà ò ní tẹlé ọ lọ o bísínẹsì rẹ kò tẹlé ọ wọnú sàárè o ibadallah sifatu kafani rajul àlàyé lórí aṣọ tá a fi ń wé òkú tó kú ìbàjẹ́ ọkùnrin ìyàwó aisha radhiyallahu anha wọn gbà wá o wọn ni kú fina rasulullahi sallallahu alaihi wasallam fi salasati aswab biidin sahuliyatin min kursufin laisa fiina kamisun wala imama wọn ni ngbo jíṣẹ ọlọrun sallallahu alaihi wasallam tó papòdà wọn ni aṣọ funfun mẹta náà ni wọn fi wé ànábì sallallahu alaihi wasallam tí wọn fi bo àṣírí rẹ tí wọn fi palẹ rẹ mọ laisa fiina kamisun wọn ò yọ bùbá nínú aṣọ yìí bákan náà wọn ò wé ànábì sallallahu alaihi wasallam ní láwàní kò sí láwàní ńbẹ wọn wé aṣọ funfun mẹta yìí náà ni wọn fi sin hadithi àti àwọn hadithi ni a wà fa àwọn nǹkan márùn yìí yọ tó jẹ wípé a bójútó nígbà tí a bá fẹ́ sin òkú mùsùlùmí a fẹ́ wé aṣọ funfun máa lára ká lè fi bọ àṣírí rẹ àkọ́kọ́ ayakuna abiyad iru aṣọ wo la máa ń lò kí ni kọ́lọ̀ rẹ̀ yóò jẹ́ funfun o bo tile ja si wipe be ni funfun ni ojise olorun sallallahu alaihi wasallam ni kalu sugbon nigba mi ko wa ri funfun tabi situation sele ti won lo yi ti ki se funfun ko tumo si wipe elese ni ufe ni be emu abi apere e an travel o si papoda ni lori irin lori journey boya accident gbogbo ohun ti won le ri nibe yen ko won o ri aso funfun tabi ninu forest ni kuti ka won to won ma ko si bi kankan to ti le ri aso funfun ra won ba aso ti won ba ri won o fi pa le re mo ko si life nbe sugbon ka lo mo wipe ta ba ti lanfani pe ka ri aso funfun la nabi sallallahu alaihi wasallam ni ka lo bakana fokunrin aso funfun meta na la ma nlo fukafanu re aso yi antakuna na kutin ko je aso stuff cotton eyi nta gbalero nbe ni wipe ki se expensive costly material bi silk rara o onari aso funfun na ni onari aso funfun ni ki se costly material alla yakuna bet ko ma ki se pe yo wa transparent ti o ma show yo eni to ku yi alla yakunu fiha qamis wala imama bakana kunidi wipe karan jalabia fun be bakana kunidi wipe ka we lawa ni fun bakana yutayyaba alkafanu a fi perfume si kafanu re yi aso funfun ta fi we oku ta fi bo asiri re yi to lawa fa fi wa so wipe isere wa sele ko a je wipe wa pada wa aso ti wa wo bi ibuba fun ki won to fi aso funfun owe pari ki won to gbe sinu sare won lele na ki se ese sugbon ka lo mo wipe suna na wipe ko ma je wipe a wo buba fun gbe nti ente ti gbo wa anabi wa muhammad sallallahu alaihi wasallam pelu bo se je anabi olohun to si je asaju awon ojise olohun to gbo file aye le very simple aso funfun meta na ni won fi se pale mo anabi sallallahu alaihi wasallam won o so pe ngba ti won fe se pale mo oku anabi sallallahu alaihi wasallam wipe ka ma wa display oro there wasn't any display of wealth ele ide suna to jise olohun sallallahu alaihi wasallam gbe yin te ti gbo wa o e je ka lo mo wipe a we oku to ti ku a we laso eleyi a fe fi bo aseri re ni o eleyi ko si fun competition kawo yan ma wa wo wipe a je ka ye gba a je ka ye mo a lo import aso ta fi we lara ni eleyi ko ni ki ike o ma de ba oku yi o bakana e je ka soro lori kafanu lo mara a obìnrin ló wá file ayé lẹ̀ nísìnyí ṣé ẹ rí tóbìnrin yapa inú díẹ̀ tàbí àwọn àfáà fi ìmọ̀ hanra wọn lórí ọ̀rọ̀ ti tóbìnrin dáàbà jùmọ̀ọ́rọ̀ fukọ̀ha ṣé rí àwọn hanafiya malikiya shafi'iya hanabala àwọn ń ṣàlàyé fún wa wípé jùmọ̀ọ́rọ̀ lọ́mà tó pọ̀ jùlọ náà àwọn àfáà wọn ní mustahabu ni inta nifesi ni ko je wipe marun ni kafanu tobirin yo je mustahabu inta nifesi o poran yan ni o mustahabu pe ko je marun ni ti tobirin gba ta so tokunrin ani meta tobirin ko je marun awa rinu awon afa won yi ti won so wipe izar akoko bi iro ti won ro ti won fi bo asiri re elekeji kamis bi nti o je bi buba tàbí gáwùn tí wọ́n wọ̀ fún ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ khimar wọ́n ó fi ṣe ìbòrí fún ẹlẹ́ẹ̀kẹrin yóò á jẹ́ bí aṣọ ìró tó tóbi funfun tó tóbi ta fi we ẹlẹ́ẹ̀karùn-ún náà ìró tó tóbi náà ta fi we ni a rí inú àwọn àfáà tí wọ́n ṣàlàyé rẹ̀ báyìí ẹ̀rí tí wọ́n wá mú bá wá òun náà ni hadith tí láìra bíntu kọ́ if tí wọ́n gbà wá nigbati omo ojise olohun omo kulfum ti won file aye le won salaye wipe ninu hadith yi bo ti le je wipe hadith yi sheikh nasruddin albani woni da'if ni hadith to weak ni hadith to le ni to sugar arinu awon afati won so wipe na di marun bayi na ni a lo fun obirin badul ulama no awon afa to wa sheku awon wa so wipe nigbati hadith yi to ti je hadith ti o le won ni ka pada si aslu ipile ipile na ni wipe ka lo aso meta ka fi we oku aso funfun meta won ni ipile yen na ni ka lo fun obirin won ni ipile yen na ni ka lo fun obirin to eleyi nu awon afa ti won so eleyi Sheikh Muhammad bin Uthaymeen rahimahullah awon so eleyi so tin tuma si wipe eyike ta ba munu mejeji na to kolorun ko ba saforiji fun awon oku wa hamlul jana is to won eyi to wa kan ka gbe oku yi lo si ba se kirun si lara eleyi na o nbe ninu suna to jise olohun sallallahu alaihi wasallam wipe to ba ye pe a kirun si lara na gbe si lo si teni ki se bi to nase won ni awon eyan o gbe lejika won na ni ti won fi gbe lo si ibi ta ti kirun si lara tabi ti won fi gbe lo si te pe ka awon okunrin ni o ki se awon obirin sugbon to ba je bi to nase to jina ni won ni ko ki sese igbalaye wa ko je wipe ki won fi mato ki won fi gbe sugbon won lo tun wa da lati ja wipe ka le meet up pelu suna yi na ta ba ti pa ti sunmo be iyen na pe ka duro ta ba duro ki won pada gbe seji kan ba nabi sallallahu alaihi wasallam bo se so yi ta wa na ka le meet up pelu suna to jise olohun yi sallallahu alaihi wasallam jise olohun sallallahu alaihi wasallam so bayi wipe idha wudi'at al-janaza wa ihtamala ar-rijal ala a'naqihim titi de pari hadith yen ninu hadith ya nabi sallallahu alaihi wasallam so pe won gbe seji ka won sorun won to kana ka le meet up eleyi ninu sunna to jise olohun sallallahu alaihi wasallam una ni eleyi eko to wa po na la ri ko pelu a se pale mo oku awe oku ni aso funfun kafanu re meta ka to kirun si lara ko to de wi pe a fe lo gbe lo sinu sare edin ta n we laso funfun yi lana oun na ma rin kiri pelu beautiful cloth aso to rewa eni to wa deni ta te kale yi ninu aso funfun yi oun na ma ni opolopo ile oun na ma ni opolopo oko oun na ma ni obitibiti owo awon eyan ma n be ti won je gege bi servant osise labe re sugbon gbogbo awon nkan wonyi ko si to le protect ye kuro nibi ku o leyin igba to wa kutan pelu gbogbo dukia to ni iwonba three pieces of cloth la mu ninu awon dukia yi ta fi we oku to ku yi to aso ta wa fi we yi aso yi o boyo ara re looto aso yi bo se boyo ara re yi ko bo ise re o awon ise re to se yo tele wonu koto ta gbe si yi o to pa je se re lo se laye awa na ti mo tun ma re o to ba wa je onijibiti eyan eni ti ki kirun fọlọhun to ba je pe keyan ma wo iwoku o keyan ma se faaji aha e ba nbe sugbon to ba je pe titọ ọlọhun e ni ba nbe gba won ba gbe sinu sare eyin naa ti mo ru nkan ti yo ba nbe gbogbo wa e je ka ronu pe ada ọlọhun ba ni bal tukthiruna alhayata dunya wal akhiratu khairun wa abqa ile aye yi igbadun aye yi efe ile aye yi ohun nikan le nle sugbon ke kirun fọlọhun ke jura yin le fọlọhun eleyi lo lore julọ fun yin eleyi ni o je ke ma be ninu igbadun gbere eyi ta gbọ kọlọhun ko je ko se wa lanfani amen.
4: jazakum allah khaira abelon kolon ko bawa san sheik wa ni san dada olorun o si bawa do ti juba ilo ah fadila to sheik dr tijani muhammad oroji kiwiye mi ti waje sisi ma fun force giwa polytechnic ni lowo ni won ti bawa soro ibi na ni asiti ma danu do lori eto atuyan fun ojo toni number ti a pe awon sheik si leyin eto lati bere bere to ba ru aluju na ni 0030501094 0030336509 ti di jo mejo ta to ma pari lori to inshallah an kera wa pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: mo tun bere mo le salai ma pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo onje ta se do

0: gẹ́gẹ́ bí ṣe wa abẹ ọlọ́run ọba fún àwọn tí wọ́n ń darí wa látòkè àwọn ìjọba wa ìtọ́sọ́nà ọlọ́run ọba èyí tó peléke kọ́lọ́run kò máa bá a mú bá wọn ọlọ́run má jẹ́ kí wọ́n ṣèṣe má bá a tọ̀ wọ́n sọ́nà fi ìfẹ́ àwọn aráàlú fi sí wọn lẹ́mìí àwa tá a sì jẹ́ aráàlú náà ṣe wá ní ẹni rè má ṣe wá ní bàṣẹ̀jẹ́ rahmati ya rahmar rahmin abẹ ọlọ́run fún àwọn olórí wa níbi ẹ̀sìn ìtọ́sọ́nà ọlọ́run ọba ọlọ́run ọba mú bá wọn àti gbogbo àwọn tí ọlọ́run ọba tó kó tiwọn tí wọ́n ń ṣe àmójútó tútukọ àlámọ̀rí ẹ̀sìn nínú ìlú pàápàá jùlọ àwọn ìmọ̀mù wa gbà fún gbogbo ilẹ̀ àkúrẹ́ fòdílàtú sheikh dr abdulhakim yaayi akuride albarika ìtọ́sọ́nà ọlọ́run àánú ọlọ́run ọlọ́mọṣẹ́ máa bá a fi jìnkí wọn àti gbogbo àwọn tí ọlọ́run ọba kó tiwọn látòkè délẹ̀ rahmati ya rahmar rahmin lónìí pẹ̀lú ògo ọlọ́run èyí tí a máa gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ ó náà ni ọ̀rọ̀ ọgbọ́n orísun ọgbọ́n láti inú alukur'an al-kareem suratul qasas suratul qasas qur'an orí kejìdínlọ́gbọ̀n Quran chapter 28 oni suratul qasas aya ti ya lo gbe o nbe o na ni aya metadin ni 80 titi de merin din ni 80 titi de metadin ni 80 Quran chapter 28 verse 76 titi de 77 ó náà ni yóò máa jẹ́ àkórí ọ̀rọ̀ wa káwa nǹkan fìdílé kí a jọ kóra wa lọ sínú alukur'an al-kareem suratul qasas suratul qasas kí ni ìtumọ̀ rẹ̀ al-qasas jamu'u al-qisa tá bá ní al-qasas àpapọ̀ ní tá à ń pè ní al-qisa ni kí náà ń pè ní alkísọ̀ ó náà ni ìtàn ìgbésí ayé àwọn ènìyàn kan alkọ́sọ́s the stories àwọn ìtàn báwọn kan ṣe lò gbésí ayé wọn ó ní ṣápítà yìí nínú alkùr'án ọlọ́run ọba ọba dẹ́dà wa ó jẹ́ ká mọ̀ wípé kò sí nǹkan kan tó ń bẹ láyé lénìí yálà ó dáa ni o àbí tí ò dáa tí ò ti ṣẹlẹ̀ sáwọn kan tó ṣáájú rí àǹfààní ká gbọ́ ìtàn ìgbésí ayé àwọn ènìyàn kan àǹfààní méjì ló ń bẹ́ẹ̀ fún wa ká rí àríkọ́ṣe káwa náà ó lè bá a máa lò ó ẹlẹ́ẹ̀kejì ni àríkọ́gbọ́n ká mọ ìtàn ìgbésí ayé àwọn ènìyàn kan tí wọ́n ṣe tí ò dáa níbo ni ọ̀rọ̀ wọn kangùn sí ìyàwó ló jẹ wọn àbùkù wo ni wọn kàn káwa náà ó mọ̀ ọ́n kó lè jẹ́ àríkọ́gbọ́n fún wa ká má bàa jì sọ́fìn irú tí wọ́n ṣe suratul qasas ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kó di mímọ̀ fún wa nínú súra yìí pàápàá jùlọ aya tí a fẹ́ kà nípa arákùnrin kan tí wọ́n pè ní kọ́rún arákùnrin yìí kọ́rún lorúkọ rẹ̀ jẹ́ òun náà lo ayé bẹ́mi àti ẹ náà bá ṣe lulẹ̀ ayé kódà ọlọ́run ọba ó rọ̀ lọ́rọ̀ ó gbà láàyè nínú ìsẹ̀mí ó láàmìlaka ó lóko ó lókì láwùjọ àmọ́ níbo ni ọ̀rọ̀ rẹ̀ níbo lọ̀rọ̀ rẹ̀ kángun sí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ọba ní inna qaruna kana min qaumi musa fabagha alayhim wa atainahu min alkunuzi ma inna mafatihahu latanuu bil usbati ulil quwwa id qala lahu qaumuhu la tafrah inna allaha la yuhibbu al farihin eleyi aya akoko universe 76 ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga Alors ni inna qarun kana min qawmi Musa. Alors ni arakunrin ti won pe ni qarun yi. O je okan ninu awon ti o ba anabi Musa lugba. Olorun da ko awon eyan meji nbe. O daruko qarun. O si daruko anabi Olorun ti nje anabi Musa. Olorun ni inna qarun kana min qawmi Musa. Olorun da daju qarun te ri yi. O je okan ninu awon kaumu Musa nibi awon ti won ba anabi Musa lugba awon to nbe legbe otun anabi Musa alayhi salatu wassalam fa baqa alaihim amma o gberu gbari o se gberaga o fowo lale niwaju ofin Olorun si anabi Musa ati gbogbo awon ti won je olugbagbo ododo laaye yi Olorun oba subhanahu wa ta'ala o daruko meji o daruko qarun o daruko Musa oju ka ma wi pe oruko o se pataki lati moju to oruko wa eni ti oruko re ba ti baje ki se lori re nikan ni oruko yi baje le o tun ba oruko re je fun awon aromodoma re ni eyan o qarun inu enikan o le dun o so mo re ni qarun le ni ton ti wi pe olorun da ko re inu alquran inu enikan o le dun le ni ko so mo re ni fir'aun farao ton ti pe fir'aun farao olowo onipo olola olajulo ti oruko ba ti baje ko se ni to le tun se ma idini to bi je pe enikan kan wa leni ipo kan lo wa ni ma bo oruko re je o elomi nbe to lo ipo ri to se wi pe awon aromodomo re bi won o beere ipo gbogbo aye o ma so pe eyin la nfe nitori pe baba yin se daada elomi nsi nbe to lo ipo koda ko ma je omo re keyin o wa lati inu ilu re awon eyin o ni e ma fun nitori pe eni to wa lati inu ilu won oba ipo je eyin na je wa si gbogbo eyin te nbe nipo leni e ma ba oruko yin je o e ma je tan e ma wi pe ke je seku o lo dara fun yin be na ni gbogbo enikeni ti Olorun o ba fun ni ajulo kan abi Olorun fun o nipo kan lawujo ma ba oruko re je e se aiberu Olorun iwa ipata iwa ọdaran a ma ba oruko ẹni jẹ toruko ba si ti bajẹ o soro otunse a ma ya awon oruko to da nipilẹ ṣugbọn gba ti ọmọ kan dide ninu ẹbi to ba oruko yi jẹ o si so oruko naa di oruko ti aye o kakun mọ leni Olorun daruko qarun o daruko Musa anabi Musa alayhi salatu wassalam ara ni to nje Musa leni ara ni to bi ma to so mo re ni Moses ara ni to bi ma to so mo re ni Musa ni to pe anabi Olorun ti nje Musa ko ba oruko re je la fin re ni tin so omo won ni Musa leni o dowo eni kokan nje aye le so omo won loruko re to ba si laye mo eleyi ni eko akoko ti a fe ka mu ninu aya yi ẹni tí orúkọ rẹ̀ ó sì dá láyé yóò mọ̀ sí sòrò ẹni tí ó tún orúkọ rẹ̀ ṣe yóò mọ̀ ní ìfaradà ẹni tí ó tún orúkọ rẹ̀ ṣe yóò jẹ́ ẹni tí ó kọ ayé mara yóò jẹ́ ẹni tí ó ṣe dáadáa sí ẹni tó súnmọ́ àti ẹni tó jìnà sí kórúkọ rẹ̀ má bàa bàjẹ́ Ọlọ́run bá ní inna qarun kana min qawmi Musa Ọlọ́run ní sẹ́ẹ̀rí qarun ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n bá ànábì Musa ló gbà babaka alehim ama o se aye je o je lajeta o se wawo koda ko na ni ofin oba to da Olorun oba ti ola re ga ka to kuro lori eleyi leyin igba ta ti soro ninu eko ta mu nipa pataki uruko elekeji oni polo ni kana mi nka omi Musa arakunrin yi o wa pelu anabi Musa iyan tuma se pe keyin o wa pelu eni re ko so yan de ni re o afrika ni pinna wi pe emi na fe je ni re baba to da omo le ma da ti omo o ba ri daada baba re si daada melo melo ni oko to da ti yawo re o si da be si ni won atoko ijo nsun won ijo njin melo melo ni yawo to da toko na o da melo melo ni baba to da tomo o da so yen tuma si pe ajojo wa papo ko so yen de ni re o afi ki awa na o nipinu wi pe mo fe je ni re akai mo ya awon eniyan tawon eni re bi ti won o tori de de ni re nitori pe won o na ni daada to nbe lodo lara awon to bi won opo eyan ni won ba eni re gbe na n ba eni re sun na jo nji na jo nlo ni won jo nbo ti won o si tara awon eni re won yi di eni re nta fi n di eni re ipinu ni lati nu emi wa pe mo fe je eni re olohun ba je ko ye wa nbi wi pe qarun min qaumi musa ninu awon to ba anabi musa odidi ojise olohun eni re to ba gbe ni sugbon fa baga alehim on ti aye alabata o si gberaga o gbigbese aye tanku tanku eko elekeji tamu ona ni wi ka wa pelu eni re ka wa laarin awon eni re ko so yan de ni re o afika ni pinu wi pe mo fe je ni re eko eleketa fa baqa alehim igberaga igberaga o ma nso ni di eni abuku o ma nso yan de ni egun a ma je keyan ori ododo keyan o mo gba eyan ba odidi ojise olohun oba gbe ko si na ni e latara kini o latara igberaga koko eleketa ni gbogbo enikeni ti oba to da wa ba se ore fun owo lo fun o ni ola lo fun o ni ipo lo fun o ni abuti ewa fun o ni ima jama ti gberaga ba ti ro papo mo gbogbo nta kakale yi iparun ni o pada keyin onitan gege bi iparun si keyin qarun qarun yi olohun oba o ke pelu wi pe o ba awon eni re gbe se ma pe anu olohun kan o ni keyin o wa pelu awon eni re ike olohun ni anu olohun ni topolopo eyin o ba ma ike olohun to se fun qarun yi o je ko ma be pelu awon eni re papa julo odidi ojise olohun anabi musa alayhi salatu wassalam leyin leyin olohun tun wa ro loro o fun lowo o fun ni dukia sugbon gbogbo re ta kakale yi iwa kan wa lara qoro to ba gbogbo re yi je o na ni atakabbur wal bughyan wal baghy igberaga moto moto tanku tanku eni ti iwa yi ba ti wa lara re bo ba ri ododo ko ni gba bo ba ri imana bayi ona nu ni o ma tele olohun ni fa baqa alaihim o wura re po n daju gbogbo awon eyan lo o n daju anabi musa lo kodo n daju gbogbo awon to n tele nitori po lowo lowo ju won lo eleyi wa fa ko gboro si ojise olohun lenu a se n to wu awura re wipe o n daju gbogbo awon eyan lo olohun ni kini nkan to bi igberaga si gbese aye olohun wa ataynahu min alkunuz olohun oba na qarun yi olohun oba fun ni oro to po alkunuz jamu alkanzu pepe oro treo olohun oba fun ma inna mafatiha oro re nibi to po de kokoro tí wọ́n fi ń sí àpótí tó kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí níbi tó pọ̀ dé látànúhù yóò sì dẹ́rù pa bìlẹ̀ ọ́sùbàtì odìlọ́kọ wà. Àwọn géńdégéńdé tó pọ̀ tí wọ́n tún lágbára wọn ò léwu kọ́kọ́rọ́ kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ kọ́kọ́rọ́ lásán tó ń sí ilé ọ̀rọ̀ rẹ̀. Ẹ wo bí Ọlọ́run bá ṣe fún wa ní àpèjúwe ká lè mọ mẹ́dà kẹ́sìrọ̀tì sàrọ̀tì àwùgínà ká lè mọ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe pọ̀ tó láyé táwa wà lẹ́ni tá a bá léèyàn lọ́rọ̀ gan kò sí ẹni tí ọ̀rọ̀ rẹ̀ fẹ́ tó. Nǹkan tó yẹ pé kọ́kọ́rọ́ tí ń sí ilé ọ̀rọ̀ lásán àwọn géńdé tó pọ̀ tí wọ́n lágbára wọn ò léwu níbi tọ́rọ̀ náà pọ̀ dé. Ìdí kọ́ lálàhó kọ́ mú la jáfra gbogbo ìgbà ní àwọn èèyàn rẹ̀ ó máa sọ fún mi pé àkọ́rò mọ́ yá ayọ̀ pọ̀rọ̀ ikú ìpani ayọ̀ ní ń pààyàn nítorí pé iná lọ́ha láàyò ìbílẹ̀ fàrẹ́ ọlọ́run ní dájúdájú ọlọ́run tó máa ń fúnni lọ́rọ̀ tó máa ń fúnni lọ́lá ọpẹ́ ló fẹ́ kò fẹ́ ká máa yàyọ̀ pọ̀rọ̀ lórí ń tọ́lọ́run ṣe fún wa. Èyí tá a tún kà fún wa yìí a rí bí ẹ̀kọ́ bíi mẹ́ta tún mú bẹ́ẹ̀. Àkọ́kọ́ nú ẹ̀ ni wípé kò sí láìfi nínú kọ́lọ́run ọba ó ṣe ọ̀rọ̀ kó ṣe àjùlọ fún yàn kódà a rí fínrin lẹ̀ ń bí wípé ọlọ́run lè ṣe ọ̀rọ̀ fún yàn débi pé ó ń gan ò ní mọ bí tí ọ̀rọ̀ ọ̀hún pọ̀ dé má ayé wa máa rò pé bẹ́ẹ̀ yóò ṣoògùn owó ni rárá o. Ìfojúkéré agbára ọlọ́run ni ká máa lérò pé ọlọ́run ò lè gbà ayé ọ̀rọ̀ fún ẹ̀dá ọmọnìyàn tayọ nítọ́mọnìyàn lè fọpọ lọ́rùn ọlọ́run lè ṣe tí ó sì jẹ́ pé ọ̀nà owó tó mọ́ tí kì í ṣọ̀nà àárọ̀ ó má gbára ọlọ́run ní kọ́ ọmọ ọdún pé ń bo ló ti rú owó mélòó lẹ́nu mí tiẹ̀ wá ní gan tẹ́ ń sọ pé ṣoògùn owó owó mélòó ló ní. Ìfojúkéré agbára ọlọ́run ni ká máa rò pé à ń fi ojú àbí ààlà sí orí tọ́lọ́run lè ṣe fún ẹ̀dá ẹgbẹ́ wa. Ọlọ́run ròyìn ọlá tó ń ṣe fún kọ́rùn bọ́lá náà ṣe bù áyà tó àmọ́ bó ti wulẹ̀ kí ọlá ó pọ̀ tó téèyàn ò bá fìbẹ̀rù ọlọ́run ọba kó ju ọlá náà lọ ọlá a máa ṣìyàn lọ́nà ọlá ipò a máa gbígbéraga sí ni lẹ́mìí ilá máa rahimarobi àfi ẹni tó bá bẹ̀rù ọlọ́run tọ́lọ́run kẹ́nìkan. Ọlọ́run ọba ní ìnàlẹ̀ ìnsáàna làyà tọ́gbà rọ̀ àwùsọ̀gbọ̀nà ọlọ́run ní ẹ̀ẹ́mà rí ọmọnìyàn tí ó tayọ àlà tí ó ṣe motomoto nítorí pé ó lówó lọ́wọ́ nítorí pé ó nípò nítorí pé ó máyà nítorí pé ó rọrọ̀ ọmọnìyàn awúra rẹ̀ pò ń dájú ẹgbẹ́ lọ. Eléyìí ló ṣẹlẹ̀ sí kọ́ọ̀rùn ọlá ìdí òbò àyà àwọn ènìyàn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú ẹ̀kọ́ tá a rí mú nìyí kò sí bí èèyàn ṣe ga tó kò sí bí èèyàn ṣe lọ́lá tó ó yẹ kó ní alábàáwí aláàkúbá ẹlòmíì ga nínú ọlá kódà bàbá àtìyá tán bíi wọn ò lè bá sọ̀rọ̀ ẹlòmíì ga nínú ipò ẹlòmíì ní òun ọba àwọn tó bí ò lè bá sọ̀rọ̀ bẹ́lẹ̀ ń ta sí àwọn tí wọ́n jọjọjọ́ rẹ̀ kó tó dépò yìí a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe bá àwọn kan lẹ́jọ́jọ́ ń bọ̀ àwọn kan náà ń gbà ọ́ nímọ̀ràn kí ló dé nígbà tí ọlá wa dé tí wọn ò lè bá ọ sọ̀rọ̀ mọ́ ṣe bá àwọn kan ni wọ́n bí ọ àwọn kan lẹ́gbọ́n rẹ̀ àwọn kan làbúrò bàbá rẹ̀ àwọn kan lẹ́gbọ́n bàbá tó bí ọ àwọn kan ni mate tẹ́ ẹ jọ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ kí ló dé nígbà tí ọlá dé tí wọn ò lè bá ọ sọ̀rọ̀ tí wọ́n bá tiẹ̀ pé ọ gan kò lè wọlé. Ẹ̀yin ẹ wo kọ́rùn bó ṣe rí wípé òun ga tó yìí náà pẹ̀lú ọlá àwọn kan sì tún bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn túmọ̀ sí pé gbogbo àwa nínú ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ̀ ni pé àwa tá a bá súnmọ́ ẹni tó ga kì í ṣe pé kákàn máa gbowó wọn nìkan kì í ṣe pé dọ́ta bá fẹ́ wá wọn lọ nítorí pé à ń wá connection kan a fẹ́ lò wọ́n èyí ló pọ̀ jù pé chief mo fẹ́ wá rí yín kábíyèsí mo fẹ́ wá rí yín bàbá imam mo fẹ́ wá rí yín igbásigbá mo fẹ́ wá rí yín in tó ń bá lọ bẹ̀ ni wípé personal interest ó fẹ́ lo ipò yẹn láti rí àǹfààní tara rẹ̀ ó di ẹ̀ mélòó to se pe te fe lo ri eni to wa ni poto ga si e fe to sona ba e soro kan lana oro yi ku de ka to olohun ma to yin sona o mo gbo ko e fe se nkan bayi e ro daada o o ku de ka to o ye kiru re ma wa gbugbu awa ti a ba sumo awon to nbe ni poto ga olohun ba lawon to sumo ko ru won so fun wi pe la tafra ma ya yo poro inna allah la yuhibbu al farihin toro pe olohun bo ni fe se ni to ya yo poro labe eleyi eko ta ri mu nbe ni wi pe iya to nbe laarin pe mo dupe ori ati mo ya yo ju kini tuma ope ope ni ka lo oni ti olohun o ba ni fe si ka fi dupe ore olohun ayoporo o ni ka ma lo ese ka ma fi ese dupe eni tolohun fun nipo tolohun fun lajulo njo tolohun fe dupe oti loko kale bi won se muti lawon asewo na njo ajolura won be ni won pa gbogbo ona re ni won fowo seleya ni won ko ibanuje semi awon ti ko ni eleyi ki so pe yayo poro ni ayo poro oni eleyi sugbon tan pe lope ona ni ka dupe fun oba to dawa ka lo n to fun wa yi lati fi tele ase re ka dun alaini ninu ka je ki awon ti won o to wa ki won sadua fun wa tan pe lope re kii se wi pe o pa gbogbo titi re en kini anfani to wa nbe ẹ̀họ́ dáná oúnjẹ ẹni tí ò bá ti ní káàdì kò lè wábẹ̀ sáwọn tó wábẹ̀ yẹn ṣe bí ń pa wọn ni àwọn tẹ́ pè síbi oúnjẹ yín yẹn kì í sáwọn tó ní díẹ̀ àwọn tó ní bùkátà sí gan mò lè débẹ̀ ẹ jẹ́ ká ronú sí ọ̀nà tá ń gba àdúpẹ́ fọlọ́run pẹ̀lú ògo ọlọ́run àyà kan náà lálẹ́ túlẹ̀ ni tó bá dé ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún máa tẹ̀síwájú níbi tí a ti dúró alukoran là ń kà fún àwọn láàfin mọ̀ pé kì í ṣe ìwé ogun ìwé ìtọ́sọ́nà ni ó dọwọ́ ẹnì kankan wá káwa ní òun máa tó o bá lè ka ńlárúbáwá wọ́n ti translate ẹ̀ sédè òyìnbó sédè yorùbá Quran chapter 28 verse 76 òun là tún lè ní kí ọlọ́run bá kó fún wa ní àgbọ̀yé rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
1: Wàhálíkùn sálẹ̀ bọ̀rọ̀hùtùmọ̀hì wàbàràkẹ́ àtùjọ́zá kùmùlọ́ xẹ̀rẹ̀ jẹ́zá abẹ́lẹ́ máa ń tó bẹ̀ kó bá ṣe dáadáa fún àwọn sheikh wa fatilati ustaz dr lukumi idise kò ní hafidhullah wàrà tí wọ́n jẹ́ olùdásílẹ̀ dá ilé ẹ̀kọ́ dárúsùnà ìtòkùn àní ìgbóbá abẹ́lẹ́ máa ń tó bẹ̀ kọ́lọ́n kó bá ṣe dáadáa fún wa. Fún àǹfààní àwa tí a bá fẹ́ pe àwọn sheikh wa láti bèrè ìbéèrè yálà lórí ilé tí wọ́n nana yi fun wa ta gbọ́ láàárọ̀ yìí àbí kàmí náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣinṣin wa ẹ̀yà kan sọ ní nọ́mbà yìí 0036154254 lẹ́ẹ̀kan sí 0036154254 orí nọ́mbà yìí náà láàpù láǹfààní àti pé wọ́n sí pẹ̀lú gbọ́lọ́ àní rí jù báyìí lọ lórí ètò yìí ètò wa àlìbáyọ̀nù fún tòótọ́ ni tí a ń bẹ lọ́nba ń tóbi rẹ̀ kọ́ sọ àjù ìjókòó tí ń bọ̀ lọ
2: Kàbọ̀ sílé iṣẹ́ Bundi Spirit Ventures. Ṣé tó fọwọ́ ilé iṣẹ́ kan sọ̀yà fún ló gbé wọ̀n? Láti bá lè tajà bí iṣẹ́ bá jáde. Ó ní láti jẹ́ ilé ìtajà tó dángájíá lọ́wọ́ àwọn manufacturers ni. Ilé iṣẹ́ Bundi Spirit Ventures. Gbogbo ntarigi. Major distributor ilé iṣẹ́ tó ń ṣe ibùsùn tó quality nílẹ̀ yìí. Karaoke tí ò ṣe dáwọ̀ ní ọ̀bọ̀ kó o tó dákọ̀ ọ̀bọ̀ ti dọ́gbọ̀n sá. Bundi Spirit lọ̀gá tó gbọ́ ń pa foam and mattresses alálògbádùn. Section by section ni fún ilé iṣẹ́ foam kọ̀ọ̀kan. Section uniform product pọ̀ lọ́bí ọ̀nà ọlọ́run. Alágbàtà tó gbọ́ tẹ̀lé Bundi Spirit fún uniform. Tó tún ní dára lóríṣìíríṣìí sáìsì. Ńláńlá tó fi dórí student mattresses. Section Zilong foam. Ibùsùn Zilong tó kí dodo. Kásùn sórí ibùsùn bí ipa àjẹgbàmọ́jú ti dópin. Orun ayọ̀ lọ́ mọ sùn. Bó ṣe ra uniform àti Zilong foam. Prestige foam tún bẹ. Royal foam gan ògbẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Uniform ló ní àwọn gàgàrà gógóró gbangba ṣugudu foam. Tó mara ẹni tó pẹsẹ̀ lásùn yìí. Wọ́n tún ta àwọn àga dẹ̀bọ̀dẹ̀bọ̀ pẹ̀lú bẹ́ẹ̀dì. Tábìlì ìgbàlódé fún ilé iṣẹ́ àti tọba ti joyè. Pillows, bedsheet, lóríṣiríṣi. Ẹ̀yin alágbàtà, ẹ máa bọ̀ ní Bundi Spirit kí wọ́n supply ọjà fún yín kí ni ó dùn. Olú ilé iṣẹ́ Bundi Spirit Ventures. Kàlẹ́ sí Bundi Spirit House. Ìdójúkọ FMC, Ọ̀dàrọ̀ Odò Àkúrẹ́. Ẹ̀ka ilé iṣẹ́ wọn wà ní number one. CBN Quarters, ìdójúkọ ShopRite, Ọ̀dàrọ̀ Odò Àkúrẹ́. Telephone 0803-4305-578 at 0802-4375-745. Bundi Spirit lóní, òun ayọ̀ lọ́mọ sùn.
3: Life is exciting on Adaba FM.
4: Now

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Àdàbà gbéra,
0: ó
1: fò bá wọn lọ́nà, ó tún fi mí sílẹ̀. Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Ó ti dá kékeré. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Àwọn ẹgbẹ́ ń tẹ̀lé àdàbà gbéra. Ó fò bá wọn lọ́nà, ó tún fi wọn sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: láti iṣẹ́ rédíò àdàbà yìí 6.9 FM tó sọpọ̀ mọ́lẹ̀ sí ìlara mọ̀kíní àti kí n ṣàlàáfíà ní àbá yín akú bí ojú ọjọ́ ṣe rí lórí ètò ìdílé mi ìdílé náà ni àwálé ní grand commander sì wà lórí ewé àwọn máa tó sọ̀kalẹ̀ I'm very sure yẹn ṣù
1: ọ̀pàdé orin ìfẹ́ tí ń lọ ló ń wọ̀ mí là
0: lákì ẹ̀mí ara
1: mi ń wọnú àkì
0: ẹ̀mí ara mi ó ṣe dánmọ́ ní ká máa pílẹ̀ orin lọ àwọn ará lédè tí ń dúró pé kí ló ń ṣẹlẹ̀ ẹ má dá ọkọ ẹ̀mí jọ dá lò
1: àbí o
0: a ti wà lórí ètò lẹ́ni gẹ́gẹ́ ṣe mọ̀ pé lórí ètò ìdílé mi ìdílé àwọn akọrin lọ́kàn òjọ̀ kan tó ní ṣe pẹ̀lú àwọn tó ti wà tó ti ní ìdílé àti àwọn tó dẹ̀ wò pé jọ̀kanjọ̀kan náà
1: Emi ṣe àwọn
0: ìyá wọn múra some way somehow.
1: Tó ti wà ní gìgísẹ̀ wọn.
0: Mo lè máa ti wọ́n lè fi àmọ́ ṣàwọn ọmọ pé one day na one day.
1: Ilé tó ti wà lẹ́gbẹ̀ẹ́ wa mò ń wo gìgísẹ̀ mo rí pé.
0: Òkè wa rí dọ́kọ síbẹ̀. But the thing nǹkan tó wà ń bẹ̀ ni wípé ó dàbí pé the narrative is changing and ó dàbí pé that's the way it should be not making it pe àwọn ẹgbẹ́ ti máa rí o owó náà lọ máa rí o àwọn ẹgbẹ́ ẹ̀ lẹ pé o. So it's not compulsory pe tora ẹgbẹ́ ti máa rí o náà gbọ́dọ̀ máa rí. Marriage should be a personal choice not in cont anybody might impose lẹ́yìn olórí kí ló ṣe.
1: Nígbà mi ọmọ ń yàtọ̀.
0: No ṣe bi choice ẹni ko máa rí na. It should be a choice na. It shouldn't be something to máa tẹ́ ẹ̀ kọ́ máa compel ẹ.
1: Wọ́n sì ń ṣe o.
0: N kò máa compel ẹ yan.
1: Tó wáyé pé mi sí gbàgbé lọ lọkọ.
0: Tó wáyé pé mi sí màá rí ni.
1: Ilẹ̀ ti ń ṣú.
0: Ilẹ̀ fẹ́ ṣú ni àdẹ̀tán láńtà. Àbí ká lọ ìjájẹ́bù. Àbí ká lo sólà.
1: Tílẹ̀ bá ti ṣú ilé obìnrin ò kí ń pẹ́ ṣú.
0: Má sọ bẹ́ẹ̀ mọ́ sáyẹ̀nsì ti make it easier. What are you talking about? O mọ̀ pé nígbà
1: yẹn. Wáyé ní 45-50
0: òtítọ́. Irọ́ ló pa ṣé mo kẹ́pà wá ní ilé obìnrin ti ṣú o. Ibo kò ní bímọ mọ́ o kò ní ṣe kinní kan mọ́ o kò lọ wá lọ ṣe sorogẹ́sì tó wá ti ṣe yẹn. Àbí kò forget má jẹ́ kánibọ̀dù kọ́ ẹ láyàjẹ́. O tí mọ àwọn èèyàn tó ń lọ sí tọ́lọ́
1: fríìzì. Ilé obìnrin ń sùn.
0: Tọ́lọ́ fríìzì egg wọn. Wọ́n á lọ fríìzì ẹ̀ tó bá dẹ̀ ti tó time tí wọ́n fẹ́ ní ìdí ẹ̀.
1: Kò sí wàhálà.
0: Má dẹ̀ lọ pick it up.
1: Jábẹ̀rẹ̀.
0: What are you talking about?
1: Èmi ta bẹ́ẹ̀ bí tàgbọ́ nìyẹn. Jábẹ̀rẹ̀.
0: Ìbẹ̀rẹ̀ kọ́ la lọ.
1: Wàá mọ̀ pé ilé obìnrin ń sùn.
0: Rárá torí mo mọ̀ pé àwọn èèyàn máa support yẹn. Mi à lọ bẹ̀. Ibẹ̀ kọ́ la lọ. Ibẹ̀ kọ́ la lọ. Lórí ètò lẹ́ni. A fẹ́ sọ fún yín pé ṣe ni bí life ṣe ń lọ. Ẹ sọ pẹ̀lẹ́ ló láyé. As couple, as individual, we don't see marry. We should hope we are married. Please take your time. Omo narrative has been changing this thing because people are now beginning to realize that only life, marriage should not be. Kí ni máa pè ná?
1: Jùmọ̀kẹ́ sọ̀rọ̀ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n wà níbi 40, 38. A máa sọ pé kò tíì sówó.
0: Kò tí ìṣòwò náà ni.
1: Kò tí ìṣòwò.
0: Àwọn olùgbéyàwó. Ṣé another definition mi wà fowó ni. Kò sí definition mi fowó kò sówó.
1: Kò tí ìṣòwò kò tí pé àwọn ò tí ì lágbára àti ilé fẹ́ yàwó.
0: Yes.
1: Ọjọ́ mọ̀ wípé nígbà míì. Èmi àtẹnìkan sọ̀rọ̀ láàárọ̀ yìí.
0: Kí lè jọ sọ.
1: Ó ní kì í ṣe pé ọ̀rọ̀ pé ó ní ibi ilẹ̀kàn tí ńlá ti ń rí pé ọ̀rọ̀ ọmọ kinní kan ọgbọ́dọ̀ bímọ ọgbọ́dọ̀ ṣe kinní kan kinní kan mo á kọ́ ń wo ibi tí ń bọ̀ ọ̀rọ̀ lọ. Máa ní ọmọ ṣe pàtàkì o. Ṣùgbọ́n ibi tẹ́ ń bọ̀rọ̀ lọ wá ní at least nígbà míì téèyàn bá nífọ̀kànbalẹ̀ mo nífọ̀kànbalẹ̀ mo níbọ̀ ọmọ náà ṣe pàtàkì ibi tí mo wá ń lọ ní. Ẹni tó ti bímọ tí ò bímọ ká sọ pé kò bímọ. Àbí kò lówó dání láti sọ pé òun fẹ́ ṣègbéyàwó. Ọ wá dúró di bíi 40 years 45. Kó tó wá di pé ó bímọ. Jọ lásìkò yìí ẹ ti ń rí ẹgbẹ́ èèyàn míì tó jẹ́ bí kò ju 60-70 lọ tó yẹ pé wọ́n ti ń padà.
0: Padà síbò ni.
1: Wọ́n ń padà síbi yẹn ti wá.
0: Okay.
1: Ìyẹn lọ́rùn ni o. Tó ti ń padà. Now a wá sọ débi stage kan pé ọmọ téèyàn farúgbó ọjọ́ tó fi bí. Sọ̀rọ̀ pé àwọn bàbá mi wà. Wọ́n á sì fẹ́yàwó ní bíi 50-60.
0: Yes now.
1: Wọ́n á sì tún bímọ.
0: Yes.
1: Wọ́n á sọ pé ṣé ẹ rò pé ẹni ń lè jèrè ọmọ.
0: Kwai tí ó ṣe ní jèrè ẹ̀ ṣé wọ́n lo lẹ́mí ẹ̀ ni.
1: Ẹ̀rọ sórí calculation gbà mí. Èèyàn gbọ́dọ̀ mọ ṣe calculation gbà mí o.
0: Èèyàn calculate ọlọ́run.
1: Èèyàn calculate bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run náà bá yẹn fàṣẹ sí. Nígbà míì rí téèyàn bá wò pé mi ì tí ì máa rí báyìí kò tí ì sówó báyìí kò tí ì ṣe kinní báyìí tó bá yá Olorun le so wipe boya bi kadara e.
0: Mo gbo.
1: Sorry, ibi kadara e. To wa ni wipe o gbodo ni enikeji legbe.
0: Who is kadara?
1: Ki kan o to le be so e fun e.
0: Ta lo so kadara
1: yi? Olorun ni.
0: Olorun so fun e. Olorun ni.
1: O le sun boya ko lala. Olorun ni. Sorry, o le wa o pe ori gba to ba to fe yawo se ko to di pe nkan bere si mo dan die die fun e o wa ni e ko ti sowo na ni ja o ti se ago nlo 40 lu ko ti sowo ni 43 nlu ah awon family go mo pe hello bros
0: that's the problem family e gan ni wahala
1: bros e ti gbo e lo fe yawo abobirin to ti e tuwa bere si wo 30 30 31 32 33 ko ti fe yawo ko ko ti lo le oko won ti ma so mi pe e wa ile obirin pe su o
0: atan can do what are you talking about
1: ododo lobirin wo tori ododo lobirin bayi
0: abomi si dada ko ni wu
1: ton ba tin bomi si ni omo inu a ma dun
0: a ma fresh
1: a ma fresh but to ba je pe ko lomi ti gbogbo en gbe wahala ni o ododo are o
0: ko le re to ba tin wu to ba tin info mi si dada
1: to ba tin pe 40 wọ́n ti máa sọ fún pé bros àbí àǹtí ẹ lọ fẹ́ yàwó ẹ lọ lọ́kọ ẹ mọ́ lọ wọ menopause.
0: Menopause ọ̀sẹ̀ pause ló pe kì í ṣe stop.
1: Ó pause ni.
0: Ó pause ni làwọn nǹkan tó pause náà
1: ó lè padà. Pause tó pause yẹn lè mọ́ padà ó lè padà mọ́
0: gbọ́n. Ò kì í ṣe ọlọ́
1: ìwọ́kọ́ ló dá. Ẹ̀mí ìṣọ̀lọ́ mi náà mọ̀.
0: Ìwọ́kọ́ ló ní psychology ẹni ni ìwọ́kọ́ ló ní biology ara ẹni.
1: Yorùbá tó sọ wípé ìgbàrá làbúrẹ nìkan ìbúsàn gbẹlẹ tètè.
0: Ok sure so ara náà.
1: Ara ni kì í ṣe ẹyà.
0: Ara ni mo máa gbọ́.
1: Irọ́ wàrà kọ́ o. Ìgbàrá ni o.
0: Ok.
1: Ọ̀ pé ara kí lara ní ṣe pẹ̀lú.
0: Òye mi náà mo ṣà máa ń gbọ́.
1: Ọ̀ pé ẹni tí ó bá búsàn gò ìgbà tójú bá ń rọ̀ tààrà bá máa san lọ ẹ kó lọ.
0: Òfin sọ́ra sọ.
1: Kí sango lè jà.
0: Ok.
1: So ibi tọ́rọ̀ wà ni kí o ń kálukú kì í ṣe wípé ìgbà míì wà tó yẹ pé àwọn òbí wa wá sọ fún yẹn pé o ilẹ̀ tí ń sún ìwọ náà lọ lọkọ lọ mọkọ wálé kì í ṣe wípé lóòótọ́ èèyàn lè decide lọ́kàn rẹ̀ wípé ó da báyìí ọya mi ì tí ì ní nǹkan báyìí mi ì tí ì ní nǹkan báyìí onómúbọ̀dá lágbájá tó fi pẹ́ ńlẹ̀ tí ò fi lọ́kọ̀ lóńdí tí ò fi níyàwó olómú àǹtí lágbájá tó fi di 40 tí ò fi tí ì lọ́kọ̀ o ẹlòmíì sì ré gan ọyàn bọjú nǹkan míì lọ. O ti ri choice ni.
0: Yes.
1: Mi ti ri choice mi leleyi.
0: Ṣo mo pe nigba mi iwa ton ba so pe ko lo mari ko lo mari ko lo mari o wa lo fe eni ti o kin se choice e. To wa pada wa fe ni e. Awon to so pe ko lo mari yen niwa to ba ya. Tori pe ko kin se choice e o ma ro pe ah oh god kini o ko ra si bayi. Niwa to ba wa bere si feel to o pe kini mo se nkan ti mo se. Awon won yen o ni si nbe ngba yen o. Why to se je ku je iwo not nkan tawon eyan
1: jo igba wo lo fe ri choice eyan
0: ah
1: se mo ba di 40 50 lo to fe ri choice yes now won gbe yan le won gbe fufu le onje okele ni mejeji
0: no e ba ifun ko die
1: iyan re o fufu re o won jo funfun ni
0: rara mo disagree analysis yen work
1: jẹ fufu tọ jẹ fufu lori jẹ fufu o jọ fufu ni tọ ba ti jẹ fufu e fufu naa pe o mo bo se manage fufu e ni kii se pe o wa duro de yan tọ ba duro de yan odo le ti sonu
0: odo le sonu ṣe mo pe nkan teyan ba dream to ba lo fe se wa ma work towards it
1: ni
0: ko wa sọ pe ko jẹ fufu at the end of the day fufu to wa jẹ yẹn fufu yẹn wa digest. Jọ kí ni ìdájọ́ tí wàá dá fẹ́ ni ẹ ẹ̀yin èèyàn náà lè máa sọ pé nígbà tó wọ́pọ̀ lẹ́kì fufu kí ló tó ṣe lọ jẹ́ fufu.
1: Jẹ́ kí n fún ẹ ní analysis kan.
0: Mo ń gbọ́.
1: There was a time bóyá mo ti sọ lórí ètò yìí pé àbúrò mi kan láàrin bíi kí mo lè pè náà ó wà bíi SS1 àbí SS2 ló ti fún àwọn kan lóyún bíi méjì àbí mẹ́ta. Sórí tí n bá ń wọ àwọn ọmọ tó bí ń gbà náà torí àwọn méjì bímọ fún gbà yẹn tí máa ń wọ àwọn ọmọ tó bíngbà náà báyìí tí náà ìsìn báyìí máa ń mọ báyìí ọlọmọ sànú báyìí o.
0: àbúrò ẹ mi kì
1: í ọmọ ìtì.
0: o ti fẹ́ di grandpa.
1: o ti kì í sọ̀rọ̀ pé kínní in the next bí a bí 10 or kínní báyìí a di grandpa ni kò ì sọ ẹ̀yìn náà máa ń wọ báyìí pé kí ló ṣẹlẹ̀ now tá a bá wà wò si elomi to ye pe o pe mari pe kini kan eh abi now eni kan soro kan jo kan o ni ibi to nti nsise hmm o gbaju abi 10,000 longba na bi o kan so araye kini fun na o lo gbaju bi 10,000 naira lo o ni 10,000 wa tun yo owo taxi pe 100 naira ni na pe 9,900 naira longba hmm awon so pe ko won lo mari ohun obomo ohun oboyawo ile family ebi won a tun so family yawo won a so pe kini kan won fe ra kini kan family ona re family to na ona fe toju won oni se lori 10,000 ni won a je won a wo fa won a so fun pe at least igba mi ti eyan ba gbe igbese o se pataki ke eyan gbe igbese pe okay igbese to ye ko gbe nile aye to wa yi oni ko fe yawo ko de bimo ara igbese ni
0: okay
1: wa gbe igbese yen iwo na wa ni duro
0: okay
1: wa ma struggle wa ma wa ja na njo kan
0: so mo ke mo wo status eyan kan na yen ar kin to wa so eyan kan ni bi ta ba bade yi bayi wa ma se ise kan salary owo ise ibe yen la je wo nje wa ti ma wa sise kan salary owo ibe yen lo ma jowo transport ye o ti di sebe lo meji wa ti ma wa sise kan owo to ba n gba nbe yen lo ma jowo ti wa fi ma train yo mo eni to wa lo gba 99
1: yes now
0: ori ko lo gbe ise ko lo mari
1: ti oba sori in mo fi soro lekan wi pe o se pataki keyan gbegbese tori pe kini nigba mi ojo a lo moyan lowo seriously ojo ma lo moyan lowo iyan now de ka wo en tin gba 10,000 ni bi 2015 sin ki so ba

0: lọ́fẹ́ báyìí now n tó máa rà ńgbà yẹn tó ti má rì ẹ wọn á jọ mọ ọmọ bí wọn á ṣe máa kópa mọ́ra wọn
1: ṣùgbọ́n
0: náà
1: ìyà ọ̀dà o
0: ìyà ọ̀dà
1: bẹ́ẹ̀ ni máa sọ pé kí ọkọ lọ má rì kó máa jìyà
0: o ìyà ọ̀dà ìyẹn náà struggle ni.
1: Ẹ bọ̀ ní nígbà tó orí kò máa struggle níbo ni kò lọ níbo ni kò ti lọ struggle.
0: Tọ́ba ti wá struggle wá wá fàdúrà kun ọ̀nà wa bá dé
1: ládé. Àwọn àfi àmì sí.
0: Because ìgbà míì rí ẹni tó rò pé ìyàwó àtọkọ tí wọn méjèèjì bá ti lè fọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn kò sẹ́ni tó fẹ́ mọ̀ wípé ọkọ ni ò ní dání àbí ìyàwó ni ò ní ó ń dúró de ọkọ kó tó lè ra kinní kan ni wọn á mọ bí wọn á ṣe jọ máa ṣe láàrin àwọn àdè máa gbégbé ayé àlàáfíà.
1: Ṣo mọ̀ pé nígbà míì wà ṣórí nǹkan tó sọ wẹ́rẹ́ ó dùn sọ ni o ẹnu dùn rò fọ bí àṣà lágbájá kò easy bó ṣe sọ kò rọrùn ìyá e no good má sọ pé kéèyàn kan lọ má rì torí páwọn èèyàn fẹ́ sọ̀rọ̀.
0: Ọ̀dà ṣé torí pé kò wà ní kọ pé torí pé kò lówó dání ẹ ìyẹn ni kò má rì
1: mi ni kò má rì
0: wọ́n produce ẹnu náà gbọ́dọ̀ produce
1: ta ló sọ bẹ́ẹ̀
0: òun náà gbọ́dọ̀ produce.
1: Ṣo mọ̀ pé nǹkan tá à ń sọ àná à sọ pé kéèyàn kan má má rì àbí kéèyàn kan má rì bọ̀ kó tó má rì weigh your options very very
0: well. Option yẹn gan náà wà ní
1: kí
0: ni option tó fẹ́ gbé yẹn.
1: Option tí wọ́n sọ báyìí ni pé kó má wo ọmọkùnrin náà máa kàwé ẹnu ẹ̀kọ́ kàwé
0: ẹnu àga financial capability.
1: Mental capability ẹ̀kọ́ ṣé wọ́n pẹ́ lómi wà ẹlòmí ni àṣìdè sí mórí ọ̀rọ̀ kíní ọmọ ọ̀là oríṣiríṣi ó ní no be say anything they do me na money I no get just give me money.
0: Ara rẹ̀ ò já
1: nǹkan temperature tó lò yẹn a normalize ẹlòmí ò kìí ṣe pé àti má rì yẹn ni ó wo rẹ̀ títí ó ní financially mentally òun ò tí ì gbé olórin kan sọ pé ó ní the more money I spend the less romantic I become.
0: Yes now.
1: Yeah,
0: it's true now.
1: Now, ẹni tó rí kó lọ marry me 9,900. How romantic ló rò pé ni ẹ máa wà?
0: Awo ẹ̀
1: emotionally, ó ti wà destabilized.
0: No, máa gbọ́. Sorí àwọn nǹkan míì wà nígbà míì tó jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin ọkọ àti ìyàwó ó lè mú kí ìlọsíwájú ó bá wọn. Mo ti rẹ́ nìkan tó ní òun fẹ́ ṣiṣẹ́. Ó ní òun ní àfojúsùn àwọn iṣẹ́ tó fẹ́ ṣe. Ṣùgbọ́n ó ń wò pé tóun ò bá ní ẹnì kejì un iṣẹ́ ilé máa ó lè má rọrùn fóun láti ṣe. Ṣùgbọ́n tó bá ti ní ẹnì kejì táwọn méjèèjì jọ fọwọ́sowọ́pọ̀ gbogbo ohun tá à ń sọ yìí wẹ́rẹ́ náà ni ọmọ wọn ò ní mọ wẹ́rẹ́ náà ni ọmọ náà mọ láǹfààní àti rí ṣe. Because now ọkùnrin tó wò pé òun ò lówó dání òun ò ní má rì àbọ̀ obìnrin míì obìnrin ọkùnrin tí ọ̀rọ̀ tá à ń sọ igi ọkùnrin ló ti ẹ̀ wọ́pọ̀ sí jù òun lọ́pọ̀ sí jù pé mi ò tí ì lówó ọkùnrin ni náà
1: ọkùnrin ni láyé tẹ́lẹ̀
0: ọkùnrin ni
1: láyé ti tẹ́lẹ̀ máa sọ
0: láyé
1: ti tẹ́lẹ̀ the two parties ló wà involve ṣáyé what are you bringing to the table yìí ló sọ pé ọkùnrin ló affect
0: àwọn méjì náà bring to the table.
1: Okay
0: ma ọ mélòó ló bring to the table
1: tó fún nífàsẹ tó wó dànù.
0: Ọ mélòó ẹlòmíì ẹbí ọlẹ́ ìpè what are you bringing to the table a sọ fún ọ pé kinní kan love náà ni àbí kinní kan ara náà ni ìyẹn kọ́ sórí àwọn nǹkan tó bá ń ṣe. Now ni mo fi máa ń advice àwọn ọkùnrin mí ìgbà mi pé tó bá fẹ́ fẹ́yàwó kọ́kọ́ wo irú obìnrin tó fẹ́ fẹ́ dáadáa.
1: O lè mọ̀ tán.
0: Èèyàn lè má mọ̀ tán.
1: O lè mọ̀ tán.
0: Yes. Èèyàn lè má mọ̀ obìnrin tán. Ṣùgbọ́n akọ́kọ́ wò dáadáa.
1: Another thing ni pé not even mọ̀ tán. Tí a ṣe ń dàgbà sí. Ni wọ́n máa ń pè kí ni kàn ní self awareness.
0: Bẹ́ẹ̀.
1: Lọ́wọ́ a máa wà aware pé kíni. So o lè mọ̀ tán.
0: Èèyàn lè má mọ̀ tán lóòótọ́. Ṣùgbọ́n àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n lè struggle dáadáa. Wọ́n lè ṣiṣẹ́ dáadáa.
1: Yàkínú fẹ́ràn.
0: Yes now. Kì í ṣe pé no sorí ẹlòmíì ẹni tó bá sọ pé full housewife kìnìkan olùfẹ́ ní ó lówó dání ni ò ẹnìyẹn lówó o bóyá mílíọ̀nìà kan ọkùnrin kan ni. Ṣùgbọ́n tó rí pé ọkùnrin ọmọ yìí ó lè má tì máa ṣiṣẹ́ kankan. Ṣùgbọ́n nígbà tẹ́ ń fẹ́ra yín lójú ọ̀nà yẹn ti máa wò báyìí pé
1: ọmọ
0: yìí láìkì iṣẹ́ ó dẹ̀ lè ṣiṣẹ́ o ó dẹ̀ wẹ́ gbogbo àwọn ìgbésẹ̀ tí ń gbé ó dẹ̀ tó má rẹ̀ so ìyẹn lẹ́ ti mọ̀ ọmọ tẹ́ ní ọ lọ kọ́ṣẹ́ tí ọ̀kọ́ṣẹ́ ó sápò ń bẹ̀ kò lọ ẹni kò ṣe kíní kan ṣerú yẹn tó bá fẹ́ ò ti mọ̀ pé ó ti di kíní sí ẹ lọ́rùn
1: bọ̀bọ̀ yẹn náà ni ò jẹ́ kó fojú.

0: for baba wo o ti di nkan si lorun niyan. So that is why eyan ko gboro fi wo pe en ti mo fe fe yi iru eyan wo lo je so le struggle so le sise so le sise
1: criteria
0: for le ti ba ki se le to ti e to wa fun ni die to mu to ni lowo die owo die to ni ran pe ti e mo fi se ti o tun run ki se so eyan gboro wo dada
1: opo emi joda
0: yes
1: so ri en struggle ki se criteria for yawo dada o ma just struggle yen ko se anybody to wa saye iwa sofa ko
0: le struggle ki se sofa o
1: no ko se anybody to wa saye iwa struggle everybody fe soft life ni soft landing te pe ni ti to ba fe o ni dati lagun
0: o ti ri
1: ko to ri so ma fi yen se basis pe ah obirin to fe fe o le struggle o ile daddy e so o mo pe awon ki struggle nbe.
0: Okay.
1: Yes now.
0: Wa fe kokan gbe da nu kokan fi si lai se TV inu le. Awa joko inu le.
1: Ko ke ka wo pe o wa wo pe ah with capability e o. Obirin to fe o. Nigba to yo boya ise ijoba lo nse. Salary earner ni. Ko de wa use si pe ah an se side hustle. O wa wo pe ah baby o. O gba ti o mo pe bi nkan se ri yi o. Mo fe si shop fun e o. Ko ma lo taja ko wa ni eh? Hello sir. Ko si ninu sura ni. Mi mo bo se ntaja se o ro bi awon so koyan buruku ni pe tori pe ko struggle npe ko put effort si nkan mi
0: ko se ni to ma so fun ti o fi mu wa
1: o pa
0: ti o so go ko won wa ejo
1: e
0: fun mi
1: mo disagree
0: o ma bi nkan se ti ri ngboro lasiko yi ko wa so pe okay o oya o si se kini kan ni o si se ijoba kan ni o gbogbo awon to si se ijoba gan ti ram lamba ni ati lawon se o soro kan le kan oni ise ijoba boya se ile ti mo se the first ise ti mo kon se owo nje ni the second ise mi ti o ti mo se owo moto ni the another ise mi owo ti pe an toju ile ni so ko mi kan wa joko ba ni ise yo kan ti mo se na o na ni ma mo se ko wa ka o mara to si mo pe even ise to nse ngan o mo wo wa dada
1: nkan ti mo so ara kan ti mo so nigba to ni ko mo dada to ba wo pe ah obirin ta wa ti mari o ma o wa ma lo taja ni shop ki se wa lo mil ki se pe eyan lo ni
0: emi bo le taja
1: bo se ko se
0: gbo agbara to le ta
1: to le taja ki se gbo eyan elomi wa ni to ye pe ko ti o ma ara gbe ki won a wo sa so pe ba si o ma ra awon idowo e ni ko de mo bo se sinwo so won like mo se why mi mo bo se pe eyan kan ra nkan mo mu lo mi mo bo se sinwo so ti wa san so o le wa so pe ki ma lo taja ti mo mo pe ki se pe mi le taja o mi o mo bo se sinwo so iru emi yen
0: o ni tawe
1: ni nkan to sele ni
0: o ni tawe
1: ki wa wo pe awon to wa ni agbegbe bi t-shirt mi wa o they have to buy awin o mi pe ti o ba tin taja yen owo ti wa ma gba igbesi ta lo ma poju o mi ko owo ti wa gba igbesi ta lo ma poju so ki se is not a criteria lati so pe ah tori be economy se ri ye o ti yawo yen o gbodo se kini kan
0: dada eyan gbodo wu dada ko to tori bo
1: nkan ti mo so ni so ma je keyan ko pressure
0: ori to be ti bo yen
1: ko wa lo
0: gbodo wu dada and then igbara la abura o iyan na gbodo se nto ye ko se
1: mi sara
0: be ni iyan gbodo se nto ye ko se
1: 0816259991 decision of marriage should be a choice not nkan ta oyan so pe ko lo se then ke wa o pe tori economy o ko lo taja bi asajo oda o
0: teyan ba ti ri na teyan ba ti ri wi pe oni tomode ba to loko a loko ni bomode ba to lada a ni adani now teyan ba tin wo ti family ba tin wo pe ah oye ko mo yin ti
1: be so family mo fi
0: yes so I want no man pressure yan
1: ma je ki family pressure
0: wa
1: family yen na lo ma pada so pe iko to ti se to se ba to lo se
0: eni ti o ba ti to se niyan
1: bo o ti to se awon to so pe ko lo se yen jo leyin to wa ti wa
0: e won ti ri ri pe o ti to se omo kan wa nisin to je pe mo ti so fun pe wa ki lo se o to ti lo mari o ye ko o ti mari o
1: ah
0: yes now yes
1: brother
0: mo ti ri mo so pe wa ah ah omo tin 28 bai
1: o ya gba mari
0: yes now
1: ko ti dagbo
0: mo ni gba mari so awon kan mi wa to je pe iyan ri e o pe ah ki lo tun ku o ti de stage kan stage to ti de yes now ah obirin na
1: ti o ba ni mental capability ati mari nigba yen ko
0: mental capability wo ni o
1: yes na o wo pe lomi ma mari to ba ti mari o pe ah mental health mi o gbe abi o mo o sele na so ma je ke yan kan so pe ah tori pe o ti to la kilo lo ni e oko
0: ala ko lo loko
1: alora mo wa
0: david gate
1: o 0216251991. Hello. Agbo ni o.
2: Ẹnu e ka so o.
1: Oruko ya se tin pe wa.
2: Igbukun loruko mi lati Joka.
1: Ya gbo yin.
2: In ti mo fe so si program se mu wa loso yin. Program to da gidi kan ni. Eh o we Mr. Payemi Joda awon ni mo se fe director mi si.
0: Oya mo ngbo yin.
2: Hello, se ngbo ro mi.
0: Mo ngbo yin o.
2: Se ti omokunrin ba jinje aye e ni aro kutu to wa dagba to wa wo ko ti to lati ẹ̀wọ̀n tí ń súnmọ́ àti níyàwó ṣé ẹ̀ ẹ̀ advise pé kó má pèpè ara ẹ̀ sílẹ̀ ni kó má pèpè nǹkan tó máa fi tọ́jú fámílì tó fẹ́ gbé wọlé yẹn kó má pèpè ẹ̀ sílẹ̀ ni tó obìnrin ni kó wá kó máa bá wọn gbé bùkátà ayé ohun tó fẹ́ jẹ́ tó fẹ́ dà láyé wọn wọ́n fẹ́ nù ní wọ́n fẹ́ tọ̀ sóbìnrin ni.
0: ọmọkùnrin ò gbọdọ dúró lásán òun náà gbọdọ jára mọ.
2: Àwọn náà kọ́ prepare mindset wọn kọ́ prepare gbogbo maturity everything kọ́ prepare ní nínú ara wọn nínú ayé wọn tó kọ́ ṣẹ̀ṣẹ̀ wá máa wo pé àwọn fẹ́ gbéyàwó ẹni tó ń bọ̀ yẹn náà kò ń ṣe pé ó fẹ́ kọ́wọ́ jọ sójú kan ìyẹn ìyàwó tó fẹ́ fẹ́ yẹn.
0: Ó náà là ń sọ.
2: Bọ̀ kì í ṣe pé kí ọkùnrin wọn máa impose bùkátà pé kó sáré kó kó sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o torí pé ayé ti dáyé kájíjọ máa pin o káko sórí tébù ká wá fi rúlà máa là á. Tó bá yá sí wọn lọ pé obìnrin ò fún wọn níyì nígbà tó bá wá tóbi bá ń gbé tó yẹ kọkùnrin máa gbénu lé tókùn yẹn náà sọ pé bukú ojúṣe ni ojúṣe ni ojẹ gbúra ẹ ojẹ ṣe ra ojẹ ṣe kí n tọ́jọ́ jẹ gómìnà lálàáfíà tó bá yá wọn sọ pé obìnrin ń kọjú sí wọn. Tó yẹ kọkùnrin kọkùnrin náà kọ́ fi àyè sí wọn lẹ̀ kọkùnrin náà kó mú àyè sí tiẹ̀. Tó bó ṣe jẹ́ nìyẹn kì í ṣe gbogbo èèyàn gan ló fẹ́ kọ́ máa kó òun kọ́ máa dà òun ríboríbo káàkiri.
1: Ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe nǹkan tí Yọ̀ọ́dá fè láti Yọ̀ọ́dá sand nìyẹn kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ kọ́ wa pé kinní kan.
0: So gbogbo èèyàn kan ló lè má rí àbí.
1: Choice ni.
0: No gbogbo èèyàn kan ló lè má rí.
1: Yes now.
0: Okay.
1: Mo gbọ́ yín. Ẹ̀lú ẹ ká sọ.
0: Ẹlòmíì ti wà ń bẹ̀ ó ti tán.
1: Ẹ̀lú ẹ ká sọ.
3: Ẹ̀lú ẹ ká sọ.
1: Ẹ ṣe o. Ó kọ́ láti ẹ̀sìn pé wá.
3: Ok Pastor John E. Origose láti Origose State of Power Line Joka.
0: Ọyà ń gbọ́ yín.
3: Ẹ pẹ̀lú ẹ̀yàn ọmọ ayé tẹ wà yìí ayé tí yín tẹ wà yìí ẹ nídìí ṣọ́ra lórí ọ̀rọ̀ ìgbéyàwó dé torí nǹkan ò rọrùn bí ìgbà ayé tiwa. Èló ni ẹrù pọ́n ọkùnrin lè ní báyìí tá a fi ṣe ìgbéyàwó láìsí ọwọ́ ìyá àti bàbá ẹ̀.
0: Àbí o.
3: Ṣé ẹrù pé ọmọkùnrin báyìí ó lè ṣèwò owó ìgbéyàwó ni? Ibo ni iṣẹ́ yẹn wà? Irú iṣẹ́ wo? Ṣé ẹni tó ń gba iṣẹ́ private teaching ní private school tó gba 35,000 40,000 ẹ lẹ́fẹ́ sọ̀rọ̀ ìyàwó fún? Even ó ń pa àwa òbí lára lọ́wọ́lọ́wọ́ torí pé nǹkan tá a ṣe fún àwọn ọmọ ó yẹ ká ti máa jẹ nínú ẹ̀ ṣùgbọ́n àwa náà ló tún ń bọ ọmọ. Àgbàdúrà nǹkan burúkú tí orílẹ̀-èdè ṣe wà àtọkùnrin àtọbìnrin nǹkan tó wà ńlẹ̀ yìí ó gbọ́ ọgbọ́n orí. Bí ọ̀rọ̀ tọmọbìnrin mi sọ lẹ́ẹ̀kan, kó tó mọ obìnrin is after 10 years, not 10 years, after 10 years kí obìnrin kó tó fi wá ẹ̀ hàn. Sọ ẹnikẹ́ni tó bá fẹ́ lọ ṣe ìgbéyàwó ní àkókò yìí ó gbẹ́dọ̀ ronú dáadáa. Ṣé iṣẹ́ yẹn ṣé ó ní security lórí? Kí ni tí mo security kò ṣe pé kó lọ síbi iṣẹ́ kí wọ́n pa o? Ṣé kò ṣe iṣẹ́ tá a bá ti fè lọ́jọ́ kàbí ọ̀sẹ̀ kan kí wọ́n terminate appointment yẹn? So iṣẹ́ ẹ gbẹ́dọ̀ jẹ́ iṣẹ́ wàá kọ́kọ́ mú iṣẹ́ ẹ ná wàá mọ nǹkan tó ń wọlé fún ọ kó o lè fi rí tó bá sọ pé nǹkan tó kọkùnrin ló kọ irọ́ ni o obìnrin ló ní problem jù nípa ìgbéyàwó torí tó bá ti lọ sí 3840 òbí ìyá inú òbí ò dùn mọ́ o because àkókò ti lọ so wọ́n gbẹ́dọ̀ ṣọ́ra. Ọkùnrin sì ní bàbí ẹ torí pé kí ni ọkùnrin 45 ó sì lè rí obìnrin 25 ìfẹ́.
0: Bẹ́ẹ̀ni.
3: So bó ṣe rí nìyẹn o ẹ̀yin ọmọ ẹ kú ètò.
0: Ẹ ṣeun o ẹ ṣe adúpẹ́ o.
1: Ṣé o ti rí kan tí mò ń sọ wáyé ọ̀pọ̀ èmi Jọ̀ọ́dá má sọ pé mo gbà tí mo rí ó wà á dùn ọkàn tọ́lá ti má rí ó máa ṣe ṣé wetí o lè má rí bá a kó sọ pé bros.
0: O gbọ́ nǹkan kan sọ náà. Wọ́n ní kò sẹ́ni tó ń kówó ògbéyàwó lé.
1: No marriage
0: náà kọ́ náà wọ́n sọ wípé
1: owó ògbéyàwó pé kẹfí marry. Eléyìí là ń sọ pé má jẹ́ kẹ́yàn kan pressure ẹ̀ tó wà mọ̀ pé tó bá fẹ́ tó bá ti marry yẹn. Oh you don't have the well with that to take
0: care. Ìgbà wo ló wá fẹ́ kówó ọ̀njẹ́ tí ó wá kó tí ó wá sọ pé òun fẹ́ marry.
1: I can tell you that kò sí ọkùnrin náà tó fẹ́ marry Let's just remember, so put that in me. Hey Joe, you want to see me? Then I'll run. You discover that we
0: Any gas?
1: Stop gas. Any kerosene? See how I feel. Then before you get married, you rope up with kerosene. But to have a drunk and you come with kerosene. Hello, Ekaso. It wants. Hello, Ekaso.
4: Hello, my Ekaso.
1: Ekaso, you require the same power.
4: Mr. Alonso, a lot of courage.
1: I'm going.
0: I'm going.
4: Auntie Jumoke, more dupe lawani, a daughter, no more dupe. Say, already, yeah, we look on gun you. Say, meeting once or I motivated the university by for more than 16 years ago. Oh, mean by taking to marry, but a condi and barra, illegal to motivated the girl, but no one school gum to be on Latin, she like to send you wholesale. Now, never the motor she turned after like a be. Mo jade ni 2009 mo se so pe mo fe se wedding ni 2019 now ni gbogbo igba ti mo so yi igba ti mi ati omo berin yin ti a fera ko ni o ri wa kokan to bad lo repete ninu nkan ti o nwu but do an bi o di bat a fera ton mo se wa ri awon iwa kokan ni pe emi yin o to ba dano gan ko le jonje asan e geti ko le jonje asan ko
0: olagbara
4: o si management pe kan everything gudo ma lo o gudo ma lo ni ara asora patara gugu e emi de ni bi mo se fe se tele ko si gugu nkan be so lo and bi o marriage kin se wo omode sha short
0: be ni
4: kin se wo omode nkan to ni agbara gidigidi ni to je pe
0: hello
4: to de pe o do no je to de ko to de pe on tesele otherwise am ati se ni pe kin yen all ma lagbara ti pe ki on tun ri ke pada o kin se kan ti on bolu lasan abi pe on rodu o ni agbara ti se bi economy of this dish. Ordinary bag and you know, ordinary bag and what is it called? Lunch bag. Similar amount of money, 60,000 naira.
1: Only
4: 60,000 naira lunch bag. That you know, for Timoshelora now present cottage get animosilora. If you are band and 60,000 naira lunch bag, you almost primary school. So, and then you buy only she share 45,000, only she share 70,000 naira, come first before.
1: I said, oh, low. She only emotional capabilities that will pay. Ah, this city mo broke ye. Oh, she understand what you so because to buy a lot of money to what broke. I don't want to offer your day.
0: So why you keep there?
1: Okay,
0: but
1: cooking junji asan ko nile kan wa ni igba ton dagba boya ton wa ti si obe. Well, let's say for example, chicken. You just where you do about your Easter. You are talking about chicken, yet on. Or for any, one for any children.
0: Ni apa ese ori.
1: Ese ori. Daddy and mommy. Wa waje. No, daddy's ni ba ye. Daddy ni ba ye wa je gogo aje ton ye. Obi o lap loke ye na. Daddy aje. Mommy wa lo je orun. Ati bi aya. So ta sa ko.
0: Bi deran wa aya.
1: So that's ya wa je iru eni yen bo se wa dagba wa pe bawo ni mommy mi se ma wa je egugun aya adiye ti daddy mi a wa je
0: itan adiye o
1: ah no ti mi ba ti dagba ti mo ba ti wa on my ti mo ti le afford wa adiye fura mi mi ni je aya adiye itan meji lo wa nbe you pick one I pick one. So mo pe mental kini e ti yato
0: o ti yato
1: okunrin to dagba ni ru the other house yen tempo ni kolo manje tan. Ah, we no, it is my right to eat the lamb. Yeah, and no, so ti ra la nkan to wa nbe. So my take ni ko so pe go and marry. Nigba to o ti ni mental capability lati.
0: Sorry gba mi, sorry. Emi ti gbo n to so, sugbon gba mi. Elomi a ma regret pe ohun tete marry.
1: Oh.
0: O ma sele dada.
1: Ko fun wa le mi atalafia.
0: To ba we n to pe wa to like pe gan nisin. Wa la won jare in
1: 2009.
0: Won se marry ni 2019.
1: 10 years.
0: 10 years after. So to ba wo irin ajo tan rin laarin 10 years yen awon na le so.
1: Eh no o gbangba ti won so won ni awon kan wo pe sa de kawon marry.
0: Kawon because o ti to stage ki won marry.
1: At the end of
0: ti won e ti wo pe okun o ti to marry o ye ko se bayi.
1: Jo ni gba do ha marry yen. We are not judging anybody.
0: Ti won marry ni 2019 yen. To wa je pe 2026 na fe marry.
1: Nigba to wa marry yen. Awon mo pe we don't eat on their soil in our house. You don't get it.
0: Wait. No. Sorry, mo disagree pelu won
1: yen. Iba ti iyawo yen wa marry
0: o. Mo disagree pelu won
1: yen. Eyan kan wa so pe iyawo yen ko la forty ko re wa pa.
0: No, no matter how. Igba kan fi jo wa. Lati igba tan ti jo wa yen.
1: O
0: je kan ti le mo.
1: Wa ti le mo. Te ba ti fe boya fe jade bayi. Ninu okun e deep inside. Boya ko le afford bi to fe gbe e lo yen. But just to impress you. Awa gbe lo sibe o le wa dele ko mani. Ah! O ti mu de no e. Me bad man no. But o ti no go gba yen ko fun ke yen lo je asan je o. That is what I'm saying. Ma so pe anything
0: o se bi o se ni beyin o se ni mo
1: gbe. Anything o wo yi o ye ko le sise ta ba ti mari to ba wa mari to ba so ko won wa.
0: Se ko wa le ni. Se ko wa le eni e ni.
1: Ko wa le brother and sister.
0: O
1: ma ko wa le.
0: Eja wo elomi.
5: Hello,
1: Ekanso. Ekanso, ẹ ti n pe wa.
5: Ti ma ni owo lati Kajola Paragan.
0: O ya ngo yin.
5: Seri adua na la ma se. Emi ti mo n ba yin soro yi. Mo ri eni to so pe ohun le ma ri nigba ti mo ma ri. Ko lowo ju mi lo ba yin. Mo si ma ri lati o ti n lo bi 28 years. So ẹjẹ ọlọrun nìkan ni ká máa bẹ téèyàn bá lówó lọwọ tó bá marry tó bá di kó dàrú gan. Tí ò bá lówó mọ tó sì marry tó dà àbí àti ìrísẹ tó ń lọ tẹlẹ tí ò lọ mọ.
0: Àbí o bẹ́ẹ̀ ni.
5: So ọlọrun nìkan ni ká máa bẹ ṣùgbọ́n gbogbo bó ti wù kó rí tọmọkùnrin bá jí ó gbọ́dọ̀ kọ́kọ́ níṣẹ́ ọwọ́ tí ó máa ṣe abẹ́ níjẹ̀ a wá máa fi àdúrà tí then tá a bá dẹ̀ fẹ́ fẹ́yàwó ká mọ sẹlẹyìn náà ní iṣẹ lọwọ tó bá yẹ lọdọ ọkan tí ó lè ṣe fún sọdọ ìyàwó tó èèyàn lè lówó lọwọ kó má rí kó dẹ dàrú ó ti ṣẹlẹ nínú ó ti lówó ó ṣe gbogbo ẹ ó kọ lẹkẹ kó tó má rí ṣùgbọ́n ìgbà tó yá gbogbo nǹkan dàrú wọ́n dẹ̀ ti bímọ tó gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ orí kábẹ̀fẹ́ náà ó ti rẹ́ni tó fẹ́yàwó kẹ tí nǹkan ò dáa tẹ́lẹ̀ kó lọ fẹ́mi nígbà tó dẹ̀ fẹ́mi nǹkan dẹ̀ yàtọ̀.
0: So
5: orí ni
0: gbogbo ẹ
5: o
0: kọ́nà ń kó gbà wá ń
1: bẹ̀. Nígbà tán ni kò lọ fẹ́yàwó second wife tọ́wọ́ wa tún sọ pé kan tó ń lọ yẹn o kó lè
0: ṣe dáa kó tún lè ṣe kó tún lọ
1: fẹ́yàwó
0: kó tún fẹ́ kàn sí a tún fẹ́.
1: Ẹlú ẹ̀ka sọ we are getting there. Ẹlú ẹ̀ka sọ o. Hello.
0: Ẹ ti wà ń bẹ̀ hello. Ee o ti já o ti já.
1: Ẹgbẹ̀rún láti pè wá padà.
0: 0816251999 ẹlòmíì ti wà ń bẹ̀ hello.
6: ẹ ká sàn ọ́. ẹ kú ètò
0: ẹ ṣeun
6: ẹ kú iṣẹ́ ọpọlọ o. hello sir.
0: a ń gbọ́ yín.
6: Sẹ́rí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí mo rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ èmi náà wá fẹ́ sọ nípa ìgbésí ayé tèmi pàápàá gan bẹ̀.
0: ó yà ń gbọ́ yín.
6: ìgbà tí mo fi wà ní àwọ àwọn bàbá àti ìyá mi àwọn àbúrò mi máa ń bú mi pé àǹtí ẹ kú ò ńlẹ̀ ẹ yé jẹ́ńjẹ́ bàbá wa àwọn sọ fún ọ pé táyé ò lè bí ọmọ kan ìdè. pé nígbà tí ọkọ mi bá ṣe tán màá tó fẹ wọn wà ní rárá o pé ẹ sá máa lọ mo wá máa ń sọ ọ̀rọ̀ kan fún àǹtí mi tó mú mi sọ́dọ̀ ní Èkó gbà yẹn pé mi ilé fẹ́ ẹ tí mo fẹ́ tó ń wá mi yìí o àǹtí mi ò wá ní kí ló ṣe ẹni tó ní mọ́tò mo wá sọ fún ọ pé kì í ṣe ọkọ̀ ni mo fẹ́ fẹ́ o
7: pe family e gangan ni mo fe fe o awon so fun mi wi pe o da inu awon do bi mo se nso igba to wa di jo kan mo mo gbadura pe eni keni ti mo ba fe fe tabi igbese gbogbo tin ba fe gbe olorun fi asiri ibe han mi ijo ti olorun o ba ti ri han mi mo ri pe o mu siga o si ti wa ninu emi ni tele pe ni ni fe ni to ba mu siga tabi mu oti I fe wa sa re jalede kan o wa ti bi odun mefa baja ki to wa fe oko ti mo fe gangan ti mo bi mo fun okay igba ti won sa ti ni sile oko lede kan awon iyawo le to ba mi lo won wa le nso wi pe ase anti ki so rin are oko won si ton ba won lodidi ebun yen mo gba lowo baba ati iya mi won tun ra so fun mi won tun ba mi ra maintain mi to je irin se tailor ti mo ko iyen ko ko awon omo ati ileko ju ki won sa ti ri phone ni la lowo won won ma ti ri phone la lowo won ida je arun pa ni okunrin to si ti n wo yamu meji won ti gba phone yen ida wa di ola ki odidi iya ode ki won pe si soro okay okunrin ta fe si se duro lowo e si yawo ni fe ta ba fe rogun fo mo bere lati paracetamol si a fe lo ji owo e ni abi iya oko la fe lo ba abi iya yawo la tun fe lo sun kun ba fe gba mi ki lo de ti wo duro ko gba irin se re ko to lo awon baba mi mo npo we kan ati ya mi gba aye won won ni afowo wewo ni
0: je
7: omo ṣùgbọ́n nígbà tá a bá wà ní ìfọwọ́wẹ́wọ́ kí ọkọ ní mọ́tò mẹ́jọ kó ní mẹ́wàá kò ní wí pé kí obìnrin ní ayọ̀ ayọ̀ jù ń bẹ̀.
0: ó dà ẹ ṣe o ẹ ṣe adúpẹ́ o
1: ẹ ṣe adúpẹ́ ọ̀pọ̀ ẹ̀mí jọ̀dá a ní ìdá ti máa lọ sí ilé wa
0: àbí o
1: yà sórí ìdẹ́ the bottom line there is tí mo ṣe sọ ni pé má jẹ́ kí anybody pressure ẹ take your decision tó bá ṣe wò pé ọmọ pẹlú language kan tí mo mi sọ ngba yẹn mi fẹ go pẹlú ẹbọ time ti lọ wọn náà ṣáà ti àwọn má jẹ kí anybody ti ẹni ti kú ti make a choice to wo pe yes choice
0: ti mo fẹ
1: make
0: yẹn yìí kò sí ẹni tó lè ti yàn
1: má sọ pé kò sẹni
0: o wọn á gbà yẹn mọ̀ràn ni lọ ṣe báyìí
1: rárá tó bá ti gba yẹn mọ̀ràn
0: make sure pé o
1: sieve àmọ̀ràn yẹn dáadáa tó bá má sọ pé wà á gbà á
0: gbé kó wà á gbé kó lọ sí tó bá ti bọ tó bá ní tó bá ti gbé kó lọ tó bọ náà sí ọ̀tọ̀ bọ náà ni.
1: o lè fẹ sample ẹ bóyá kò gbóná. ẹ ṣe adúpẹ́
0: o
1: gbogbo ẹ sí ẹ tẹ́tí sí wa lórí ètò ní èní tó bá tún di yíyan ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára láwùrà bí a tún máa padà wá sórí ètò ọpẹyẹmí jọdá.
0: tó ọdọ ọjọ mẹjọ tá a tún máa pàdé o ọpẹyẹmí jọdá náà ló kọ tí mi jẹ o.
1: ọlájúmọ kẹmọtọṣọ ni orúkọ tèmi ó dàbọ.

0: òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjọ ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí dìsẹ́mbà gbọ̀ngbọ̀n.
2: òyà ẹ máa bọ̀ wá o.
0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba dẹ́ṣidà ròdù àkúrẹ́.
0: kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbà yògbà á jìjọ ta warawara. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ karim sórí 08030414344
3: grace 08032474686
0: tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: APC progress.

0: APC Progress.
1: Destiny Grand Resort Hotel and Suites. Agbara gbangba ile itura nijo.
2: Ile igarafe ati gbagan ayeye toju adugbo kan lo.
1: Destiny Grand Resort Hotel and Suites. Ile itura to fokan bale. Bi eni wa nile eni. Mo debe mo saje pele. Ibe la won to mo bo se lo tin jaye ori won. Ina won ki seju. Ayika to dun wo ni won wa. Awon yara to ye enu en kuriri. Executive and Presidential Suites. Standard rooms with free internet facilities. Wa nbe se pe. City Executive Bar. Swimming pool oni ronje ile ya ti tokikun la fe so ni abu to pe ye wa fun gbogbo dukia yin be la won osise won jafafa bakan na ni gbegan ayeye to gba yin dada conference hall wa ni Destiny Grand Resort Hotel and Suites se bi boko ojina ilaki ko number 1 ebe bodunde omosa crescent attorney estate ibule soro nipele ondo ni won fi kale si won alaye e le pe alase atoludari Destiny Grand Resort Hotel and Suites please oguleye bodunde omosa tori number yi 0803 984 3608 tabi 0906 586 8909.
3: Books?
4: Check.
3: Uniform?
4: Check.
3: School bag?
4: Check.
3: And Bournvita?
4: Double check.
3: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
6: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
7: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gbogun bile tawon ko ri bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba mission ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo ko ri aba duro tan ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fonte lugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062 6253 0916062 6253 oruko money janu omo 24/7 abamission gbogbo igba ija wa ija osi always guide
8: yi la finki gbogbo awe eyan won tan wa lori ijoko koko ti tona ti ge akara oyinbo fun igbeyawo oto ni
9: eto igbeyawo laye
10: ejowo eduro na jare
11: ki lo sele
10: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fridge nko ero foso ki nje le wa ma fowo foso nle en 2026
8: eh ni tuto
10: ka ja so pe o ti ran abi
8: kan lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
11: ewo lo tun je cdk bayi
8: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
10: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
8: ah lati osu to koja ni mo ti ra won
10: oluse agutan eso wapo
8: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sóòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
12: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́
13: 0707 484 3351.
14: CDK Prince Atkins Hotel, Secretaria Road, me on the 19th, me on the 23rd, me September, oṣù kẹsàn-án wa yìí.
15: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá. Wa máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú ilé yóò dà tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 0706532 6843 lẹ́ẹ̀kan sí 0706532 6843. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo Femi Alagbo iwo to mu ngba bi Ronaldo tabi Messi ma bo ko wa gba ogun to pojo won lodo Femi Alagbo awon miran wa ma jade ni orun lodo bi emeta emerin emarun emefa urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to pojo won lodo emi Femi Alagbo number wa re lekan si 070 65 32 6 8 4 3 iwa kunrin to le gba po lori papa dara dara kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi oruko bayi o le je kinu obirin dun ti wo ba le gba po lori papa dara dara pelu aya re nile pa lo se munu e ma se dun inu lo je so dara iwa ma bo lodo emi Femi Alagbo awon miran ati yagbe ni problem won to je pa wo mo tu oni fuya to fun oni fokan bale ki lode ma bo lodo Femi Alagbo lagbara olorun olorun yo fun oni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera mo era ro mi awo eyin mi ki lo se leyin ma bo lodo mi Femi Alagbo ni pase Eledumare iwo yo ri wo so number wa re lekan si 070 65 32 6 8 4 3 office wa gba ni Isolo Road ni Waju Democracy Park ibele ti ma ri wa ni eyin Mosalashi Central Mosque
9: awon kan ni pe kan run lagora won awon kan ni pe ikan ja won je lara awon kan ni pe inu won gbono lati nu wa ma se beru ni pa se Eledumare ma fun ni ogun to ma ba o lara mu
13: eku dede iwoye o emi aya Femi Alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
16: Kaba Balẹ̀ sí Prince Akins Motel ní Secretariat Road, Ibokoda ní on the 19th títí di on the 23rd nínú oṣù September ti a wà.
13: Sábọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti wẹ́ tó réyàn pè rọ́níṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Femi Alagbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Femi Alagbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá yóò simẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Femi Alagbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Femi Alagbo dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
15: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí, ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
17: Ní on the 19th di on the 23rd ní September oṣù kẹsàn-án ta wà yìí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel Secretariat Road.
15: A ní ọ́fíìsì ilẹ̀ Hausa, níbo nílẹ̀ Hausa, mo ní sí Jẹ̀mẹ́ta ní Yola. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ogbolafo ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ̀yẹ yín tèmi kẹ́nu wá jàfà ní Femi Alagbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ̀ ń wà lọ́kan tẹ́ni pé Femi Alagbo aṣẹ́ o ògùn tẹ fún wa ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o Femi Alagbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín. Má ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ̀ nípa àṣẹ Eledumare. Gbogbo ohun tó ń jẹ́sọ̀rọ̀ fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Femi Alagbo. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o. Àmì o.
18: Báwo ti ẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
19: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bó o bá jí gbogbo ara máa romí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò ọ̀run sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú
20: ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
21: mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
22: Ọ̀sẹ̀ àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé. ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe gbere one lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
21: eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimo le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
22: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa ri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìn ẹ̀jú tó so orun wákàtí kan àbó orun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ bí ó dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ ń gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ò ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú s siwa to ti gbẹju sawo yen o ri pe lagbara olohun iwo lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be olohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lo akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
21: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
22: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wo hun be elomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero ibanisoro mi yi o samu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu ise ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori mo fi ni kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dudu yami lane opposite oye mekun grammar school nilu akura nbẹ la wa a ni fara nira wa bayo fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ibanisoro mi yi o sabu o 64 60 64 19 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lò mí yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí ó ṣẹ̀mú o 64 60 64 19 ó ṣẹ̀mú o 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
20: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706464619 0706464619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: bẹ́ẹ̀ nísìnyí ó ti di jihaba half hour níbi tí kàrin dé àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni ẹkọ ọjọ́ mẹ́ta orúkọ mi dr tmp martin sakinbeyewa ẹni tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti jẹ́ alákòóso martin's herbal products tá à ń produce tẹ́lẹ̀ à ń pè ní golden abamisọ nísìnyí ó ti di ji abamisọ tí màá ṣàlàyé nǹkan tó fà á tá fi tí orúkọ ẹ̀ fi di ji abamisọ ẹkọ ọjọ́ mẹ́ta.
1: Ẹ̀tì gbọ́ báyìí orúkọ ló yí padà product tó wọ́n ń sẹ́yìn gangan ò yí padà originality rẹ̀ gangan ò yí padà orúkọ lásán yí rí padà. Óyá ẹ̀nà ń bẹ̀ fáwọn aráalé tó ń gbọ́ wa n tó fà á.
0: Ó padà wá di jihaba ó jẹ́ research fáwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ research 12 years ni nígbà tá a wòye pé ikú ọ̀dọ̀ ń wọ́pọ̀.
1: Wá di odidi ọdún méjìlá ni.
0: Ọdún méjìlá la fi ṣe. Ta a lọ sílùú Kenya a lọ sí Ghana pẹ̀lú research ti Nàìjíríà a wá rí pé nǹkan tó ń fa oríṣiríṣi àìlera tó pọ̀ káàkiri àwọn àìsàn tá a gborúkọ ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá pè mí ìyá lọ sí dictionary kó tó mọ̀ tó mọ̀ ẹ̀ a wá rí pé nǹkan tá à ń jẹ láyé òde òní òun ló ń fa ìpèníjà àìsàn tó kọjú tó dojúkọ wá a wá wò pé kí ló fà á táwọn bàbá aláyà àtijọ́ wọ́n máa ń pẹ́ èmi àwọ̀ 120 kó tilẹ̀ kí bàbá gan tó dápò papòdà á pe àwọn ọmọ ẹ̀ á ṣèpàdé fún wọn kò sí pé àìsàn ló pa bàbá so a wá rí pé nǹkan táwọn bàbá ń jẹ láyà àtijọ́ nǹkan tí ẹnu ń jẹ bí èso bí ewébẹ̀ raw materials kò dàbí nǹkan tá a wá ń jẹ láyé òde òní tó jẹ́ pọ̀pọ̀pọ̀ oúnjẹ tá à ń jẹ fertilizer àbí àwọn oúnjẹ tó jẹ́ pé oúnjẹ inú agolo gbogbo eléyìí ló fa ìpèníjà tá a ní. Àṣẹ fún àpẹẹrẹ láyé àtijọ́ tí a bá mú ẹ̀gẹ́ tá a bá mú ẹ̀gẹ́ tá a bá wú ẹ̀gẹ́ lóko ó ní process ó dẹ̀ níye ijọ́ tó máa gbà tá a máa jẹ́ kí gbogbo starch ara ẹ̀ kúrò ká tó rin ká tó din kó tó wọnú ọjà bẹ̀ẹ̀ láyé òde òní ọjọ́ tí ẹ̀gẹ́ bá kúrò nínú oko tá a bá ṣọ́ra ọjọ́ yẹn gan ló máa wọ inú ọjà gbogbo starch àwọn chemical ara ẹ̀ gbogbo ẹ̀ náà la máa jẹ papọ̀ ìdí nìyẹn tó jẹ́ pé ìtọ̀ ṣúgà wọ́pọ̀ oríṣiríṣi àìsàn bí ìfúnpá gíga so ìyẹn la wá fi ṣe research yẹn a wá rí gbogbo àwọn nǹkan tí ẹnu ń jẹ yẹn a wá kó gbogbo ẹ̀ èso oríṣiríṣi àti àwọn ewébẹ̀ ó wá jẹ́ 45 45 ó wá wà nínú ìgò kan òun la wá ń pè ní golden haba ńgbà yẹn lọ́run tó ti di ji haba ń sìn òun ni gbogbo èèyàn dẹ̀ mu ńgbà tá a wá ṣe èèyàn tán ta ikú ọ̀pọ̀lọpọ̀ òun gbádùn ẹ̀ tó ní ìfúnpá gíga ìtọ̀ ṣúgà oríṣi àìsàn tí ji haba ò lè wò ká sọ báyìí àìsàn àti ji haba ò lè wò á jẹ́ àìsàn tí ò ní orúkọ tí a mọ orúkọ àìsàn yẹn àbí kó jẹ́ spiritual tó bá jẹ́ méjì yẹn ji haba ò lè wò bẹ́ẹ̀ tá a ní àìsàn tẹ́ bá ti mọ orúkọ ẹ̀ pé nǹkan báyìí lórúkọ ẹ̀ ń jẹ́ ẹ lọ lo ji haba ó máa mú kúrò a wá rí pé nígbà tá a ṣe yẹn a tún wá rí pé ìpèníjà kan wà fáwọn èèyàn àwọn lọ ń ṣe àyẹ̀wò kí la lè ṣe láti fi ràn wọ́n lọ́wọ́ a wá lọ sí ìpínlẹ̀ capital state capital àwọn ilẹ̀ yorùbá about 6 of them a wá lọ ra medical equipment mo yẹ bá yín sọ̀rọ̀ lákùrẹ́ nsìn àìtẹ́ bá dé oríléeṣẹ́ wa tó wà lákùrẹ́ àyẹ̀wò ọ̀fẹ́ òun lẹ máa ṣe tá a bá ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ wọ́n á sọ gbogbo ìpèníjà tẹ ní ẹ̀ẹ́dẹ̀ wo ji haba ní ẹ̀gbẹ́ yín ẹ̀ẹ́ rà á lẹ́yìn ìgbà tá a wá ṣe yẹn tán a wá tún kó data a wá rí i pé àìsàn ojúlówó pọ̀ ju gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara a wá ní kí ló ń fà á tó yẹ pé àwọn bàbá wa títí wọ́n á fi wọlé sùn wọn ò ní lo glass tó bá máa ka báyìí báyìí kérékéré báyìí ló máa rí a wá rí aláìsí pé àwọn nǹkan tá a ṣì ń jẹ náà ló ń fà á fún àpẹẹrẹ ẹni tó ní glycoma tó ní cataract ìtọ̀ ṣúgà lè fà á ìfúnpá gíga tí cholesterol bá wà nínú ẹ̀jẹ̀ ó lè fà á infection lè fà á yàtọ̀ sí àwọn ìdọ̀tí tá à ń fojú kó àwa ní òkè kí la lè ṣe àwa pa lọ ṣe research fún eye drop tó máa kó cholesterol kúrò lágọ̀ọ́ ara tó máa mú ìtọ̀ ṣúgà kúrò tó máa mú infection kúrò so that tí gbogbo eléyìí bá ti kúrò glycoma á reverse ara ẹ̀ àwọn tá a sọ pé glycoma ò ṣe reverse nígbà tí èèyàn bá mọ orísun ìṣòro á difficult láti rí solution so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti febre last year láti eye drop ètò wa ń ta ọ̀fẹ́ la tún fún àwọn èèyàn ní eye drop yẹn tẹ́ bá ti ra package haba kan wọ́n á fún yín ní eye drop yẹn sí lọ́fẹ̀ẹ́ tẹ́ bá dẹ̀ ti ń lo eye drop yẹn ẹ máa rí ó máa kó ìpín iyẹ̀pẹ̀ ìdọ̀tí tó sodo sínú ojú yẹn tó fi block ojú yẹn tí pressure fi wọ ojú yẹn bóyá ìjẹ́ ìtọ̀ ṣúgà ni a ti mú kúrò láti inú ara so gbogbo eléyìí ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti kan bí febre last year kò sí calamity nǹkan tá à ń rí ni pé lot of testimony àwọn tá ti lù sí hope pé wọn ò lè ríran ọmọ láyé a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé reversibility wa.
1: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká wo báyìí, àjọ tó ń rí sí oògùn àti oúnjẹ tó ń kọjá lọ sọ́nà fún àjọ NAFDAC. Ǹjẹ́ wọ́n jẹ́ ló ń tẹ̀? Ó bá ṣe pé bẹ́ẹ̀ ni, àwọn òwò gan ni jí Herbal Mixture, àwọn òwò ló wà fún.
0: Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lágbára Ọlọ́run, ṣe mọ̀ pé jí Herbal tí mo dárúkọ yẹn tó fi di bẹ́ẹ̀ tí mi ò ti ṣàlàyé ni pé àjọ àgbáyé fún ara ẹ̀ ó ti fẹ́ wọ Global Market tánpè ní Amazon, because a wà ní USA. Texas tó ta gbogbo ọjà gbogbo America, a wà ní UK tó tajà UK and Europe, and a wà ní South Africa. So ọjà yẹn wá fẹ́ wọ Global Market tí ó jẹ́ Amazon. A wá rí pé àwọn golden items tó jẹ́ pé ọjà míì tí wà tó jẹ́ golden kó wà lọ jẹ́ àṣìmú làwa fi kàn sáwọn regulatory authority wa láfi agree lórí G Herbal. So G yẹn náà ara gold láti mú. So ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn kò wá sí ẹni tó lè mú láti bẹ̀rẹ̀ láti ọmọ ọdún méjì sókè, but aláboyún àtẹni tó ń fún ọmọ lọ́mú wọn ò lè mú, because tó bá mú ọmọ tó wà nínú wọn àbí tó fún lọ́mú á tún mú, kò dá fún ọmọ láti ọdún méjì sílẹ̀, ṣùgbọ́n láti ọdún méjì sókè wọ́n lè mú títí di arúgbó.
1: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká wo iléeṣẹ́ G Herbal Mixture níbo ló wà, àti wípé àwọn alágbàtà, ǹjẹ́ iléeṣẹ́ ìnílò àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo?
0: Náà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, gbogbo ilẹ̀ Yorùbá la wà pátá. Lákùrẹ́ olùiléeṣẹ́ wa wà ní Ondo Road ní Custom Bus Stop. Ẹ rí ilé epo ńlá kan bẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ ìranà. Ẹgbẹ́ ilé epo ẹ máa gbà wọlé. Hòtẹ́ẹ̀lì kan wà ní àdúgbò yẹn, wọ́n ń pè hòtẹ́ẹ̀lì ní Infinity Hotel and Suite. Méjì ni the first one ni VIP, the second one ti ńlá ó tóbi díẹ̀ báyìí. Ẹ wọlé through that gate, ọ́fíìsì wa wà lọ́wọ́ ẹ̀yìn. So kò sígbà tẹ́ débẹ̀ Monday títí di Saturday, wọ́n á ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín. Tá bá dẹ̀ ti rí àwẹ̀ ọ̀fẹ́ ṣe, ẹ ra G Herbal yín. Then nǹkan tí mo fẹ́ sọ, ẹ jọ̀ọ́, àwọn èèyàn wa máa ń try láti abuse privilege. Lóòótọ́ a ní àyẹ̀wò ọ̀fẹ́ ni, ọ̀pọ̀lọpọ̀ á lọ kó gbogbo ilé wọn wá, nígbà tán bá ṣàyẹ̀wò tán, wọ́n á ní wọ́n ti mọ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n á lọ ra wọ́n á dárúkọ oògùn míì. Kí là ń tìtorí ẹ̀ ṣe polówó? À ń ṣe tìtorí ara wa, ṣe tìtorí yín. Tẹ́ bá ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́, wọ́n á sọ fún gbogbo nǹkan tó jẹ́ àìpèníjà àgọ́ ara yín. Ẹ dẹ̀ wo G Herbal lágọ̀ọ́ ara yín dẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀, ẹ dẹ̀ ra ló bá tán.
1: Bátan ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn máa pè fún àwọn tó bá fẹ́ wá sílé iṣẹ́ G Herbal nílùú Àkúrẹ́.
0: Nọ́mbà mẹ́ta ni máa mú sílẹ̀. Ìkíní 090-77-20-79-28. Ẹ jẹ́ kí n pè náà lẹ́ẹ̀kan sí 090-77-20-79-28. Nọ́mbà kejì 090-61-66-65-38. Lẹ́ẹ̀kan sí 090-61-66-65-38. Ìkẹta 080-81-73-27-77. Lẹ́ẹ̀kan sí 080-81-73-27-77. Ẹ lè pe àpèjíṣẹ́, ẹ lè lè send WhatsApp message. Ẹ ṣe.
1: Ẹ jẹ́ ká wo báyìí, G Herbal Mixture ǹjọ́ wà láwọn ilé ìtajà káàkiri, torí ẹlòmíì wà torí àìlera ara rẹ̀ tàbí kan ẹlẹ́ẹ̀kejì, ó lè má lè láǹfààní láti dé ilé iṣẹ́ yín, ṣùgbọ́n tó bá pè irú àìlera báyìí ló ní tàìsí mọ̀ wípé G Herbal Mixture gangan kó jẹ́, ǹjọ́ wà láwọn ilé ìtajà káàkiri lárọ̀ọ́wọ́tó.
0: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Antra àti Protect kò mọ̀ sí ayédèrú ẹ̀. So kì í ṣe gbogbo èèyàn ló ní àwọn ilé àwọn tó ń togun ló ní orí ọ̀fẹ́. Àìdí nìyẹn tí àwọn afárá wa fi ní ọ́fíìsì káàkiri, àti ẹnikẹ́ni tó bá ní ìpèníjẹ tó bá ní interest láti jẹ́ agent wa, because a fi ń create empowerment pàápàá fáwọn tí ó jẹ́ pé wọ́n retire, wọn ò lè máa jòkó sílé, wọn ò lè rí nǹkan ṣe kan. So a fi ń create empowerment fún wọn. Gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ alágbàtà wa tàbí tó fẹ́ jẹ́ nínú empowerment yẹn, tó bá pe nọ́mbà mẹ́ta tí mo pè yìí, a ṣàlàyé fún. Ẹni tí ò bá lè dìde níbi tán wà, tán bá pè, wọ́n á mọ bí wọ́n ṣe fún ọ̀kadà tàbí ẹni dispatch rider tó máa lọ gbé fún wọn.
1: Ẹ ṣeun.

0: o na le tin gbo lata aro ye mi o gbo kankan o si nbe bayi o
1: bi la bala baba ji to le ku
0: ji aba make sure
1: aya o le ni to se na e wa ki je
0: won ne yato si pe ajo NAFDAC kan gbo ntelu o tu ti wo aja agbaye aje pe globally ni alon lo ni ori be kin to yonda won ni osan toni ibere kan ta wota se ninu mi bayi yo si wu mi kin to bere e lowo won e soro kan le kan nipa ji aba mixture fun awon to ngbo wa atawon to ti mo egbogi tele nje o ni ami idanimo ta fi mo pe ile ise teyin lo se le tori awon eyan ayederu
2: we ibi ti atolohun to ran wa lowo de ko si ayederu e ti e ba ti te ba ti ri ikini oruko yen o clear palewa o clear so awon to tin lo tele won ti mo de won de ti mo bi tan ti ma ra idi niyan ti a fi je ki anybody anyhow de agent wa ati ma bi te ma ra tati ma ra throughout the whole federation gbogbo ile nigeria bi ti awon alagbata wa patala mo so ten kan ba ra to ibo le ti ra ani bai lo n ti ra te ba de si e ri ori e won si le so ko si pe aye de ru e
0: e seun e ma n pe number yen le kan si daada fa won to se n darapo mo wa
2: bai seun number kini 090 77 20 7928 lekan si 090 77 20 7928 number kg 090 61 66 5 38 lekan si 090 61 66 5 38 number keta 080 81 73 27 77 lekan si 080 81 73 27 77 ẹli tẹ àtẹ̀jíṣẹ́ ẹ̀dẹ̀ dẹ̀ sẹ́ndì WhatsApp message.
0: Àwọn tó bá fẹ́ ṣe àyẹ̀wò ǹjẹ́ ó ní gbèdéke ọjọ́ tí wọ́n lè wá àbójoojúmọ́ onílẹ̀kùn ọ́fíìsì yìí sí kalẹ̀.
2: Ojoojúmọ́ láti aago mẹ́jọ sí aago mẹ́rin then tó bá jẹ́ ọjọ́ Saturday láti aago mẹ́jọ àárọ̀ sí aago méjì ọ̀sán.
0: Ẹ ṣeun àmọ̀ràn yín ní ṣókí fún àwọn tó ṣe wí pé wọ́n ti ná gbàrá ná gbòòrò wọn à ń rí ojúlówó egbòogi ṣùgbọ́n tá ti gbọ́ nípa ti ji aba mixture lọ́sàn tó ní kí n tó máa lọ.
2: Ji aba mixture ó jẹ́ nǹkan bí ọlọ́run ṣe pèsè ẹ̀ fún wa bó ṣe ní ká ó mọ chemistry ara wa ó mọ nǹkan tí ó yẹ fún ojú ó mọ nǹkan tó yẹ fún kidney gbogbo nǹkan tí ọlọ́run ní tó wà nú bíbélì tó wà nú Quran tó ká máa jẹ fún ìwòsàn ara wa òun ló wà nú ji aba mixture so ẹ lọ ra kò sí side effect kò ń ṣe side effect so nǹkan tẹnu jẹ ló wà nú ẹ ló wà nú ẹ so ìlera lọrọ kò sí bẹyàn ṣe lówó tó tí ò bá lálàáfíà kò lè gbádùn owó ẹ.
0: ẹbí kò sí ọtí ń bẹ.
2: kò sí ọtí kò sí ọtí kódà omi gan-an àgbo ni omi ni nígbà tá a lè bá prefer àlò chemical fi preserve ẹ natural honey tó tún jẹ pé oyin fún ara ẹ tún jẹ pé ó tún ní ìwòsàn tó ń ṣe láàgọ ara so ẹ lọ sí olùṣẹ́ wa tó wà ní àkúrẹ́ ní Ondo Road Custom Junction Infinity Hotel and Suite ní ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí wa ń bẹ̀ gbogbo local government láwà ní Ondo State.
0: ẹ ṣeun ẹ ṣeun o tán ní rí jù báyìí lọ ní dédé àsìkò yìí ìyókù tún dìgbà míì náà tún mú tuntun wá sí ti gbọ̀yìn láti lè ṣe ji aba mixture títí ìgbà míì rè o.

ìyanu tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sùrì òkè àró ayọ̀ ní bọ́stọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ má bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀ ibi tọ́lọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun ó lè ṣù palẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnitẹ́ni kẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní, orúkọ mi ò yí padà, èmi ni Victor Samuel MC Kọ̀dínwìrè Coordinator ni òun mọ tí ó wà lọ́kọ yín bẹ́ yẹn Coordinator of Peace ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ ńbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa Apostle Prophet Olúwaníyì Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jóúnjẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún yín ní ọ̀sán yìí bí ẹ ṣe máa gbọ́rọ̀ yìí. Ọlọ́run tó ní ọ̀rọ̀ tó ní ọgbọ́n ìmàtòye kó fọ̀rọ̀ náà yẹ yín kọ́rọ̀ náà kó ṣe ìwòsàn kó ṣe gbàrà kó ṣe ìsúlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àánú Ọlọ́run bẹ́ẹ̀ ni kó bẹ orílẹ̀-èdè wò fún ògo ẹ̀ Jésù Olúwawa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìpè sí ìrònúpìwàdà ìpè sí ìrònúpìwàdà. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ o. Hosea orí ìkẹfà ẹsẹ̀ kínní ẹ wá ẹ jẹ́ kí a yípadà sí Olúwa nítorí tí ó fà wá ya ó sì mú wa lára dá tí ó lù wá yóò sì tún wa dì. Ẹ gbọ́ wọ́n sọ ní ibẹ̀ yẹn pé ìpèsè ìrònúpìwàdà jẹ́ ká pìwàdà ìyẹn jẹ́ pé kí wọ́n yí padà kúrò nínú ebe ṣeṣe fún èké ṣeṣe pé yóò sì tún mú wa lára dá torí pé tọ́lọ́run bá ń bínú sí ẹ̀dá tó bá yí padà Ọlọ́run a tún mú lára dá a tún ṣe àṣepé ìrìnàjò ẹ. Èmi náà ẹ bá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà lónìí ẹ bá yí padà èmi pè yín pé olúkálùkù sí ìrònúpìwàdà lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ló fa gbogbo ìjìyà tó ń ké tantan lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èké ṣíṣe irọ́ pípa ìpànìyàn bẹ́ẹ̀ ni oríṣiríṣi kan ń jọba torí wípé orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí ò bá ṣòdodo inú a máa bí Ọlọ́run sí. Èmi náà sọ fún gbogbo yín lónìí ẹ jẹ́ ká yí padà ẹ jẹ́ kí a yí padà ẹ jẹ́ kí a tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì tá à ń gbé ẹ rí kò sí àdúgbò tí ṣọ́ọ̀ṣì ò sí ẹ jẹ́ ká tẹ̀lé ohun tó wà nínú ìwé mímọ́ yẹn gan-an bẹ́ẹ̀ ni àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká tẹ̀lé ìwé mímọ́ ká tẹ̀lé o jẹ́ Muslim ni o jẹ́ Kírísítẹ́nì Kùránì náà ò preach ibi rere náà ló preach ẹ jẹ́ ká tẹ̀lé ohun tó wà níbẹ̀ tó bá ń gbé Bíbélì bí mo ṣe ń gbé yìí bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń gbé Kùránì náà ohun tó wà nínú ẹ̀ náà ni wípé bẹ́ẹ̀ ni kí ènìyàn kó ṣe òtítọ́ ìwé mímọ́ ilẹ̀ preach ẹ̀ lè tí mo gbé dání preach òtítọ́ níbi gbogbo bí kíbi tó òtítọ́ bá ti ń jọba bẹ́ẹ̀ ni ara máa tolúkálùkù bẹ́ẹ̀ ni àìyàn máa sùn láìléwu láìsí wàhálà ìdààmú ẹ rí orílẹ̀-èdè la ṣáà wà ní ìgbà kan tó jẹ́ wípé ohun gbogbo ń lọ létò létò ìgbà kan ni náírà àti dọ́là tó didi same thing ìgbà kan dọ́là sí náírà 100 naira ni ẹ wá wò lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò kàn síṣẹ́ àwọn iṣẹ́ tó dẹ̀ wà àwọn kan jókòó ti iṣẹ́ yẹn láéláé pé àwọn lè kúrò ńbẹ̀ àwọn náà làwọn máa wà mí ẹ wo torí pé àwọn owó dẹ̀ rí tí wọ́n lè fi dá iṣẹ́ ńlẹ̀ a kàn ń gbọ́ trillion ṣá a kàn ń gbọ́ billions of dollars ṣá ẹ̀yin ènìyàn ẹ̀ bá ṣòtítọ́ mo pè yín sí pé ìrònúpìwàdà lónìí gbogbo yín tẹ̀ ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mo bẹ̀rẹ̀ níbi ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo pè ọ́ sí pé ìrònúpìwàdà vice ni senate president ni gbogbo ẹyin tó ọ̀rọ̀ kàn pátápátá national assembly ni gbogbo ẹyin pátá tó ọ̀rọ̀ kàn house of reps ni gbogbo yín pátá minister gómìnà ọba ìlú ẹ gbogbo yín pátá ìpèsè ìrònúwàdà torí pé borílẹ̀-èdè ṣe ń lọ ẹ rí ẹwọ àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ democracy àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjọba tiwa ni tiwa láti 1999 ẹ wo bí orílẹ̀-èdè ṣe rí lónìí ko so ohun to buru ti gbogbo ona Nigeria ba ti da ko so ohun to buru ti ina Nigeria gbe en bo ba wa bo se ko se wa sugbon loni e ri wi pe gbogbo e wahala ni bi wahala lohun ta si lele ta si kini ta si gbogbo nkan ta si ton ba le to wan ta si ta mu ton fi se ba ma da tori pe Olorun dara ni gbogbo ona e ba yi pada ibolowo won yin wo lo ibolowo won lo tori pe ibi to wo ba nwo be kan ti gbogbo yan ba mo bi to nwo inu lukaluku a ma dun inu lukaluku a ma dun tori we pe loni sola lo lo re re re kaka kiri adugbo egba to ba tun ya si won to ta si sola sugbon nigba ti a ba so wi pe ijoba tarawa tarawa totun ni wa lara ju ju nkan mi lo mo so fun yin loni e ba yi pada e yi pada ipo yen ki se ipo ati lo ma jale ipo yen o selu la pe won ni ko je lu ki se pe ke lo je gbogbo erun karama ni gbogbo eniyan mo pe yin si ipo ni oni pe wada loni are ilu gomina gbogbo yin te wa ni ipo gbogbo yin te jo kora jo po te jo nje e ba yi pada orilede yi mo so o lo odun merin be ni a pe o bo ba tun so pe odun odun merin mi to pa pe mejo a ma pe be yan ba ni se dada bo ba logun odun ni po kankan ni se kankan na ni se le o mo so fun yin eyan de le lo odun meta ko lami eyan le lo odun merin ki gbo yan ma pe ha eyan le lo chu mefa gan o kan ma ni ha tori wi pe ohun to Olorun fi se ke Nigeria epo robi bi wahala lo se je e bayi o tori pe epo yi ni gbogbo awon to nlo si epo ranjumo epo epo robi awon country mi o de lepo ti aye won de da ti tesi waju wa sugbon ele to wa nbe bayi epo epo ti Nigeria ta won le lowo epo yen ni beni beni belomi debe beni epo yen ni eru pe ya adua beni ohun lo debe to da epo pada oni kon lo si ja re o te da ewo pada ni lorilede mo so fe loni eton niyan o ya adua ko eton sile o beni ko to di po lo eri o lo fun saade e sugbon o faye sile eton gbagbe o gbogbo yin te nse aten to wa nbe na gbogbo yin te wa nbe lowo eton ni gbagbe o e yi pada eyin ijoba eyin weniyan gbogbo ijoba orun ku si dede o oruko mi na ni apostle prophet Samuel Oluwani baba oruko goyanu ni otegbeye ni bi ti oda parisi number mi na ni 08265176771 08265176771 ekeji 08259785015 08259785015 odi jo mejo
0: Oun le ti gbọ yen ki gbogbo eni to ba leti ko gbọ ohun ti emi nso fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se oso kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a ma bere ni dede ago 12 e ma gbagbe bakan na awon akanse eto ti a ni bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba Olorun pade ki Olorun le se ise iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti Olorun le se Olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade won to duro di o fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e ko si awon number ti a fe pe fun yin 65 17 67 71 at 0059 78 50 15 oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodi Nyire te ina ba fe pe mi fun kohun bo se alaga ni o bo de se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se bo leti e kan si number yi 0906368 4392 a ma fi e se ilo lori eto yi o tun di ose to nbo

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: I just want the best for you, girl. My girl. Just slicky, slicky, slicky.

0: sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tí ẹ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóhùn ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wò ó nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbọ́dẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíìnì tó bá ti sùn, tó bá ti dé báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba ti ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lem opposite oye megun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa silu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lo gbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi len opposite oye mekun grammar school ni lo akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fere terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 6490 elomi ati e ma so pe ohun oni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi toje ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si ntosi mo sugba won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa won to lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti won na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo yi si lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹ̀gbọ́n sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí baba oke ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́n ṣèwòsàn.
5: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
6: Double check.
5: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
7: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.

0: ọlọ́kọ̀gun ọdún gbáko 20 years tí bàbá wa olóyè Joseph Oguntoye ọ̀dọ̀ pẹ́tùtì ìlú ìpogun nígbàyé wọn ti lọ sinmi nínú Olúwa dídò dídò ní ìrántí olódodo ìbùkún sì ní fáwọn òkútó kúnú Olúwa bí àláṣì ni kúrò yín lójú wa arúpẹ́ fún ẹ̀kọ́ ìwà rere tí ẹ fi kọ́ wa nígbàyé yín ojoojúmọ́ ni àwọn aya ọmọ tẹbí tarátọ̀ rẹ àti ojúlùmọ̀ ń ṣèrántí yín bàbá wa aya yín Ọláṣímọ́jú Adọ́lá àti Táíwò ní ọkọ̀ bíi tìrẹ́ ṣọ̀wọ́n àwọn ọmọ yín ASP Fayọ̀bí Oguntoye Oṣokùnmọ́lẹ̀ ASP Ọláwọlé Oguntoye àti Olóyè Sanya Oguntoye ẹjẹ̀mígi lóní ojú tẹ fi ń ṣọwa kẹ má ṣe fi sùn lọ́rùn Oyeyemi Orisalade Bọ́lánlé Inspector David àti Inspector Adéwálé Oguntoye ní títí láé láò máa ṣèrántí yín Afolábí Owó Adé Ọlábọ̀dé Adébáyọ̀ Fọlákẹ́ Ṣefúnmi Fúnkẹ́ àti Ọláìyá Oguntoye lóní kẹ máa sinmi lókan ya olùgbàlà tí ọjọ́ ajínde tá pàdé tí a kò sì nípìnyà mọ́ kárí ò bá mi òpogun àyò ọmọjùmọ̀sùgbà igi igi òmùsùnkó tí ń rímọ ọlòmírìn ògbére gbọdọ̀ jẹ́ lúlàyò rìn kọ́lé kàràjì kàrà kọ́ mi dámi lójú máa rẹ̀ yíde òde òpogun ya jẹ́ ewúwó ìkàrà náà mú tanná alẹ́ lóde òpogun ASP Fayọ̀bí Oguntoye Oṣokùnmọ́lẹ̀ ni olùkéde lórúkọ àwọn ọmọ àtẹ̀bí pátákó
1: Duro náà kó tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ní tọ́ lọ́wọ́ yẹn ṣe é bí ẹ ti fọ̀mọ́ sílé ìwé wa
1: adúpẹ́ fún ìbádòwòpọ̀
0: ẹ ń jèrè àwọn ọmọ yín
1: àwọn ọmọ náà dege àlọ́yè
0: wọ́n di gómìnà wọ́n dàrẹ orílẹ̀-èdè wọ́n di dókítà wọ́n di lọ́yà
1: wọ́n dòjíṣẹ́ olúwa
0: ìyẹn ti wá di àtú bẹ́ẹ̀ ni ọbẹ̀ di àtú sí
1: ìlú sáà ta wọ̀ yìí
0: ti tẹ́ pẹpẹ ẹ̀kọ́ ti sáà
1: yìí tayọjú àwọn ọ̀yọ́
0: ẹ ti wá mú ọmọ yín wá
1: láti nursery primary
0: secondary GS1 to SS3
1: opportunity half open
0: all parents and guardians
1: to enroll their children
0: Christ Central School
1: Iyowokota Yere Owo
0: well conducive learning environment
1: computer science laboratory
0: and body facility
1: transport
0: is available for the day student
1: for more inquiry
0: 0806276 5273 0806276 5273
1: Christ Central School
0: the Lord is our life.
2: Victor!
3: Which one you don't win again?
2: Baba! Now bet where you want to! Bonus points, loyalty offers, VIP perks, and the collect points, they convert them to cash! Hey! Ole me!
3: Ah! Ole you! I beg, show me!
2: Enjoy Betway Rewards, play, end points, and win big!
4: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
5: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
6: Ẹ tọ́gbẹ́ ìyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
11: CDK, sọ yẹ́
12: Your Nescafe is not just a drink, it's your

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gọ́ Nigeria. Emma pe 091-60-62-62-53 091-60-62-53
2: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Where did you buy it? Easy.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare má fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé ẹ̀kú kalẹ̀
5: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo ngba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun ma sanwo lo se be ti ma so fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo owo ti mo je bi iyaloja ma ti rora mu ye ose to ba ro million lato se merin titi de ose di meji la daughter that is 48 weeks tin ba mo se mejo tin ba ti san ose kini keji keta kerin si de ke mo pe eni oni bi ti owo tin jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti si de ke wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
6: office nigba to je pe ni epe kan kaakiri
7: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
6: oro le ti gbowo reyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro bi pe bo le sese bawo ni kini awon se bossi ona na re e tele won CDK o di gba kan na e seun
7: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
8: CDK there for you.
9: My brother, are you say Lafarge don't change name?
10: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
11: HBM Nigeria, formerly Lafarge.
12: In a fast-paced world,
13: Funke
12: is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
14: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
15: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
16: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
17: Duro náà kó tóra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your Nescafe is not just a drink, it's your

0: Up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: 89 FM. Peace of a dove.
1: This is Adaba FM. Stay riveted.
2: On your track, set.
3: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba, 88.9 FM, ó ti gbà pé kíní, ó ṣíwájú.

0: Ibẹ̀ tó dá kí n tó dá dégbè ga là ní. Ìbá gbogbo ẹ̀ ń tẹ̀ kí n tó tẹ̀ fótó ní. Ìbá gbogbo ẹ̀yìn àgbẹ̀ tí ń roko tí ń jáwé, gbogbo ẹ̀yìn àgbẹ̀ tí ń mọ́ ẹ̀wò, gbogbo ẹ̀yìn àgbẹ̀ pátápátá ẹ̀mọ̀ láti ìjẹ́jọ́ ni mo ti ń kan sára sí yín. Simply because ipa tẹ̀ ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí kò kéré rárá. Pàápàá jùlọ ẹ̀yìn àgbẹ̀ iléeṣẹ́ Sunbet. Iléeṣẹ́ Sunbet tún kanlẹ̀kùn mi kókókó lọ́sẹ̀ yìí mo sì jẹ́. Wọ́n ní dégbè ga lànà. Ìròyìn sustainability report tá a gbà nínú oṣù kẹsàn-án yìí. Ó mọ̀ yẹ káwọn àgbẹ̀ kí wọ́n mọ̀ dáadáa ọ̀nà tá a gbà rìn, ọ̀nà tá a gbà gbé, bó gan la ṣe ṣe tó fi dùn tí gbọ́gbọ́n sì kan sí. Bẹ́ẹ̀ bá gbàgbé ìjẹ́jọ́. Stephen Okunlọlá ń bẹ, ó wà lórí ètò pẹ̀lú wa níjẹ́jọ́ níbi tó ti yànnàná. Àwọn ipa tí iléeṣẹ́ Sunbet Nigeria Concepts Limited tí wọ́n ń gbé láti lè jẹ́ kí ìsọwọ́ ṣe kòkó wa kó dùn kí gbogbo kan sí dáadáa. Àti ohun tó ṣokùnfà, ohun tó badé sustainability report tá a tẹ́wọ́ gbà lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án tá a wà nù rẹ̀ yìí, tó sì ń dùn mọ́ gbogbo wa nínú àtònílé àtàlejò wa níléeṣẹ́ Sunbet Nigeria Sunbet Concept Nigeria Limited. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà, ẹ̀yin àgbẹ̀ wa náà là á yìn láwo, ẹ̀yin àgbẹ̀ wa náà là á kàn sára sí. Torí bí wọ́n ti ṣe ń dá yín lẹ́kọ̀ọ́, báyìí ni kẹ́ ẹ ṣe, báyìí ni kẹ́ ẹ ṣe rìn, bẹ́ẹ̀ bá rìn bẹ́ẹ̀, irú oríire yóò ní tẹ̀ wá lọ́wọ́. Meanwhile, ẹgẹ́ ẹran yín létí pé iléeṣẹ́ Sunbet ó ti gbapò kínní náà, ó ti ṣáájú nínú àwọn iléeṣẹ́ tí ń ṣètò kòkó tí ó darapọ̀ mọ́ àjọ tó ń bójútọ́rọ̀ kòkó ní gbogbo àgbà ńlá ayé. Ẹ pàtẹ́wọ́ fúnra yín, ẹ pàtẹ́wọ́, ẹ yinra yín láwọ̀ ẹ̀yin àgbẹ̀ wa. Ohun tá a ṣe lọ́sẹ̀ yìí rèé. A fún ẹ̀yin àgbẹ̀ wa lórí ọ̀fẹ́, ẹ pè wọlé sórí ètò yìí. Àtìgbà tẹ́ ẹ ti mọ iléeṣẹ́ Sunbet, àtìgbà tẹ́ ẹ ti ń gbétò tẹ̀síwájú àwọn àgbẹ̀, kí lohun tó yí padà gan-an nísàn-án nínú oko yín? Kí lohun tó yí padà nínú ìsọwọ́ṣàgbẹ̀ kòkó yín? A fẹ́ gbọ́ testimony lẹ́nu yín. A fẹ́ gbọ́ bí àwọn àyípadà, àwọn nǹkan tó jẹ́ wípé iléeṣẹ́ Sunbet bá yín sọ, àwọn nǹkan tí wọ́n bá yín ṣe tó mú kí àyípadà kó wá, kó bá oko yín, àti irú àyípadà tó ti bá oko yín. Àwọn tá a mọ̀ pẹ̀ kẹ́lù lónìí rèé, ẹ lórí ọ̀fẹ́ láti pè wọlé nígbà tásìkò bá tó. Adégbòyègà Àlàní ló kọ tèmi ń jẹ́, Àlàní tí ògọ̀, ẹni tó ń bá rìn ní ògbọ̀n, owó kẹ̀m̀bẹ̀lé ń tòdò mọ́lẹ̀ ọkọ̀ lọ́mọge. Mo ń bọ̀ ná, ẹgẹ́ ń sẹ́mi mu dí, ẹ kú kalẹ̀.
1: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀jẹ̀ á san gbogbo oko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹ rántí láti mọ iyì pọ̀ lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí, ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá.
2: Ẹ na
1: ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní sòwò àìjẹre o.

0: Eka bo pada eyin alara wa eja mu kini on loko ke ejeji bi mo ti pe ni saaju dinu osu osu kefa be ba gbagbe igba yen lati se lori awon ikore fe re fe nigbati kori o ti po gbogbo e be mo se lati a soro nipa ona ta gba lati kakoko wa lara awon nkan ti won fi da wa leko ngba na lohun o ni pe baba kakoko ega ma pon nkan awon ikakoko wa ko mo mo daada tori ta ba pon ko mo daada bo ba di pa an sagi logbe an sa eso logbe a mo pagi lara tori awon igi na bara ki seri bi ara eyan na ni simply because baba dede meyan kan bayi ta bu logbe oju ogbe o ne pada joju ara o si se se ka won kokoro ifojuri ti mo n sakoba fago ara ko wo eyan lara lati pase be be na la won koko yi a sa fun kolikori a sa fun awon kokoro tin je ko a n se gba a fe koko wa lalafia baba ka koko wa eja pon ko awon kan ka koko atakoro ni o eyin na ma koro ati adani o eyin te pada le mo nlo eja pon ko mu dada ko je pe ta ba ge lowo kan bayi e kan na la ge bole fau ti se pe a se mo ni dada ipu ko to di wi pe yo jade to ba awa ta se nlo akoro na ko mo dele to je pe ta ba ti na koro soke bayi ta ti fe ko koko a wa mo fa koko ati ge iwururu gbogbo awo kini ni won lo nsakoba foko wa be ni awon koko mi o ti ti tona sori eni to fa igi koko to fa ti koko to fe ka gbogbo awon na koko yo rebe ole won ni pe ka je ki awon nkan ika koko wa ko mu daada be ba gbagbe won si ni e ja se idanileko fa won osise wa kan le mo koko to pon yato sele ti o pon be ki se gbogbo koko ni mo pon soju daada awon mi o pon fere to je pe ba se ti wonu e bayi o ti pon daada ninu osu kefa ina la soro nipa fermentation iyin ona ta gba lati ba koko be ba ranti won ni e ja kan kini kan bi apoti ta mo ko sinu won ni asi tule kole ta ba kole kata ka kole ka wa da ewe ogede ewe koko ka da bo ko ru o le mu daada leyin ojo keji si ojo ta ba ti kole yi e ja yi papo to ba tun di ojo kerin e tun ja ri papo to ba di ojo keji e ja yi papo o kere tan ojo marun la gbodo fi ba koko ko ru o le wonu e daada o si lagun orun ti o mu wa ati awo awo dudu eleruku ti o wa ninu e te ba ti ba koko yin to do dada awo dudu eleruku idaka brown te ba ti la e ri pe awo dudu eleruku ni o ni ninu ki se awo olofefe blue iran iki awo olofefe purple iyen ko ni o ni to ba ti ni awo olofefe ninu ko ba dada o si lagun orun ti o mu wa te ba wa sa yo do dada ti o gbe won tinu koko yi ti o dun e mo gbagbe eyin te mo ba koko yin lojo me ojo kan soso ojo meje tabe e wa ko sinu apo e fun gbogbo e papo koni sori ofe ati yi papo won ni e mo se mo e mo se mo e dale e je ko je pe e le yi papo gan dada RM premium ere awon koko mo fi RM premium awon ni koko mo fi RM premium yi won mo fi ifa ni won mo fi se fa je ni tori pe kini in te bata bo ba se da si o na ni premium e o se wa se latodo ajo Rainforest Alliance e mo gbagbe won so yan na fun wa gbogbo awon idanileko yi e mo je koko lokan wa lori kore oṣù keje ó láwọn ọ̀nà tó gbé wa rìn bẹ́ẹ̀ bá gbàgbé iléeṣẹ́ sunbelt ti gbé wa rìn ìrìn àjò tó ní ṣe pẹ̀lú pruning yíya ẹ̀ka tí ò da kúrò lára kòkó kó mọ̀ kàn jẹ́ pé mo rántí dáadáa nígbà náà a parí sunbelt wọ́n sọ̀rọ̀ kan gbà náà bíi bàbá ní oko wa igbó kọ́là fi kó mọ́ torí igbó kọ́là ṣe lọ sóko wọ́n nítorí kòkó torí èrè torí èso la ṣe ń lọ sóko tẹ ẹ bá ti wá rí ibi tí bòójí sú sí àwọn ọwọ́ kòkó tí ò bá ti dá tí ò bá ti wúlò ẹgẹ́ ìdànù ẹ jẹ́ kí atẹ́gùn ó wọnú kòkó ẹ jẹ́ kálàfó wọlé àwọn apá ibì kan yóò mọ́lẹ̀ àwọn apá ibì kan yóò ní dúdú díẹ̀díẹ̀ kátẹ́gùn ṣàlẹ́ wọnú kòkó ẹ̀ka tí ò bá ti dáa ẹ̀gẹ́ ayá kò lára kòkó àwọn ẹ̀ka igi tó bá ti ní kòkòrò ẹ̀gẹ́ ayá kò lára kòkó sọ́jírì ni sí abẹ ẹ̀gẹ́ ayọ́ kò ńbẹ̀ ọ̀nà báyìí náà àwọn kòrìkòrì wọn ò ní lè jẹ kó wa torí wọn lóko tó bá ti dúdú tó bá ti dín mùmùmù jù àwọn kòrìkòrì wọn mọ ráyè ìfẹ́ láńbẹ̀ dáadáa àti wípé ọ̀rọ̀ àwọn obìnrin ẹ mọ̀jà mọ́ yọ kúrò nínú ẹgbẹ́ àwọn àgbẹ̀ lórí ọ̀rọ̀ ẹ mọ̀jà ayọ̀ ọ̀rọ̀ obìnrin kò ńbẹ torí pé ọ̀rọ̀ àwọn obìnrin náà ó ṣe pàtàkì ó ṣe kókó nínú oṣù kẹjọ a sọ̀rọ̀ nípa àwọn àtúnṣe àti gbígbin igi tuntun mo lè rántí dáadáa nígbà tí apárí sanbẹ ti sọ wọn ní apá ibì kan alẹ́kọ̀ oko mi lélẹ́yìí igun mẹ́rin ẹja dá sí mẹ́rin tá a bá ti dá sí mẹ́rin apá kan àwọn kòkó tó bá ti dàgbà tí ò so mọ́ tí ò so dáadáa mọ́ tó ti dàgbà kòkó ẹja kọ́kọ́ gé tapá kan yẹn kúrò ẹja tún gbìn ká lọ wá gé àlọ́yè kòkó tá a ti lọ́ tó ti yè ká lọ tún gbìn nígbà tíyẹn bá ń dàgbà bọ̀ apá kejì àgé nígbà tíyẹn bá ń dàgbà bọ̀ a mọ̀ jẹ nínú eléyìí apá mẹ́rin tó kù tó bá ti di pé ìyẹn dàgbà sókè díẹ̀ apá kan nínú mẹ́ta tó kù náà a gé àwọn igi tó bá ti dàgbà kú ń bẹ̀ tẹ́ ẹ bá rántí dáadáa a tún yàn náà gbìn nígbà tíyàn bá ń dàgbà bọ̀ a mọ̀ jẹ nínú eléyìí tó bá kù kó tó di wípé a gé apá méjì tó kù ìyẹn ti ṣe bí abala kan àbọ̀ oko àwọn àbọ̀ tá a ti gbìn yóò ti padà mọ so fún wa jẹ láti pasẹ̀ bẹ́ẹ̀ àdé pàdánù èrè kankan oko wọn sì wà lálàáfíà ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti pèwọlé nírọ̀lẹ́ yìí 0816-251-9991 láti gbà tẹ́ ẹ ti darapọ̀ mọ́léṣẹ́ sunbet àbátí gbà tẹ́ ẹ ti ń gbọ́ ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ yìí kí lóhun tó yé padà nínú oko yín ẹ̀lò ẹ̀ka sàn ṣàlàáfíà lẹ́wà ẹ ṣe orúkọ yín láti bo
1: ẹjọ sà michael orúkọ mẹjọ ṣe kọ́ ló ṣètò kan níjọ níjẹta mo wá kọ nọ́bà yẹn sílẹ̀.
0: ṣé lórí ìtẹ̀síwájú àgbẹ̀ náà ni.
1: bẹ́ẹ̀ni.
0: kí lóhun tá a sọ lórí ẹ̀ kí ni ìbéèrè yín gan-an.
1: a sọ nípa ẹranko.
0: ìrọ̀ 0816-251-9991 ìtẹ̀síwájú àgbẹ̀ òun leléyìí ti lè ṣe sunbet tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ẹ̀ ló ẹ̀ ká sàn án. ẹ ti wà ń bẹ̀ o. ìyá 0816-251-9991 láti gbà tẹ́ ti darapọ̀ mo lè ṣe sunbet àbí tẹ́ ti ń gbọ́ ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ kí lóhun tó yí padà nínú oko yín ohun tá a bẹnu já lọ́sàn yín rèé. ẹ ló ẹ ká sàn án. ẹ ṣe orúkọ yín láti bo. ẹ ló wọ́n ti rè 0816-251-9991 lójú òpó tó wọlé lọ́sàn-án yìí. hello somebody ẹ̀ka sàn o.
2: hello
0: ẹ̀ka sàn.
2: ẹ̀ka sàn sàn o atọ́kùn ẹ̀kú ètò.
0: ẹ ṣe orúkọ yín láti bo.
2: Mr. Ogundu ìlẹ́tì mi lẹ́yìn láti dàrẹ̀.
0: ó dà láti gbà tẹ́ ẹ ti darapọ̀ mọ́ lè ṣe sunbet tàbí tẹ́ ti ń gbẹ́tò ìtẹ̀síwájú àgbẹ̀ kí lóhun tó ti yí padà nù sọwọ́ sàgbẹ́ yín.
2: ọdọọdún ni mo máa ń kórè rẹpẹtẹ ọdọọdún ni mo máa ń ní increment lára ìkórè kòkó tí mo bá ti ń ká. oko mi sì tún yàtọ̀ táwọn oko tó jẹ́ pé ó wà ní community mi.
0: oko yín yàtọ̀ sí táwọn community yín.
2: bẹ́ẹ̀ni
0: kì í sì ṣe pẹ́ lọ gbórí eku sóko.
2: rárá ìdánilẹ́kọ̀ọ́ tí mo ti gbà látọ̀dọ̀ sunbet ni.
0: alihamudulilayi.
2: bá a ṣe lè ṣe oko lọ́nà ìgbàlódé. débi pé a ò ní fi taratara máa lo àwọn kẹ́míkà òyìnbó gan. gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn láti kọ́ wa tí mo dẹ̀ ti ṣàmúlò ẹ̀. bá a ṣe lè ṣe ajílẹ̀ lọ́nà tiwa ń bí ìgbàdí àtàwọn nǹkan míì. bí a ṣe lè ṣoko dáadáa so mo tún ti wá ń méèkì owó gan lórí ìdánilẹ́kọ̀ọ́ tí mo gbà ní community mi látọ̀dọ̀ sunbet.
0: adúpẹ́.
2: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni mo máa ń sọ fún ìgbà tí mo bá délé lórí child labour ni ká sọ ni woman empowerment ni oríṣiríṣi ọ̀nà àti oríṣiríṣi ẹ̀kọ́ tí mo kọ́ látọ̀dọ̀ sunbet ti wúlò fún mi gan lórí ṣíṣọwọ́ ṣe oko mi.
0: ó dà
2: mo dúpẹ́ lọ́wọ́ wọn
0: gan. adúpẹ́. 0816-251-9991 91 lati gba te ti darapo mo le se sunbet tabi te tin gbeto te siwaju awon agbe ki lo to ye pada ninu isowo sagbeyin be ba lori ofe lati wole sori eto losan. Hello, e ka san o.
3: Hello, e ka san ga.
0: E se oruko yin lati bo.
3: Ah, Akinjide Jam yun ni lati me fan.
0: Oda, ki lo ti ye pada ninu isowo sagbe koko yin lati gba te ti mo le se sunbet.
3: Oda mi pe o se se je akoko ti mo kokko gbo eto loni. Sugba be ma se nwi fun mi o. Ah, o mi pupo. Mi be se salaye o. Gbo mi to ba ri be mo ri pe ndaya to nu ise. Dede as ko ina le ma se to.
0: Beni, beni.
3: Ah, pelu golon a jojo ma bo eto lati asiko yi lo.
0: Apa abole wa, apa abole yin tin pe yi.
3: Omi fan ni.
0: Omi fan ni ijoba ibile Odigbo konu.
3: Bẹ́ẹ̀ni, àtẹ̀wọ́lára, bẹ́ẹ̀ni.
0: Ó dà, ó dà. Bá a bá ti parí ètò máa pe nọ́mbà aléṣẹ sunbet fún yín, ẹ lè pè wọ́n tó bá ní àwọn ẹgbẹ́ àwọn àgbẹ̀ wọn lápá abẹ yẹn kẹ́ lè darapọ̀ mọ́ wọn fún ìdánilẹ́kọ̀ọ́ tó tún péye sí.
3: Ok, bẹ́ẹ̀ni, yóò rí mi bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. 0816251-9991. Hello, ẹ kásán.
4: Ẹ
0: ṣe orúkọ yín láti bò. Ok, láti gbà tẹ́ ti mo lè ṣe sunbet kí ló yí padà nínú ìsọwọ́ ṣàgbẹ́ kò.
4: Mi ò gbọ́ wọn rí mi mọ̀ wọ́n rí mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ lónìí mo wá fẹ́ béèrè nípa wọn gan.
0: Ó dà.
4: Ló wá ń sọ àwọn kẹ̀kẹ́ tí mo mọ̀ jẹ́jẹ́.
0: Kí lẹ fẹ́ béèrè nípa wọn? Kí lẹ fẹ́ béèrè nípa wọn? Kí ni béèrè yín?
4: Mo fẹ́ béèrè nípa ọ̀nà bí wọ́n ṣe ń ṣe kòkó láyé òde òní. Dẹ́n tí ò nídìí kan máa lo àwọn kẹ́míkà táwọn òyìnbó ń ṣe yẹn. Àwọn nǹkan míì ta lè lò dẹ́n nǹkan tó máa mú kí òkó so dáadáa. Tí ò ní máa jẹ́ pé yóò kàn máa so bó rẹ̀. Kò sí lágbára ń gbọ̀ wáyé pọ́n kàn fi lásán ni wọ́n fún yín àwọn nǹkan tó yẹ kó jẹ. Àwọn nǹkan wọ̀nyẹn mo fẹ́ ní ẹ̀kọ́ nípa ẹ̀ díẹ̀ sí.
0: Ọ̀dà nọ́mbà tí mo fẹ́ pè jáde yìí kẹ́ pé wọn ò lè tọ yín sọ́nà sí dáadáa. Iléeṣẹ́ sunbet ló wọlé sí. Ẹ ṣe oya ẹ kọ nọmba náà lẹ. Nọmba tẹ pele ṣe sunbet sí rèé ẹyin tẹ ẹ bá fẹ gbọ síwájú àti síwájú sí nípa àwọn nǹkan tá a ti sọ sẹyìn sẹyìn tá a ti sọ sẹyìn sẹyìn nọmba tó wọlé sòsè sí lè ṣe sunbet lélẹyìí ẹ kọ lẹ o 0814-712-1004 lẹ́ẹ̀kan sí o 0814-712-1004 nọ́mbà tẹ́ pèlè iṣẹ́ sunbet sí nìyẹn níbi náà lámọ̀ fàgbàgbà ẹ̀rọ sí fún tòní yókù tún dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ọlọ́run ọba táwọn ọmọ darapọ̀ mọ́ àwọn àlejò wa láti lè ṣe sunbet. Adégbóyè Galani lorúkọ tèmi ń jẹ́ títí dìgbà míì ta tún pàdé àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ̀lẹ́ ń bẹ́ ni o.
5: Wọ́n ní ká ṣe é bó ṣe ya ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀jẹ̀ asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹ rántí láti máa yípo lọ́jọ́ méjì méjì síra àwọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á nípasẹ̀
6: Bazo, Ọlọ́run máa dárò bò ó àìsàn.
7: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
8: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
7: Fóònù nọmba mi 081-64-12-27-77 lẹ́ẹ̀kan sí 081-64-12-27 27 77. Kí la mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ tiri padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ ọlọ́mọ ọkùnrin, fẹ́ kó gbìyànjú, kó wá bá mi
8: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
7: Phone number mi 08164122777. Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa.

0: Agbore o le kan bi agbo abi ese ara ti rekere ju ojo ori re lo aja fun re o le gbe dada ma fi dagula
1: mo wa ni waju Continental Guest House Nepa nilu Akure
0: ibe ni o wa to mo kunrin ni kon mo nse toju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi re ni gbogbo igba ori kerika ara ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ba fi dagula o le pe mi sori ero ba ni soro mi 08 1 6 4 1 2 2 7 7 7 0 8 1 6 4 1 2 2 7 7 7 nkoki nko ti o ba nse bo ya won se eyo e marun e mefa kile to mo bo se nse eyo lo se momi abi ti o ba ye se eyo ti e a ma ta a ma yun e ba fi dagun la gbogbo nkoki nko ti o ba ma se ninu ago ara re bo ya ara nta eni abi ara nja eje ni abi nu re nkun ni gbogbo igba orukun ru eni orikerike ara ru eni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe ni ja ninu iso ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba ti pe nkan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isan ara ni se mo pe ogoko wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se nse ibi to mi ngba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isan ara omo olomokunrin isan ara kan wa to sise pato ti isan ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aisan ti a pe ni arun jedijedi won fe se gaati e nkan ma jade ni bi gaati e o ma fo ti sinu iru nkan bayi yo da kon simi
1: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
0: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo lomo okunrin ninu agbo ara ninu isan ara olomo okunrin nikan ni mo npe o gbogbo nkan ti kan ti o ba nse kon simi
2: phone number mi 08 1 6 4 1 2 2 7 7 7 0 8 1 6 4 1 2 2 7 7 7
0: agbo marugbo takebe ohun ni agbo ti emi gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re nwu ni o le sun daada bo se nsun tetele gbogbo ru nkan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tun pada si bo se nse ni iru nkan bayi ko da a ni lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki n se eyi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re ohun ni o se wa itoju olomokunrin nikan soso ohun ni mo n se kan si mi
1: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
2: phone number mi 08 1 6 4 1 2 2 7 7 7 lẹẹkan si 08 1 64 12 27 77.
3: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
4: Aluyo, bàbá mú mi l'aluyo.
5: Ogun ayé rẹ̀ kájẹgbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun onímọ̀jẹ̀mú òṣùmá rẹ̀ tó kalẹ̀ sórí òkè Àbúyọ. Níbi tó ogun ti ṣẹ́, títí ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dùn mí. Àlùyọ ti dé. Ní kájọ pàdé lórí òkè Àlùyọ. Ìpàdé àdúrà lágbára ńlá. Tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀. Láti fìdáhùn sádùúrà rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Ìpàdé àdúrà orí òkè Àlùyọ. Bákan náà nìpàdé àdúrà Àlùyọ fún second tour. Ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun. Orí òkè Àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate. Alágbàká Àkúrẹ́ kété tó bá ti wọnú Parliament Estate. Orí òkè Àlùyọ ni wàá kọjú sí tààrà. Níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwajẹmí Ayaba Jésù wà fún ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pè sórí 08 03 471 5490. Ó yá o lórí òkè Àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbà gbàjọrí àdúrà.
6: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
7: Hallelujah.
6: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú.

0: alàyè ló ń gbọ́ adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run gba ọpẹ́ wa. A tún jáde lọ nínú ọ̀rọ̀ náà léni ọlọ́run ẹ bá wa sọ̀rọ̀. Ọlọ́run ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ láti ọ̀run wá. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa. Ọlọ́run ọ̀rọ̀ òtítọ́ ẹ sọ̀rọ̀ òtítọ́. Ọlọ́run ọ̀rọ̀ òdodo ẹ sọ̀rọ̀ òdodo. Ọlọ́run ọ̀rọ̀ ìyẹ́ ẹ sọ̀rọ̀ ìyẹ́. Ọlọ́run ọ̀rọ̀ ìgbàlà ẹ sọ̀rọ̀ ìgbàlà. Ọlọ́run ọ̀rọ̀ ìwòsàn ẹ sọ̀rọ̀ ìwòsàn. Ọlọ́run ọ̀rọ̀ àánú ẹ sọ̀rọ̀ àánú. Ẹ sọ̀rọ̀ káwọn ènìyàn yín kan gbọ́. Bá ṣe ń gbọ́ kó bẹ̀ sí ṣe ayé wa ní rere. Atẹni tó ń sọ atẹni tó ń gbọ́ kọ̀rọ̀ náà bẹ̀ sí dàpọ̀ mọ́ ìgbàgbọ́ wa. Kó ṣe ayé wa ní rere. Kárí àánú gbà. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. Ó ń bá mẹ́ságì náà tẹ̀síwájú ẹni bí tá a ti bẹ̀rẹ̀ láti dé ọ̀sẹ̀ kẹrin. Ẹni tí ń jẹ́ èmi ni. Ibi tá a bá délé ní ẹ bá mi lọ sínú ìwé Exodus chapter 20 ẹ bá wo verse 2.
1: Èmi ni Olúwa Ọlọ́run rẹ.
0: Èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ṣé ibi tí Ọlọ́run bá ti ń rí introduce ara ẹ̀ kó tó sọ̀rọ̀ yẹn, ohun tí kò lè yí padà ló ń sọ níbẹ̀. Èmi ni Olúwa Ọlọ́run rẹ.
1: Tí ó ti mú ọ jáde láti ilẹ̀
0: Íjíbítì. Tí ó ti mú ọ jáde. Ní ọ̀sẹ̀ tó kọjá la ń sọ pé Ọlọ́run gbé kakẹ́pọ̀ Ọlọ́run kó gbé wa jáde kó lóko ẹrú. Ó ti gbé wa jáde báyìí. Ó ní èmi ni Olúwa Ọlọ́run rẹ tí ó ti mú ọ jáde kó ní ilẹ̀ Íjíbítì kó lóko ẹrú kó lọ́wọ́ àwọn amúnisìn. Yes.
1: Láti oko ẹrú jáde wá.
0: Tí ó mú ẹ jáde kó lóko ẹrú jáde wá.
1: Ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi.
0: Ìwọ kò gbọdọ̀ wá bẹ̀ sí fún wa ní àṣẹ. Wọ́n bẹ̀ sí fún wa ní àṣẹ, ó bẹ̀ sí fún wa ní ìmọ̀ràn. Báwo Francis? Francis.
1: Èmi a sì máa fi àánú han ẹgbẹgbẹ̀rún.
0: Tí a bá ti bẹ̀ sí tẹ̀lé tá a lọ Ọlọ́run mìíràn pẹ̀lú rẹ̀, tá a dá ní ìkọ̀kọ̀, tá a dá ní gbagba, a bẹ̀ sí fi àánú rẹ̀, a bẹ̀ sí fi hàn fún àwọn tó fẹ́ ṣé o fẹ́ Ọlọ́run ṣá. Ṣé o fẹ́ Ọlọ́run? Àwọn tó bá ti fẹ́ àwọn náà ló fa àánú rẹ̀ hàn fún. Ó ní súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́. Ó fẹ́ràn rẹ̀ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ ṣe kó wá mọ bó ṣe fẹ́ ọ. Bọ́lọ́run lájà kó lè rojú rere rẹ. Tó bá ti súnmọ́, òun náà súnmọ́ ẹ. Tó bá ti fẹ́, òun náà fẹ́. Tó bá ti gbà sí Ọlọ́run rẹ, òun náà máa gbà sí ènìyàn rẹ. Tó bá ti ń wojú rẹ ní ìgbà gbogbo, òun náà máa fi ojú àánú wò ẹ. A máa ṣàánú fún ẹgbẹgbẹ̀rún ìran àwọn tí ó fẹ́. Yes. Yes, Francis.
1: Tí wọ́n sì ń
0: pa òfin mi mọ́. Jésù ní tí ẹ bá fẹ́ràn mi, ẹ ó pa òfin mi mọ́. Ẹni tó bá ti fẹ́ràn Ọlọ́run, òun ló ń pa òfin Ọlọ́run mọ́. Ẹni tó bá ti fẹ́ràn Ọlọ́run, òun ló ń dúpẹ́ kó má ṣẹ̀ sí Ọlọ́run. Ẹni tó bá ti fẹ́ràn Ọlọ́run, òun ló ń páyà fún òfin rẹ̀. Fún àwọn tó pa òfin mi mọ́, tó bá fẹ́ Ọlọ́run, Ọlọ́run náà yóò fìfẹ́ rẹ̀ hàn sí ọ. Yóò fìfẹ́ rẹ̀ hàn sí ọ lọ́nà gbogbo. Báwo Exodus kan náà chapter 31. Ẹ bá wọn verse 2-5. Exodus 31 verse 2-5. Yes.
1: Wo. Èmi ti pé Bashenali. Ní orúkọ. Ọmọ Uri. Ọmọ Uri. Ti ẹ̀yà Júdà. Èmi sì fi ẹ̀mí Ọlọ́run kún un.
0: Nígbà tí Ọlọ́run bá ti fẹ́ ọ, tó ti pè ọ, tó ti tẹ̀lé, a wá fún ẹ ní ẹ̀mí kan tó tayọ. A fún ẹ ní ẹ̀mí ọgbọ́n kan tó tayọ. A fún ẹ ní ẹ̀mí ìmọ̀ kan tó tayọ. A ṣe ẹ ní iyè lọ́nà tó tayọ. Nínú iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé o ò rí kankan nínú ẹ̀, Ọlọ́run kan máa kọ́ ẹ, akọ̀kọ́ akọ̀fẹ́ bó ṣe máa pákẹ́jẹ̀, bó ṣe máa ṣe tádẹ̀ dowó. Gbogbo nǹkan tó rò pé kò lè dowó yẹn, á dẹ̀ dowó fún ẹ. Bó ṣe omi ló ń pọn tẹ́lẹ̀ tó ń pọn tà tó ń pọn, Ọlọ́run akọ́ ẹ bó ṣe lè fi ṣe pure water, tádẹ̀ dowó. Akọ́ ẹ bó ṣe lè fi ṣe bottle water, tádẹ̀ dowó. Bó ṣe gi ló ń ṣẹ́ tẹ́lẹ̀ tó ń ṣẹ́ tà tẹ́lẹ̀, Ọlọ́run akọ́ ẹ bó ṣe lè fi ẹ̀rọ là á tó lè da igi tí wọ́n fi kọ́lé, tó lè da igi tí wọ́n fi ṣe nǹkan dáadáa. Kò sí nǹkan tí Ọlọ́run kò lè ṣe nígbà tá a bá tẹ̀lé. Tó bá tẹ̀lé Ọlọ́run, Ọlọ́run máa fún ẹ ní ọgbọ́n,

0: àti ìmọ̀ tí wàá fi ṣe ayé rẹ̀ tá ayé rẹ̀ á fi dùn wò. A fẹ́ ní orí ọ̀fẹ́ àti àánú tí wàá fi ṣe ayé rẹ̀ á fi dùn wò fún àwọn tó ti retí ẹlẹ́yà ẹ. Bó ṣe fi ọgbọ́n àti ìmọ̀ fún àwọn tí a dárúkọ nú bíbélì yẹn, òun ló fi fún ni, ó fi ọgbọ́n fún àwọn ọlọ́gbọ́n, ó fi ìmọ̀ fún àwọn onímọ̀, ó ní ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ òun là ń fi ìṣẹ́ fún láti máa bójútó. Ṣùgbọ́n tó bá ti súnmọ́ Ọlọ́run, Ọlọ́run máa fún ẹ ní nǹkan tó dára, Ọlọ́run máa ṣèjì gbogbo nǹkan tó wà lára ẹ, á ṣèjì mẹ́tálítì ẹ, á ṣèjì bó ṣe ń ronú, á ṣèjì bó ṣe ń rìn, á ṣèjì bó ṣe gbé ìgbé ayé ẹ tẹ́lẹ̀. Wàá wá bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun, ìgbé ayé tó ní ìtumọ̀, ìgbé ayé tó ní ètò, ìgbé ayé tó ní ògo, ìgbé ayé tó ní ọlá Ọlọ́run nínú, ìgbé ayé tó ní ìfọ̀kànbalẹ̀, ìgbé ayé tó ní ìgbéga, ìgbé ayé tó ní ojú rere. Ọlọ́run máa ṣojú rere fún ẹ níbi gbogbo tó bá dé nígbà tó bá bẹ̀rẹ̀ sí súnmọ́.
1: Àti ní òye. Àti ní ìmọ̀.
0: Àti ní ìmọ̀.
1: Àti ní onírúurú iṣẹ́ ọ̀nà.
0: A fẹ́ lónírúurú àwọn nǹkan tó lè ṣe táyé ẹ fi máa dá, táyé ẹ fi máa ní ìtumọ̀. Ẹ bá mi lọ sínú ìwé Lẹ́vítíkù chapter 26. Ẹ bá wò láti verse 4-12. Lẹ́vítíkù 26.
1: Nígbà náà ni èmi ò fún yín ní òjò ní àkókò rẹ̀.
0: Nígbà tá a bá ti bẹ̀rẹ̀ sí súnmọ́ Ọlọ́run, Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ṣe ohun tó máa rọ̀ wá lọ́rùn. Á fún wa ní òjò ní àkókò rẹ̀.
1: Ilẹ̀
0: yóò máa mú ìbísí rẹ̀ wá. Àwọn àgbẹ̀ wọn ní ṣiṣẹ́ lásán. Tán bá ṣiṣẹ́ díẹ̀ báyìí, ilẹ̀ á mú ìbísí wá. Wọ́n á bẹ̀rẹ̀ sí kórè púpọ̀.
1: Igi oko yóò sì máa so èso
0: rẹ̀ dáadáa. Àwọn àgbẹ̀ oníkòkó, wọ́n máa rí igi oko á so èso rẹ̀. Ẹ máa ká kòkó báyìí, wọ́n máa di àpò kòkó. Tádà mílíọ̀n, wọ́n tó ti ka mílíọ̀n rí, wà bẹ̀rẹ̀ sí ká. Nígbà tó bá ti súnmọ́ Ọlọ́run, gbogbo iṣẹ́ ọwọ́ rẹ lọ́lọ́run máa bùkún fún. Gbogbo iṣẹ́ ọwọ́ rẹ ló máa da, gbogbo iṣẹ́ ọwọ́ ẹ ló máa tayọ.
1: Ìpáka yín yóò sì dé ìgbà ìkórè. Ìgbà ìkórè àjàrà yóò sì dé ìgbà ìfúrúgbìn.
0: Wàá máa kó nǹkan àtijọ́ jọ, o tí ì ní lò tán. Ìgbà ìkórè tuntun á ti tún bẹ̀rẹ̀. Nǹkan tí bíbélì sọ fún wa níbẹ̀ yẹn nìyẹn. Ìyẹn ni pé ohun rere kò ní tán lọ́wọ́ ẹ, oúnjẹ ọdún kò ní tán nílé ẹ, aṣọ ọdún kò ní tán lára ẹ, ìlò bí ọdún, ọjọ́ gbogbo yóò wá jẹ́ bí ọdún fún ẹ. Wàá máa jẹ nǹkan ọdún ní ọjọ́ lásán, torí pé kò ní tán. Nǹkan tó Ọlọ́run sọ nìyẹn. Tó bá súnmọ́ Ọlọ́run, àwọn oore ọ̀fẹ́ tí wàá máa rí gbà nínú ẹ̀ là ń sọ ni bíbélì ń sọ fún wa yìí.
1: Ẹ̀yin
0: ó sì máa jẹ oúnjẹ yín ní àjẹyó.
1: Ẹ ó máa jẹ oúnjẹ
0: yín ní àjẹyó. Ẹ kú ònú ebi àti ìyàn. Ẹ ó máa gbé ilẹ̀ yín ní àìléwu. Bó ń kó ewu ti pọ̀ tó kò ní wúwá. Tó bá lọ níwájú, àní ba. Tó bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Tó bá wà lọ́tún, kò ní dọ́dọ̀ wa. Tó bá wà lọ́sì, kò ní dé sàkání wa. Ọlọ́run yóò máa pa wá mọ́ bíbélì pé áńgẹ́lì Olúwa, ó yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká, ó sì ń gbà wọ́n. Áńgẹ́lì Ọlọ́run yẹn ló máa bá wa lọ. Ìmọ̀lẹ̀ ojú rere Ọlọ́run yẹn ló máa tẹ̀lé wa. Níbi gbogbo tí a bá wà, àlàáfíà Ọlọ́run yóò wà ń bẹ̀. Ara àǹfààní pé a sin Ọlọ́run nìyẹn. Ara àǹfààní pé a súnmọ́ Ọlọ́run nìyẹn.
1: Èmi ó sì fi àlàáfíà sí ilẹ̀ náà.
0: Ọlọ́run ló fi àlàáfíà sí agbègbè wa.
1: Ẹ̀yin ó sì dùbúlẹ̀.
0: A ó dùbúlẹ̀.
1: Kì yóò sì sẹ́ni tí yóò dẹ́rù bà mí.
0: Kò sí ohun tó máa dẹ́rù bà wá.
1: Èmi ò mú sẹ́ni.
0: Torí pé ojú rere Ọlọ́run ló máa jẹ́ àbò wa. Ojú rere Ọlọ́run ló máa jẹ́ ògo wa. Ojú rere Ọlọ́run ló máa jẹ́ odinà yí wa ká. Ibi tó ju Ọlọ́run bá ti wà, ibẹ̀ làwọn áńgẹ́lì rẹ̀ máa wà. Ibẹ̀ làwọn ènìyàn rẹ̀ máa wà. Tó bá ti rí ojú rere Ọlọ́run, wà á rójú rere lọ́dọ̀ gbogbo ènìyàn, wà á rójú rere lọ́dọ̀ gbogbo àwọn áńgẹ́lì, wà á rójú rere lọ́dọ̀ ẹ̀dá tí a rí, wà á rójú rere lọ́dọ̀ àwọn ẹ̀dá tí a kò rí. Àwọn ẹ̀dá kan wà tó ń rìn nínú afẹ́fẹ́ tí a kò mọ̀, tí a kò rí. Àwọn ló máa ń dá ìṣẹ̀lẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bá ti rí ojú rere Ọlọ́run, wọn ò ní dá ìṣẹ̀lẹ̀ ibi kankan sílẹ̀ ní àyíká wa. Tá a bá ti lọ, wọ́n á rí iná tó yí wa ká, wọ́n á sún mẹ́yìn. Àwọn ẹ̀dá kan wà tí wọ́n rìn ní òru tí a kò rí. Nígbà tó bá rí mọ̀ pé ìmọ̀lẹ̀ ojú rere Ọlọ́run wà ninu aje wa won ni fi bi lo wa won ni fi bi lo wa ajakale arun tire lo so gangan iparun tire ni ogodo oru won ni gbe di odo wa nitori pe imole ojure olodun yo mole si wa lara imole ana olodun yo mole si wa lara oni kikide iti wa lo ma fi gbo kikide oju wa lo ma fi ri lori radio lori television lori internet oni buburu koko ni subulu wa bo se wa latete ko se be na lo si wa titi disisi be na lo yo ma wa titi lai lai fun awon to sumo olodun olodun ko ni ko awon eyan re sile ko ni ko awon eyan fe re sile nitori pe ohun eni ti pa wa mo ki to gbe be ni ki sun eni ti pa wa mo ki to gbe be ni ki sun awa ni ka sumo ka le je ori ofe re ka le je anfani ta so yi yes ma be ka si waju si
1: emi o si mu ki aran ko buburu ki o da se kuro ni ile na be ni da ki yo si lale ni
0: ida o ni lale wa koja mo e ba mi lo sinu we sam Psalm 145, verse 15. Psalm 145. To ba ti soro be lo nse awi ma ye loruko re a soro ma ye na pe a ba lo sinu we numeri 14 verse 11
1: olu asi fun mo se pe awon eniyan yo si ti kegan mi peto yo si ti peto ti won yo ma se alaigba mi gbo ni gbogbo ise ami ti mo ti se laarin won
0: yes
1: emi o fe ajakale arun kolu won
0: igba ton gboro si ase olorun olorun na wa release ibinu e gege bo ti so pe o ma fe anu han fun egbegberun awon to fe un ju o fi anu han fun won awon to ba fe un won a release ibinu loruko jesu ibinu olorun ko ni wa sori wa ma wo fast 26.
1: Olúwa sì sọ fún Mose àti fún Aaron pé èmi ò ti mú sùúrù pé tó fún ìjọ ènìyàn búburú yìí.
0: Ẹ jẹ́ ká lọ torí ìdájọ́ Ọlọ́run tó sọ ń bẹ̀ yẹn. Ẹ jẹ́ ká fò bẹ̀ yẹn. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Deuteronomy chapter 10 verse 14.
1: Kíyèsí tí Olúwa Ọlọ́run rẹ.
0: Tí Olúwa Ọlọ́run wa.
1: Ní ọ̀run
0: àti ayé.
1: Àti ọ̀run dé ọ̀run.
0: Ọ̀run dé ọ̀run àti ayé pẹ̀lú.
1: Tí ohun tí ohun gbogbo tí ń bẹ nínú
0: rẹ̀. Àti ohun gbogbo tó ń bẹ nínú rẹ̀ yìí tí a rí àti èyí tí a kò rí. Yes.
1: Kìkì Olúwa ní inú dídùn sí.
0: Kìkì dá Olúwa ní inú dídùn.
1: Sí àwọn bàbá rẹ̀ àti.
0: Olúwa ní inú dídùn sí Abraham bàbá wa ló ṣe bá dá májẹ̀mú. Májẹ̀mú yẹn náà ló tún sàn lórí àwa tá a bá gba Ọlọ́run náà gbọ́. Yes.
1: Láti fẹ́ wọn, wọ́n sì yan irú ọmọ wọn lẹ́yìn wọn.
0: Láti fẹ́ wa. Ó sì yan irú ọmọ yàrá irú ọmọ Abraham náà ni ìwọ àti èmi ń ṣe tó bá ti gbàgbọ́ tó ti tẹ̀lé Jésù ẹ wo gbogbo ìlérí tó tẹ̀lé ìbínú yẹn mi fẹ́ sọ láàrin ẹni fáwọn tí kò gbà. Yes.
1: Àní ẹ̀yin ju gbogbo ènìyàn lọ.
0: Ọlọ́run yàn wá fẹ́. Àwa ni àyànfẹ́ tọ́lọ́run bá dẹ̀ yàn wá fẹ́ tá a gbé ojúlówó ọmọ. Ìwé jẹ́ ká gbé sí ara wa wò. Kò sí bí èrò ṣe lè pọ̀ ní skul tó bọ́mọ ṣe lè pọ̀ ní skul tó kọ́ ní kọ́ lọ́mọ wa máa mọ́mọ oníkálukú mọ́mọ tiẹ̀. Ó mọ́mọ tó máa mú lọlé ó mọ́mọ tó ń bí. Ó mọ́mọ tó máa ra bisikíìtì fún tó máa ń lọ. Kò ní ṣe bẹ́ẹ̀ sọmọ lọ́mọ ṣùgbọ́n a ṣe fún ọmọ rẹ̀. Nígbà tí a bá ti tẹ̀lé tí a bá ti di ọmọ ẹ̀ tí a ti di àyànfẹ́ rẹ̀. Àwa bẹ̀rẹ̀ sí gbádùn àyànfẹ́ a bẹ̀rẹ̀ sí gbádùn ore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá a bẹ̀ sí fojú rere wò wá lọ́dọ̀ gbogbo ènìyàn àti lọ́dọ̀ gbogbo àwọn áńgẹ́lì ìgbà yẹn ní gbogbo ilé rere wọ̀nyí a bẹ̀ sí ṣe sí wa lórí ọ̀yà yes. Deuteronomy chapter 10 verse 14.
1: Kíyèsí.
0: Yes.
1: Tí Olúwa Ọlọ́run rẹ ní ọ̀run.
0: Báwo fa 17 àti kàyẹn.
1: nítorí Olúwa Ọlọ́run yín.
0: Nítorí Olúwa Ọlọ́run wa.
1: Ọlọ́run àwọn Ọlọ́run ni.
0: Ọlọ́run àwọn Ọlọ́run ni.
1: Àti Olúwa àwọn Olúwa.
0: Àti Olúwa àwọn Olúwa.
1: Ọlọ́run tí tóbi.
0: Ọlọ́run tí ó tóbi tó ń ṣe ohun tó tóbi.
1: Alágbára.
0: Tó lágbára tó ń ṣiṣẹ́ agbára.
1: Àti ẹlẹ́rù.
0: Ẹlẹ́rù tí ò ṣe é rí fín.
1: Tí kì í ṣe ojúsàájú.
0: Kì í ṣe ojúsàájú èèyàn.
1: Báyìí kì í gba àbẹ̀tẹ́lẹ̀.
0: Kì í gba àbẹ̀tẹ́lẹ̀ kó tó ṣorí ọ̀fẹ́.
1: Ó ní ìmọ̀.
0: O kì í gba àbẹ̀tẹ́lẹ̀ kó tó ṣorí ọ̀fẹ́.
1: Olú máa ṣe ìdájọ́.
0: Ó ní ìdájọ́ dẹ̀ tún ni.
1: Aláìní bàbá.
0: Ó ṣe ìdájọ́ aláìní bàbá.
1: Àti opó.
0: Àti opó.
1: Ó sì fẹ́ àlejò.
0: Ó sì fẹ́ràn ìwé àlejò.
1: Àti fún ní oúnjẹ àti aṣọ.
0: Á fún ọ lóúnjẹ, á fún ọ lóúnjẹ, á fún ọ láṣọ.
1: Nítorí náà.
0: Tó bá sọ pé torí pé ó ti dèèyàn ńlá kó má fi àjọ ọmọ aláìní bàbá àti opó nígbà tó Ọlọ́run bá dìde láti gbè wọ́n níjà. Kò máa ní sojú ṣáájú. Kò máa ní sojú ṣáájú. Nítorí náà, ìwo opó àti ọmọ aláìní bàbá tó bá ti tẹ̀lé Ọlọ́run wọ ló lè rí orí ọ̀fẹ́ gbà o. Ìwo opó àti aláìní bàbá, aláìní ìyá, aláìlẹ́nìkan. Ọlọ́run lè sọ ẹ́jẹ́ ẹni tí gbogbo ayé máa wá. Ọlọ́run ni kì í ṣe ènìyàn. Ẹ bá ń lọ sínú ìwé Deuteronomy kan náà chapter 32. Tẹ́ o verse 39 to 43. Verse 39.
1: Wo nísinsìnyí pé mi. Pè mí.
0: Wo nísinsìnyí. Yes.
1: Pè mí.
0: Ẹ̀hẹ́.
1: Àní ẹ̀mí ni.
0: Wo nísinsìnyí pé mi ni. Ẹni tí jẹ́ èmi ni la sì ń sọ̀rọ̀ lé lórí o. Yes.
1: Àní èmi ni.
0: Àní èmi ni.
1: Kò sì sí Ọlọ́run pẹ̀lú mi.
0: Kò sí Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Òun ló ń jẹ́ bẹ́ẹ̀ o.
1: Mo pa.
0: Ó lè pa.
1: Mo sì sọ di àyè.
0: Ó lè sọ di àlàyé.
1: Mo
0: ṣàlọ́gbẹ́. Ó lè ṣàlọ́gbẹ́.
1: Mo sì mú jiná.
0: Ó lè mú jiná.
1: Kò sì sí ẹnikẹ́ni tí ó lè gbà sílẹ̀.
0: Kò sẹ́ni tó lè gba ẹnikẹ́ni sílẹ̀ lọ́wọ́ ẹ̀.
1: Nítorí pé.
0: Nítorí pé.
1: Mo gbé ọwọ́ mi sókè.
0: Ó gbé ọwọ́ rẹ̀ sókè ọ̀run.
1: Mo sì wí pé.
0: Ó lóun wí pé.
1: Bí èmi ti wà títí láé.
0: Bí òun ti wà títí láéláé. Bí Ọlọ́run ti wà títí láéláé tí kò yí padà. Àìkú, àìṣá, àìtí, àìdìbàjẹ́, àjọba má kú, àdàgbà má paróyè, àdàgbà má tẹ̀pá, àdàgbà má lodígí, àdàgbà má sọ agbára nù. Akọ́dá ayé, aṣẹ̀dá ọ̀run, àtètèdáyé inú àwọn ọ̀run, ọba tó dán gbogbo tẹ́ ẹnìkan kò dá. Ó ní bó o ti wà. Yes.
1: Bí mo bá sì pọn ìdà dídán mi.
0: Tó bá pọn ìdà dídán láti ṣe ìdájọ́, ta ló lè dá dúró?
1: Tí mo bá sì fi ọwọ́ mi lé ìdájọ́.
0: Tó bá fọwọ́ lé ìdájọ́, ta ló lè ní kó dákẹ́?
1: Èmi ò san ẹ̀san fún àwọn ọ̀tá mi.
0: Tó bá san ẹ̀san fún gbogbo ọ̀tá tó ń yọ ayé wa lẹ́nu, ta ló lè sọ pé ó tó?
1: Èmi ò rádìí fún àwọn tí ó ń kórìíra mi. Èmi ò mú ọfà mi rìn fún ẹ̀jẹ̀.
0: Fún àwọn ọ̀tá tó kórìíra Ọlọ́run tàbí tó kórìíra àwọn ọmọ Ọlọ́run. Òun ni Ọlọ́run sọ pé òun náà ló lè ṣe. Òun lòun lè ṣẹ́gun fún wa. Òun lòun lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá. Òun lòun lè jà fún wa. Òun lòun ní agbára àtijà. Ọwọ́ agbára àtijà kò sí lọ́wọ́ wa ṣùgbọ́n wà lọ́wọ́ òun. Òun Olúwa. Òun lè ṣe. Ẹ máa ń lọ sínú ìwé Joshua nítorí àkókò. Joshua chapter 1. Ẹ máa wọ verse 5.
1: Kì yóò sí ọkùnrin kan tí yóò lè dúró níwájú rẹ.
0: Wọ́n ní. Òun ló ń sọ fún wa o. Kò sọ́ta kankan tá lè dúró níwájú wa.
1: Ní ọjọ́ ayé rẹ gbogbo.
0: Ní ọjọ́ ayé wa gbogbo.
1: Gẹ́gẹ́ bí mo ti wà pẹ̀lú Mose.
0: Mo ti wà pẹ̀lú àwọn ìgbà ni.
1: Bẹ́ẹ̀ ni èmi ò sì wà pẹ̀lú
0: rẹ. Bẹ́ẹ̀ náà ló wà pẹ̀lú wa.
1: Èmi kì yóò fi ọ sílẹ̀.
0: Kò ní fi wá sílẹ̀.
1: Bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ́.
0: Kò ní kọ̀ wá sílẹ̀. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ sójú ogun kó máa sùn. Ẹni tí pa wá mọ́ kì í tò gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Ó ní bó o ti wà pẹ̀lú Mose. Mo ka Bíbélì láti Genesis títí dé ìfihàn. Èmi ò rí ibìkan tí wọ́n ti sọ pé Mose sì àwọn àjẹ́ ìdílé Mose wọ́n sì kọlù wọ́n sì pa á. Àwọn oṣó ìdílé Joshua àwọn ni wọ́n sì pa á. Àwọn agbára òkùnkùn kan àwọn ni wọ́n sì rẹ́yìn wọn mìíríkà rí. Nígbà tí ò sí nínú Bíbélì tàríkà tí Ọlọ́run jà fún àwọn ìgbàanì tó jà fún wọn ogun tó dìde sí wọn lójúkorojú ó ṣe èyí tó dìde sí wọn nínú ẹ̀mí ó ṣe bẹ́ẹ̀ náà ni àwa tá a wà nísinsìnyí ìlérí kan ló so gbogbo wa pọ̀ ogun tó bá dìde sí wa lójúkorojú Ọlọ́run ló máa bá wa ṣe èyí tó dìde sí wa nínú ẹ̀mí òun náà ló máa ṣe èyí tó dìde sí wa lójú àlá ọwọ́ rẹ̀ ló wà òun náà ló máa ṣe. Ó ní mo dán òkùnkùn mo da imole mo da lafia mo si da ibi olohun oluwa na lo se olohun da lagbede tin fe ina yin to si da lati mo elo jade olohun da panirun lati panirun o ni sugbon fu awa ko so ija ta se si wa to ma se wa ni ibi gbogbo an to ba dije si wa ni idajo o ni gbogbo elo ma dale bi o ni gbogbo elo ma dale bi o ni eyin logun ti wa lati odo olorun ni ododo ti wa ti wa o ni en to ba ba wa ja o lo ha ba ja o ni en to ba binu si wa o lo an fe ran awon bo won o ni won mu eja ara won ni amuyo bi o ti wine awon ogun ti wa niyan e se ti won fi benu e se ti won fi foya e se ti won fi ro pe boya olorun ko ti e gbo boya olorun ko gbo ti e o so ni abiya ma le gbagbo omo mu re bi ti ki yo fi saanu re ti ki yo fi saanu fo omo mu re oni ta biya ma ye ba gbagbe olohun abiya mo ohun oni gbagbe wa ko se se ki olorun ko ko gbagbe wa ko ni gbagbe awon to tele ko ni gbagbe awon to gbagbo ko ni gbagbe awon to sin ko ni gbagbe awon to sin ni toto ko ni gba segun tori bi ori oba awon oba bo se wa pelu awon oni bi sadiwa leni mo fi aye mi fun e mo fi ise mi fun e aye mi fun mo fi gbogbo igba mi fun mo fi gbogbo eyin te fi aye yin fun olorun ti gbagbo yin ro mo angel olorun yo ro gba yin ka imole ojurere olorun yo mole sinu aye e ni subu de rogonu e ni kose e ni bosikoto aye ikoto aye oni gbe yin mi ogbe aye oni gbe yin mi e lo be siri ogo yin lo e lo be siri ogo yin lo e lo be siri ogo yin lo loruko Jesu ki mo le ojurere olorun ko ma ba yin lo ki mo le ojurere olorun ko ma ba yin lo ki ana olorun ko ma ba yin lo be je fa ye yin fun Jesu
2: le number 1 radio Adaba FM 88.9 Akure.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.

0: 6 7 0 6 5 2 6 7 0 7 0 6 5 2 6 7 ẹ ṣe ní ọ̀sẹ̀ yìí a fẹ́
1: mẹ́nu ba àìlera tí ó máa ń fa ìnira bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àkòrí tí a dẹ̀ fẹ́ dá wa ní ẹ̀kọ́ lé lórí ní ọ̀sẹ̀ yìí òun ni nípa àìlera tí ó jẹ́ pé ó ń bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fínra. Bí ó ṣe ń bá obìnrin fínra, òun náà ni ó ṣe ń bá àwọn ọkùnrin náà fínra, bẹ́ẹ̀ náà ló lè bá àwọn ọmọdé náà fínra. Kí ni àìlera tí a fẹ́ dá àwọn olùgbọ́ wa lẹ́kọ̀ọ́ lé lórí lénìí? Òun ni àìlera eléyìí tí a ń pè ní urinary tract infections. Ní àpèkúrú, a máa ń pè ní UTI. Kí ni nǹkan tí a ń pè ní urinary tract infections yìí? Urinary tract infections yìí ní í ṣe pẹ̀lú àwọn kòkòrò àrùn àìfojúrí tí ó máa ń bá ọmọ ènìyàn fínra ní àgọ́ ara wọn, pàtàkì nípa ní àwọn ẹ̀yà ara wa tí a mọ̀ sí the urinary system. The urinary system, àgọ́ ara wa yìí, òun ló ní ṣe pẹ̀lú systems of our body tí ó jẹ́ pé òun ló máa ń filter ẹ̀jẹ̀ wa, òun ló máa ń sẹ́ ẹ̀jẹ̀ wa, tó máa ń sẹ́ ìdọ̀tí kúrò nínú ẹ̀jẹ̀ wa, tí ó sì máa ń sẹ́ omi tí ó bá ti wà ní ara wa náà, tí ó bá ti pọ̀ ju bí ó ṣe yẹ, tí ó máa ṣe jáde, tí ó máa bá ìtọ̀ jáde, àti gbogbo àwọn toxins àti waste products tí kò yẹ kó dúró sínú àgọ́ ara wa, tí ó fi máa bá ojú ara wa jáde, tí a ń pè ní, tí a máa rí gẹ́gẹ́ bí ìtọ̀. Urinary system wa yìí, gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣẹ̀dá ẹ̀, ó máa ń wà ní pípé, tó jẹ́ pé kò kí ń ní ohunkóhun tí ó máa ń yọ lẹ́nu tí ó jẹ́ pé tí àgọ́ ara ènìyàn bá wà ní pípé tí ò ní àrùn urinary tract infection yìí, gbogbo nǹkan máa lọ dédé bí ó ṣe yẹ kí ó lọ ni. Tó bá ti tó àkókò kí ènìyàn ṣe ẹ̀yọ́, kí ènìyàn lọ tọ̀, gbogbo ẹ̀ náà máa wá pẹ̀lú ìrọ̀rùn ni. Ṣùgbọ́n tí ó bá wá ti di pé àwọn kòkòrò àrùn àìfojúrí tí à ń pè ní urinary tract infections yìí, nítorí pé wọ́n pọ̀ ní onírànran, wọ́n pọ̀ ní oríṣiríṣi, àwọn ni ó máa ń fa àkóbá, ìnira, ìjàm̀bá àti oríṣiríṣi discomfort ní inú àgọ́ ara wa, tí ó bẹ̀rẹ̀ láti inú wa títí dé àwọn ibi tí ó ní ṣe pẹ̀lú ìbàdí wa àti tó ní ṣe pẹ̀lú kíndìnrín wa àti bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìṣẹ̀dá àgọ́ ara ọmọ ènìyàn, tí a bá ti jẹun, tí a mu, tí process tí a ń pè ní metabolic process tí ó bá ti ṣẹlẹ̀ sí oúnjẹ tí a jẹ àti gbogbo oríṣiríṣi tí a mu, ipa tí urinary system wa máa ń kó òun náà ni pé àwọn nǹkan tí ó bá ti jẹ́ ìdọ̀tí tí kò yẹ kó dúró nínú àgọ́ ara wa, ó máa sẹ́ ẹ̀yà ara tí ó dẹ̀ wà responsible, tó máa ń ṣiṣẹ́ igangan in the urinary system wey, òun ni ẹ̀yà ara tí a ń pè ní the kidneys ní èdè Yorùbá, òun la ń pè ní kíndìnrín. Kíndìnrín méjì òun ni ọmọ ènìyàn ní, tí kò bá sí deformity kankan ní ara ènìyàn, kíndìnrín méjì, méjèèjì wọ̀nyí òun ni ó dẹ̀ máa ń ṣe iṣẹ́ yẹn. Inú láti kíndìnrín yìí ni process filtration of the urine from the body system ni ó ti máa ń ṣẹlẹ̀ wá. Ní ọ̀pá ní kíndìnrín yìí, tí ó bá ti sẹ́ àwọn ìdọ̀tí àti omi wọ̀nyí kúrò ní ara, àwọn ọ̀pá méjì tí ó wá láti kíndìnrín yìí, ó máa gbé omi àti ìdọ̀tí, ó máa gbé lọ sí ẹ̀yà ara eléyìí tí ó máa gbé kọjá nínú àwọn ọ̀pá méjì tí a ń pè ní the ureters. Ìkọ̀ọ̀kan kíndìnrín kọ̀ọ̀kan òun náà ló ní ureter tiẹ̀, so ureters méjì náà ni àgọ́ ara wa yìí ní, tí kíndìnrín yìí fi máa, tí ìtọ̀ yìí tí ó máa gbà kọjá láti wá sí ibi tí ó dúró gẹ́gẹ́ bí reservoir tí ìtọ̀ yìí máa dúró sí, tó fi rọra máa pọ̀ sí, tó fi rọra máa rìjọ títí ó fi máa kún. Eléyìí ni à ń pè ní the urinary bladder. Eléyìí ló jẹ́ dúró gẹ́gẹ́ bí reservoir tí ó wà ní àgọ́ ara wa. Ní kété tí urinary bladder wa tí ó bá ti kún, body wa máa

0: ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your Nescafe is not just a drink, it's your

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Eka bo pada latojo oja fun ekunrere royin ele kan si wa lori itakan ere jara wa www.adaba89.fm tabi ke download application adaba fm lori google play store baka na ne le ba wa dogba loju awon opo bandore wa gugu wonji www.facebook.com/adaba88.9 lori facebook at adaba88.9fm lori instagram at x wa Adaba FM TV lawa lori YouTube wa baka na ni ele firin so wosi wa ni newsroom at Adaba 88.9.fm Ironyante si waju awon alase lorile de Philippines lo ti se lala ipe awon akeko bi mefa bayi o ni won ti dero orun arimabo ni bi awon meta logun miran ti se farapa kojala ninu isele ipanyin eleyi to wa nile iwe giga banga ni apa iwo orun orilede na isele ipanyin lo waye loni ojo jumo ni bi awon alase ni agbugbon ti se lana pe afrasion lo je akeko ni ile iwe ohun to na si gbemimi lasiko isele na lo je pe ni pe awon ikeko lawon class bayi o ni won ti fofin de fun saa die ta wa yi ile ise to orisoro eto eko lo wa se lala pe won sise papo pelu awon toro kan to nti awon alase to nti awon ekweso alabo loju na le je kun se iwadi ohun to sele na lowo ta wa yi lapala iroyin awon amuludun onkoni sewosewo morilede Nigeria's case lo ti gboriyin fun awon obirin leka orin kiko lawujo ile ise orin lorilede Nigeria to ise lala ipe ko ronu fun awon onkorin lobirin lati saseyori papa julo ni eka orin kiko Skase lo fi ojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó ń fi ọ̀rọ̀ kan lérí ìtàkùn ayélujára ti X tó sì ṣe lálàyé pé ó ń ṣe ní kò rọrùn pàápàá jùlọ tó sì dáhùn sí ọ̀rọ̀ kan eléyìí tí akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ òǹkọrin obìnrin yẹn Fave eléyìí tó sọ nípa ìpèníjà eléyìí tó máa sábà kojú àwọn òǹkọrin obìnrin ní àwùjọ ilé orin kíkọ nílẹ̀ yìí o se lala ipe o je ohun ti o rọrun bo ti wulo ko mo fun awon obirin papa julo lopo awon ipenija ile ti won ma dojuko ni awujo orin kiko labala iroyin re daraya akoni mo gba eko super eagles orilede Nigeria Eric Chow lo ti fi oruko atamata si omo le Nigeria to ni farasese lowo ta wa yi Victor Osimhen sara awon agbábọ́ọ̀lù to ti lakale ní ìmúrasílẹ̀ fún ìdíje ìfẹ̀yẹ adúláwọ̀ eléyìí tí yóò wáyé eléyìí tí wọ́n fẹ́ gba kojú orílẹ̀-èdè madagascar àti guinea-bissau lọ́wọ́ ta wáyé Osimhen ó ní ìròyìn jẹ́ pé ní pé ó ní ìfarasìse báyìí ní orókun rẹ̀ tí ó sì sí ìfojú bóyá yóò sojú orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ ta wáyé ìròyìn jẹ́ pé ní pé ìpinnu ọ̀hún òun ló dá lẹ́rù wípé ó ṣeéṣe kí Victor Osimhen kó padà wá sínú ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá tètè gbádùn nínú ìfarasìse náà orílẹ̀-èdè Nàìjíríà ni ó tún wá máa rọgbọ̀ kulé tolú àrokòdáre Akọ Adams àti George Ilenikana nínú àwọn atamátàsí lọ́wọ́ wájú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ẹwẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Mikel Arteta ló fi fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbábọ́ọ̀lù bíi mélòó kan nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal níbi tí a ti rí Mosquera, Piero Incapié àti Ben White ló ṣeéṣe kí wọ́n kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brighton nígbà tí Arsenal bá ń kojú wọn lópin ọ̀sẹ̀ yìí. Ìròyìn jẹ́ pé ni pé wọ́n ti ń wòyewòye pé àwọn agbábọ́ọ̀lù ọ̀hún ló ti dúró rí báyìí tó sì ṣeéṣe kí àwọn náà kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ọ̀hún ló ti ń ṣe dáadáa báyìí nínú ìdíje ti English Premier League tó fi mọ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tó ti ń gba nínú ìdíje nílẹ̀ Europe. Ibi láòrì mọ́ lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti ìrọ̀lẹ́ tòní láti iléeṣẹ́ rédíò àdàbà FM 88.9 tá ń gbọ́n ṣàtẹ́gùn láti ìlú Laramọ̀kín Patience Olúṣẹ́gun lolóòtú ròyìn Fọlájìn Oyè Táyọ̀ ló mú wá sí ti ìgbọ̀nyìn iṣẹ́ wa ò nídìí iṣẹ́ o ọ̀run àyàlà ó sùn ó dàrọ̀.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka ti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ lálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì ran àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bí cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ́ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ ilé ìwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní ilé ìwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirement.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́ tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé. owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17b
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turn ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ìjẹrò street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọ́n láti ṣe course tó bá wù wọ́n lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adekunle ọ̀làdíjì ló kọ́ mi tẹ́.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: kunkun bɛ fún àti ńlò àtàsí ń bɛ fún àti ńsàsí wọn.
1: Ala.
0: Àwọn sì ń bɛ fún àti máa ràn kan sí yàn. Àbìlú ń bɛ lọ́dọ̀ àwọn tí máa lò ó. Ṣùgbọ́n mo fi dọ́ lójú, mo fi dọ́ lójú, mo fi dọ́ lójú. Ẹnìkan bẹ alágbára tó borí gbogbo alágbára ẹni gbogbo
1: agbára
0: rẹ̀ ẹni gbogbo àṣẹ mẹ lábẹ́ àṣẹ rẹ̀ agbára.

0: kala wa je fi wo ni osu mefa won kan wo na ni won si ma loju tai
1: Allah
0: ni tori pe en to lo nuga on go fi tolorun se boya ki kiun ta so pe tori pe en to lo nuga ko do lo ma ki badua ko lagbara omo osu mefa won de gbe ku iko ni lo le suba ko lo foloku be
2: Allah
1: Akbar
0: lo to ni ama pe nbe suba tan so fo ni pe agbara kan be to daju agbara kan nbe ti ba te yan male ti kan be ti gbe yan ga
1: Allah
0: ara wa mo man ti mo wi o si ye mi over 30 years in this office spiritual office mo man ti mo wi o si ye mi mo ma pe wa ma bo ku lowo ti o ma
1: Allah
0: ni pa sa gboro kunku
2: Allah kwam
0: suma ko si awon to se yi won le da pada won le baje ni sugbon alagbara kan be ore wa ko ni di abo lowo nipasẹ agbara rẹ ọrọ lasọ sinu aye rẹ ada nkan osu mọ esu lo fi yun lo fi ọsẹ sampo bamujẹ ti nkan osu won si dọdọ agbara niyẹn agbara ti patiji agbara niyẹn ọrẹ wa o yẹ ayekeyeke pe wọn le náwó fún yàn lójú oorun níbi ọjà ọrẹ wa tẹnti kọtrọ mílíọnù tí o si dẹnti yàwó tó jẹ ṣùgbọn agbara kan bẹ ti sọ òkùnkùn di malẹ agbara kan bẹ ti ba agbara kabara awi agbara kan bẹ ti sẹni ayé ti sọ di korofo di ẹni táyé tó ń pẹ si agbara kan bẹ ti sọkùnrin dayé agbara kan bẹ ti sẹgẹrẹ dọlọma agbara kan bẹ ti sẹnti aló ti tọ́ fún dànìyàn tó wá wárí fún agbara kan bẹ ti àfin bí jẹntẹ aló tọ́ fún agbara tó gbé yusufu níta nígbà táwọn ọba kan rẹ ju okoto síbẹsíbẹ àtẹnjì tẹta ń gbé ju okoto wọn padà tẹríba wájú ẹwọn tó kọ
2: bẹ.
0: ìsìlẹ̀ ń tẹ́bìlà bínú ayé rẹ ọlọ́run ò lè máa jọba kí sátani ò tún máa jọba nígbà tí ìmọ̀lẹ̀ bá ti ta òkùnkùn padà ní nígbà tó gbọ́rọ̀ lónìí ibi èṣù bá ṣẹ́dẹ̀ nínú ayé rẹ àṣìwọ́wọ́ṣẹ́. owó kọ́wọ́ tá a ná fún ọ lójú oorun tó fi rówó kà lójú ayé má iṣẹ́ ibi tí àròkọ bàmújẹ́ ń ṣe nú ayé rẹ̀ lónìí. ó dáwọ́ dúró ó dáwọ́ dúró ó dáwọ́ dúró ó dáwọ́ dúró ó dáwọ́ dúró ó dáwọ́ dúró máa kọ́wọ́ jọ lọ́wọ́ kọ́jọ lọ́wọ́ kọ́jọ orí àìlákọ́jọ orí àbànú orí àṣetúkà orí àṣe èdè orí àṣe èpè orí àṣe dàgbà orí àṣe èjẹ àṣẹbà. ẹni tó náwó bànújẹ́ fún ọ lójú oorun bóyá kó o máa kawó lójú àlàkọ wa bá owó jọ̀hún sílẹ̀ márùn-ún jọ̀hún tí wọn ò ná má kó bá nu owó apàrọ̀kọ̀ fún ọ ni pé gbowó ìbá tún wúlò láyé má ló fi lè wúlò. gbogbo ẹni tó dẹ́yìn owó nu ayé rẹ ó yá ibi tó kù tó fi lò gbà ká gbèsè lórí. ẹkún tó kù tí wọ́n máa rí ó sùn kó wọn àtàbí ẹ̀ lọ́ ha máa wá. báwo kó rẹ padà báwo kó rẹ padà báwo kó rẹ padà máa rówó kọjọ máa rówó kọjọ máa rówó kọjọ iṣẹ́ rẹ òjọ́ kó lérè iṣẹ́ rẹ ọ̀sẹ̀ kó lérè iṣẹ́ rẹ oṣù kó lérè iṣẹ́ tó o bá ṣe láàrin ọdún orere tó o fi ṣe káyé kí ọkọ orí rẹ. gbogbo wa gbàjọrọ gbèsè àríṣe mọ́là àfogún ọdún ṣiṣẹ́ má lè gbọ́ bùkátà òkú ẹ̀gbẹ́ mi nípa tó o gbọ́ mi ní àkókò tó o gbọ́ yìí iṣẹ́ ibi tí àròkọ obi ń ṣe nú ayé rẹ̀ ó dáwọ́ dúró ó dáwọ́ dúró ó dáwọ́ dúró ohunkóhun tó táyé fi dè wọ́n mọ́lẹ̀ tá a fi ṣe dìlé sínú àgọ́ ara àìsàn ni lára wọn lára ọmọ lára ọkọ lára ẹbí ìtòrí káìsàn máa pèrè ọlọ́run ìwòsàn ìwọ ni owó ní sàlọ́ ìkún lábẹ́rẹ́ ọwọ́ abáyé ti ìwòsàn inú ayé àwọn ti ń gbọ́ mi ọyá bá ìtúsílẹ̀ inú ìdè ìdílé bá ìtúsílẹ̀ inú ìdè àìsàn bá ìtúsílẹ̀ inú ìdè ìnira bá ìtúsílẹ̀ inú ìdè ebi ó ṣe bẹ́ẹ̀. ìwọ tá a fọmọṣẹ ìdílé fún ní orúkọ ọlọ́run aláàyè ìdè tá a dán máa ń kó mọ́ bàá rójú ráàyè kọlọ ma da mo wala
1: alakwa
0: ni oruko lọwọ ala ibi kibi ti o ma wa to ori ma ide re je
2: amen
0: oju re la
2: amen
0: oyeye
2: amen
0: so ori ma ni
2: amen
0: ko wa bo nle
2: amen
0: ko wa bo nle
2: amen
0: ko wa bo nle
2: amen
0: o fa re ko fa
2: amen
0: ko wa le pada
2: amen
0: ko wa le pada
2: amen
0: se mu go ka ni eh emi vagabond to wonu aye emi egun ta ge fun ma adama
1: alessala
0: eyi to pa aburo re abila tabila egun buruku egun anika isansa ma ti bi kan bo bi kan afile gufun pe tori pe o ta eje ni keji re sile ile wa nsunkun wa sodo won olohun ha akoko gegun pe koni gbori ile serere ibi ko si ni gba isansa ni o je gbogbo ọmọ tá a fi ṣe ìdílé rẹ tí ò gbọ́ tí ẹ lónìí ní orúkọ ọlọ́run aláàyè tó bá pẹ́ inú ẹ̀kẹ́ yẹn ló ti jáde ń bẹ̀ ló ti gbà ó yá ẹ̀mí ìdílé ẹ̀ka yẹn ló ti lọ yẹ ó jálẹ̀ àdílé ọmọ nǹkan wọn bá lógo àdílé ìwọ náà kí wọn náà lè bá ọmọ dààmú ká a ti wá àtọmọ ìtúsú ẹyin dájú
2: báyìí
0: orí bẹ́ẹ̀ ó ṣe
2: bẹ́ẹ̀
0: alu abá ọlọ́run olórí gbogbo omi tó yẹ kó o ti jẹ mágàdí tí wọ́n sọ ọ́ dẹni àìrí má ẹni àfẹ́ rí wọ́n sọ ọ́ di ọ̀nà tí ò da táyé kọ̀ ọ́ lẹ̀ wọ́n pọ̀ ọ́ tì bí aṣọ tó ti bó mo bèrè wákàtí ohunkóhun tí wọ́n fi ṣe ìkórìíra nú ayé rẹ̀ omi tí mo ní kó o máa bù sílẹ̀ mọ́wùlẹ̀ jẹ́ ń sọ pé omi kò búlẹ̀ búlẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ pé omi tó ládùúgbò ni búlẹ̀ ni kódà bí màtí ẹ̀rù tí mi lórí afẹ́fẹ́ nípasẹ̀ omi tóòmù tàbí tó fi wẹ̀ ó yá àmì ìkórìíra táyé òfin fẹ́ rí ọ sójú tó lóore rẹ òfin fẹ́ dọ́ọ̀mà tẹ́ni oṣore fún tún fi bí lọ kó ìkórìíra kó parẹ́ nù ayé
2: ẹ̀
0: ìkórìíra kó parẹ́ nù ayé
2: ẹ̀
0: jẹni ayé ń fẹ́
2: kádà
0: ìfẹ́ bù
2: kádà
0: ìfẹ́ bù
2: kó
0: o máa ṣe má sì ṣe má má sọ̀rọ̀ sọ má má fẹsẹ̀ pé
2: má
0: la awula.
3: wala kò wọ́pọ̀ ilẹ̀ àdìlá ẹni ṣùgbọ́n àti
0: wala awula.
3: wala kò wọ́pọ̀ ilẹ̀ àdìlá ẹni ṣùgbọ́n àti.
0: oyè yí ọba yìí
2: amina
0: o si se ma
2: amina
0: oye yi ọba
2: amina
0: o si wa wu ma
2: amina
0: oye yi ọba
2: amina
0: wobi wobi wobi asise atẹyinwa alaba ti sẹgandogo ti sọ yẹyẹ
2: nílẹ
0: asise ọjọ pípẹ tó fẹ gba ìrìn àjò àdọtọ ọdún jẹ ọlọrun tí o sin tí o lè ṣe nínú sàṣà ṣiṣẹ ń pasa ìgbọràn ajẹ kí ẹjọ gbé mi nígbà tó bẹ lọ pẹlú gbọdọ ńlá ìlà ìlà àǹtà
1: ṣùgbọn àǹtà
0: ẹyin afẹ ẹlẹbọ yúnúṣọ ò gbẹbọ nú ẹja o kò síbi ó ti fẹ jáwé wa gbo ó ké pọ lọrun ló dá lóhùn ẹyin afa àtẹ ní à ń baṣẹ yín jẹ à ń bàbá yín ìdí ń tẹ bá wọn nu oògùn ni wọn máa ṣe ẹbọ ni wọn máa ṣe ṣé bírẹmù bá bàbá rẹ ń di òòṣà ẹ gẹra o kò bá bàbá rẹ ń di òòṣà kọlọ́n tó fọ́nà mọ̀ pé òòṣà kìí sọ̀nà afa àtẹ ní bóòbá sẹ́fà kò ní dá fún ọ fẹ́ kan kú ìwọ náà bọ̀rọ̀ sẹ́fà kí o gbọ́ irun tó ti kí o bàjẹ́ kí o gbọ́ mẹ́ta tó lọ́ bàjẹ́ kí o gbọ́ àwẹ̀ tó ti lọ́ tó ti gbọ́ bàjẹ́ kí ló ń wá láyé káfíń náà sẹ́fà kí ló fẹ́ ìfasísẹ́sì àìsẹ́fà aláwùlà àṣẹ èsùbò àná làwọn.

0: bí o ṣe mi Israel to sword Alukwan 13 verse 41 ó ní ọlọ́run o èṣù ti kó ìnira àti àìsàn báhùn ara bẹ́ẹ̀ ṣùgbọ́n lè ṣe báyìí ìwọ lè ṣe tójú yìí lọ ọlọ́run ni mo dé fẹ́sẹ̀ rẹ janlẹ̀ ó fi janlẹ̀ omi tútù mumu rẹ̀ àti fífi wẹ̀ ṣé o ti gbómi rẹ kalẹ̀ omi ń domi àyùbá lónìí ṣé o ti gbómi rẹ kalẹ̀ àti ọlọ́run wo ni omi wà á ṣé o ti gbómi rẹ kalẹ̀ mumu tó mọ̀ mi gbogbo àìsàn ọjọ́ pípẹ́ ní ayé rẹ lọ tọ́ ọ mẹ́tọ́ lọ yàmá bẹ́ẹ̀ lọ tún mọ́tọ́ wíwẹ̀ tó fi èkejì wẹ̀ ọyá ẹni ó ń dá dúkìá àyùbá padà ní ìlọ́po méje ohunkóhun tó ti bọ́ mọ́ ọ lọ́wọ́ lọ́wọ́ nílẹ̀ láyọ̀ ní ṣọ́ọ̀bù lógo níbùkún bóyá gbà á padà. wọ́bí kò sí nítẹ̀yìn ọlọ́gùn ṣe fún mi tí mo fi ń sọ̀rọ̀ àwọn tẹ̀ǹtàn jẹ lọ́lọ́run ni àgbàpọ̀ lọ́yìn gẹ́gẹ́ bá a ṣe rán musa sí firaona lábá mi sẹ́yìn èṣù òkùnkùn tí ń ṣe bí ìmọ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. ọlọ́run ẹgbójúlẹ̀ ẹ̀yin àbá ẹ fọlọ́run àwọn èèyàn ìmọ̀mù olóńdè ń dì ó yọ kú dànù ni ìsẹ́ẹ̀dì tó fi máa sunday alukọ́ni rẹ ò kà débi pé tuwani jọ yé wa pé ọ̀kà dúdú òwò mọ́ṣáláṣí suwaju tabat ẹ bá yẹ wọ alukọ́ni orí kẹsàn-án.
1: ní orúkọ ọlọ́run àjẹ kẹrẹ ṣàkà
0: o. ìwọ tó fò ká sọ́wọ́ ọ̀kà dúdú ó lẹ́tọ̀ tó mọ́ṣáláṣí olóńdè ó lẹ́tọ̀ tó mọ́ṣáláṣí oníkùnbá ó lẹ́tọ̀ tó mọ́ṣáláṣí.
2: má kẹ́lẹ̀ ní mẹ́ṣírí kì í náà yá mọ̀mọ́ mẹ́sàgídà lọ́yìn ṣàhìndínlẹ̀ láàrín fúnṣe ń bínú fún mi wùlà ìka bí tọ́tí á máa lò ó wọ́n ń darí òmù kọ́ nígbà òun náà.
0: nígbà
1: ní orúkọ ọlọ́run àjọjọ àṣàkà ọ̀run.
0: yes.
1: kò tó sí àwọn tí ó jà nǹkan pọ̀ mọ́ ọlọ́run pé.
0: gbogbo ẹni tí ń bẹ bọ́ lórí ìta gbogbo ẹni tí ń bọ̀ kì í ti ń bọ̀fẹ̀ gbogbo ẹni tí ń dáwọ́ ọ̀rọ̀ òdílé gbogbo ẹni tó ní ọ̀ka dúdú ọwọ́ kò tọ́ pé kí ni.
1: kí wọ́n máa lọ àwọn mọ́ṣáláṣí ọlọ́run.
0: ṣe ẹgbọ́n kan.
1: nígbà tí wọ́n jẹ́ ẹlẹ́rìí lórí ara wọn sí àìgbàgbọ́.
0: kí wọ́n tán bí.
1: àwọn ilé yìí nì iṣẹ́ àwọn ti bàjẹ́ àti pé iná ni wọ́n máa gbé títí.
0: orí bú orúkú.

0: sọ fún apalabara kan bẹ tó láyé tó lọrun ọba sọ apalabara kan tún gbẹmí kan abáwọn onítún gbẹmí kan
1: ò sí
0: ẹni bá lọlọrun ò sí ohun gangan ni ò sí ibẹ tó lọrun ń bẹ nínú gbogbo fi ń bẹ.

0: sánsẹ́.
1: Dájúdájú.
0: Ẹ
1: èmi ni Ọlọ́run.
0: Ọlọ́run fara ẹ̀hán Musa.
2: Alẹ́ ń sẹ́lá tí
0: wọ́n. Musa fara ẹ̀hán wa.
1: Kò sí Ọlọ́run kan àyàfi èmi.
0: Ẹni tí o gbójúlé nu gbogbo ọtún gbọ́ mi, má gbójúlé nǹkan mi. Kò sẹ́nì ká abániṣẹ́ kò sí.
2: Alá.
0: Ẹni tó lè yẹjọ́ ọ̀rọ̀ rẹ ò sí.
2: Alá.
0: Ẹni tó lè bọ̀ ṣe tó ń fẹ́ ò sí.
2: Alá.
0: Ẹni ò lè fọ́ ò sí.
2: Alá.
0: Ẹni àgbójúlé tà fọkàn balẹ̀
2: tí o sí. Alá.
1: Nítorí náà. Máa jọ́sìn fún mi.
0: Yes.
1: Àti dé kí o máa gbé ìrúdúró fún ìrántí mi.
0: Ẹyin ṣége tẹ́ ń pera yín ṣe é wù tẹ́ ẹ lẹ́ẹ̀kírun mọ́. Nonsensical nonsensity. Nítorí o jẹ́ àbọ̀ onírun. Àbọ̀ onírun. Àbọ̀ onírun. Ohun tá a sọ fún Musa. Máa tọ́sìn fún mi. Wọ́n ń gbọ́.
1: Dájúdájú.
0: Yes.
1: Àsìkò òpin ayé náà yóò dé. Mo fáyè má lè gbé pamọ́ fún ara mi.
0: Máa kántí.
1: Kí anikẹ́ni máa ba lè mọ̀ ìgbà tí yóò jẹ́ àyàfi èmi Ọlọ́run. Kí a lè san olúkúlùkù ẹ̀mí ní ẹ̀san gẹ́gẹ́ bí ìsapá rẹ̀.
0: Yes.
1: Nítorí náà. Má jẹ́ kí ẹni tí kò gbàgbọ́ tí ó sì tẹ̀lé ìfẹ́nu rẹ̀ ṣẹ́rí rẹ̀ kúrò níbẹ̀.
0: Kí ìrẹ́
1: má
0: ta parun. Má jẹ́ kí ẹni tí ó gbàgbọ́ ṣẹ́rí rẹ̀ kò ń bí ìrántí Ọlọ́run kò má ba parun.
1: Kí ni ohun tí ó wà lọ́wọ́ ọ̀tún rẹ? Ó sọ pé ọ̀pá mi nì.
0: Ọ̀pá tí mo fi ń.
1: Mo máa ń sinmi lé.
0: Mo máa ń rọgbọ̀ kulẹ̀. Yes.
1: Mo sì máa fi ń járé fún àwọn àgùntàn mi.
0: Mo fi ń já kòókò fáwọn ẹran.
1: Yes. Mo sì máa ń lò ó ní ọ̀nà mìíràn.
0: Kò sí bí n ṣe lè lò mo lè máa fi báyìí. Kò sí tí n lè fi.
1: Ó wí pé.
0: Ọlọ́run sọ fún pé kí ni.
1: Musa.
0: Ìwọ Musa.
1: Jùú sílẹ̀.
0: Ju ọ̀pá mi sílẹ̀. Àmì àkọ́kọ́.
1: Nígbà náà.
0: Yes.
1: Ó sì jùú sílẹ̀. Ó sì di ejò tí ó rìn.
0: Ọ̀pá wa yíra padà ó di ejò. Tá n bá pè yàn lẹ́jọ́ olórí burúkú ayé òwòrán ni. Ìtàn pè lẹ́jọ́ ibi agbára òkùnkùn pín sínú. Ibi àrékérekè pín sínú. Ọ̀rẹ́ wa ó di ejò. Àṣẹ pé gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ bí pátá. Gbogbo ohun tí ń dábúrú látọwọ́ àwọn èèyàn òkùnkùn. Inú ìjọba òkùnkùn. Ọ̀rẹ́ wa èṣù gángan èṣù gángan ejò ni. Ṣé o bá lára rédíò ìṣòro ńlá lórí bó bá ṣe tó lógún ṣe tó kó o nípa lógún níṣẹ́gun tó wá pọ̀ wá fẹ́ pa ó wá tàtàtòkò ó bọ́nú omi ó wá wẹ̀ lọ ogun tí pààrẹ ò lè kalẹ̀ wẹ́n tí ó bẹ̀ náà tọ́lọ́hun nìkọ. Ọ̀pá ìwà àjèjò lẹ́yìn tó dé jò.
1: Yes. Ọlọ́run sọ pé mo dání.
0: Mo dání.
1: Má ṣe bẹ̀rù.
0: Yes.
1: Àwa yóò dá padà sí bí ó ti wà tẹ́lẹ̀.
0: Yes.
1: Fi ọwọ́ rẹ sí abíyá rẹ yóò sì jáde ní funfun láì sí ìpalára. Ìyẹn ní àrùn ẹ̀tẹ̀. Ó sì jẹ́ àmì mìíràn kí àwa lè fi hàn án nínú àwọn àmì wa tí ó tóbi. Wọ́n sì ọ̀dọ̀ sí lọ́nà.
0: Lọ ọ̀dọ̀ sí lọ́nà.
1: Dájúdájú.
0: Ó ti ṣàgbé.
1: Ó ti gbé àgbére.
0: Yes.
1: Òun Musa wí pé Ọlọ́run mi ṣí àyàmípa yá fún mi.
0: A máa lọ ń gbà ń jọ mi. Mo ń sọ fún ọ́n pa agbára. Aró Musa lágbára. A ní kó lọ ọ̀dọ̀ Firaunah. Kó lọ jíṣẹ́ fún Firaunah ilé kan. Ọlọ́run ò pẹ́ nìkan tọ́ọ̀gì ṣáájú Firaunah. Òun ni tọ́ọ̀gì àkọ́kọ́ láyé. Síbẹ̀síbẹ̀ Musa dojúkọ. Ta wá ni ọtí ní sòrodo fún ọ. Kóònù ẹgbẹ́ ògbóni. Kóònù ẹgbẹ́ awo. Kóònù ẹgbẹ́ òṣùgbó. Kóònù ẹgbẹ́ àjẹ́. Má ṣoògùn má. Àdúrà ni ó máa gbà. Gbogbo ẹ̀yin àfa ológun ẹlẹ́bọ ni yín èṣù ni yín. Ẹ̀yin lè ń ṣayé lọ́nà. Òpin ayé ti dé. Ẹ yíra padà. Fámi bá ní sọ̀rọ̀. Ṣé òbú lámínà ọ̀làdùà? Adágbé méṣù wa.
3: Mo súre fún ọ. Ọdún yìí ò ní parí.
0: Àfi ká ṣe ọrí òru
4: fún mi.
3: Bẹ̀mí sórí aago 08033762049.
5: Ṣéwúwa Bùnámi Aládùúgbà. Mo fẹ́ yí bá bẹ̀rẹ̀ láti àwọn
6: àdúrà nígbà agbára kọ́ ẹ̀dájú bá ń gbélé ayé láì mú àdúrà mọ́ ọmọ kò yẹ ká tó o. Abájọ Ṣèyík bí ó nínú ọlá àdúrà kan. Ó fi gbé àwọn ètò àdúrà kẹkẹlẹ̀ ọjọ́ Mọ́ndé Mọ́ndé. Ìnira àdúrà ọmọ ẹ̀dọ̀ lórí ni àdúrà wọn tó wà lẹ́yìn iléèwé Orímọládé ní Sápó ìlú Òǹdó. Aago mẹ́rin sí mẹ́fà àrọ̀lẹ́ ni. Lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sí o. Ní ọmọ àdúrà pẹ̀lúgẹ́ǹt tó wà ní Bànjẹ́ Márẹ̀fẹ́ ìlú Olújì nípínlẹ̀ Òǹdó. Ní gbogbo ọjọ́ Túwìsìdè àdúrà ó máa gbìnà yá. Ní ọmọ àdúrà pẹ̀lúgẹ́ǹt tó wà ní Tẹ́jọlọ ojú orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Òǹdó. Aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀. Yóò mọ̀ wáyé ní ọjọ́ Túwìsìdè yìí kan náà ni ìdánilẹ́kọ̀ọ́ Ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí. Ní ọmọ àdúrà prayer city tó wà ní Imangoro ìlú Ọ̀rẹ́. Aago márùn-ún ìrọ̀lẹ́ sáàbọ̀ méje àṣálẹ̀ lòun. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 003376 2049 tàbí 0242 0285. Ṣé ìgbéyàwó náà lágbára lónìí?
1: Gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.

0: azo olorun ma daro bo aiso laye ale
1: mo ki onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye a ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja kan si mi
2: ni iwaju continental guest house nepa nilu akure
1: phone number mi 08164 12 277 lẹ́ẹ̀kan sí 08164 12 27 77
3: kí láwọn mọ̀ sí stand action koboko àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action koboko a ní ní olómi a ní oní powder ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ tiri padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ irú nǹkan báyìí kò da ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
2: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́
1: phone number mi 08164 12 277
3: egúnjẹ egún òṣájọ òṣà ògùn tèmi ò bá mọ èmi ò ní sọrọ nípa ẹ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọwọ bàbá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọn a máa fẹ ìyàwó méjì mẹta mẹrin wọn sì máa kápẹbù láti máa bá wọn ṣe bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa àgbòrò ò lè kàn bí àgbò àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ orí rẹ lọ ajá fún ọrẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gula.
2: Mo wà níwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
3: Ibẹ̀ ni ó wà. Bí ọmọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà. Oríkèríkèí
1: 2 7 7 7 0 8 1 6 4 1 2 2 7 7 7
3: nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ má fi dẹ́gun láà gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkèí ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọn tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tómi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kan sí mi
2: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣu ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kan sí mi.
1: Phone number mi 08164 12 277 77 08164 12 277 77
3: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe kan sí mi.
2: Ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164 12 277 77 lẹ́ẹ̀kan sí 08164 12 27 77

0: bá mi sọ
1: kò lọtí nú rárá
0: ó kágú ẹyìn dídùn ara ríro
1: afọgẹdẹgẹdẹ
0: ìdọ̀tí ara dànù
1: lọ́gán lọmọ ọkùnrin abádúró tán
0: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀
1: ìwé àtegbò láfi pèlú rẹ̀
0: àjọ nafdac fòǹtẹ̀ ló gbà
1: ó da alágbó ara
0: 24/7 abá mi sọ
1: láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà
0: ẹ máa pe 0916026253
1: 0916026253
0: orúkọ ọmọ nìjánu ọmọ 24/7
1: abá mi sọ gbogbo ìgbà
0: ìjáwá ìjà òsì
1: always guiding.
2: There is a school in Ondo State.
3: Ọ̀rẹ́ wa, kí ló dé tó forúkún tẹ̀ pé àrònú?
4: Ọ̀rọ̀ ọjọ́ iwájú àwọn ọmọ mi máa ní.
5: Torí wọ́n gbúdọ̀ ní ìpìlẹ̀ gidi nílé ẹ̀kọ́ tó pọ̀ ju owó.
4: Ó sún mi.
3: Wọ́n jẹ́ kó sún ẹ̀. Tó bá jẹ́ pé tilé ẹ̀kọ́ gidi ni.
6: Ilé ẹ̀kọ́ kan bẹ nípínlẹ̀ Ondo
3: tó fini lọ́kàn balẹ̀.
6: Ìlú Àkúrẹ́ ló wà.
3: Gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kọ́ mọ òyege kó soríire ni wọ́n bójú tó dáadáa. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀. Tí ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tiwọn nínú àyíká tó fini lọ́kàn balẹ̀. Adétọlá International School ni mo ń sọ. Wọ́n ní kíláàsì jẹ́ ló sinmi. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Bẹ́ẹ̀ lówó wọn ò sì gbopá rárá. Tipẹ́tipẹ́ ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó ti ń soríire ní gbogbo ẹlẹ́kajẹ̀ka ìlú. Adétọlá International School wà ní nọmba 42 Osinlekotas Akure àti 30 and 32 Osinlekotas Akure. Wọ́n ní ọkọ̀ fún lílọ bíbú àwọn ọmọ. Ilé gbígbé ń bẹ fáwọn ọmọ. Ètò míì tún wà tọmọlé òde láti Monday tí ó máa padà sílé wọn lópin ọ̀sẹ̀ pẹ̀lú ààbò tó kójú ọwọ́. Ìforúkọsílẹ̀ ti ń lọ lọ́wọ́. Ẹ pé nọ́mbà yìí 0806-634-5067 tàbí 0806-970-5880.
7: Oh boy, this catfish sweet, oh. And I bet we bet influencer money and they take ball now.
8: Bet influencer, what can be that?
7: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
8: Hi, I bet, sign me up.
7: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
9: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
10: Òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
11: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
10: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápátayọ̀ orílẹ̀ ìgbà pé ṣẹ́giṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
12: Ìyá ẹ máa bọ̀ wá o.
13: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
10: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó níbi iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Adéṣidà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041-4344.
14: Grace 0803247-46. 86
10: tàbí Fẹ́mi sórí 0806086-4428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.

0: 88.9 FM. A tutti fufere.
1: Adabayo.
2: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
4: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon ko rin bire fun gba gogo akonse gogi bile ma gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a po gede gede do ti ora danu logo lo mo kuria baduro to ti o si ma sise ako ilodo lulufe re iwe atego la fi pelu re ajo nadak fonte dugba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ijawa ija osi always guide me.
5: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní o máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́ náà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
7: Agbon yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi kelomi ma fi opa si kete ese kelomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si ase kara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu si wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na lawa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia o ni
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
2: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
10: For number one radio, Adaba FM, 88.9, Akure.

0: ọba ẹgbà mi ẹra mi kalẹ ọrọkọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ bá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

Ọ̀yá afẹ́fẹ́lá láti ń fẹ́rin lé olókun mọ́ fẹ́rin lé olókun mọ́. Ẹ̀fún òfulẹ̀lẹ̀ tí ń fẹ́rin lé ọlọ́sà ọ̀yá tara sàsà kọ́ dẹ̀yìnbọ̀. Àwọn olólùfẹ́ wa tún ti wà lórí ètò láṣálẹ̀ tòní. Afẹ́fẹ́ rẹ̀ ọ̀yá fún lọ fẹ́ lù wọ́n. Afẹ́fẹ́ iyì.

ni ko ma fe rodo wa e ka le o ni bi te tin la nfa ni ati mo gbo wa lasale eto ni ori eto aye dun na la kan si ikan ni adaba fm ibe na le si ja si ile ise to n se gbogi 24/7 ba mi cha won na na si tu ngba we eto yi aku jimu ni opore o na la se loke pe atabi tata ni jejo wi pa tun pada wa sori eto lagbara lowo olohun olohun to wa ba wa fase si a se pada wa leni a gbo buruku sira wa atatokun atadari ileṣẹ to n ṣe gbogi 24/7 ba mi jọ atẹyin ololufẹ wa tẹ n gbọ wa nle lagbara lọwọ ọlọrun bọta ọfọ wọn ni bọ sẹnu ọna wa ẹ sàmí kẹ gbé tó àdúrà mi ni ni ẹ mọwọ wa o ẹ sàmí ẹ fọwọ bọjú kẹ gbé tó àdúrà mi lórí ètò lónìí àtún máa gbádùn ara dáadáa gẹ́gẹ́ bá a ṣe ti mọ̀ tẹ́ mọ́ wa létí ó náà ni wípé egbògi 24/7 bá mi jọ kò lọ́tínú rárá o omi pọ́nbélé ni òun náà ná fi ṣe tẹ́ ẹ bá rà wọ́n tán fún yín lélẹ́yìí tán lọ́tínú ẹni kì í ṣe lè táwà ń polówó ń bí kì í sì ṣe lè tá à ń sọ ń bí 24/7 bá mi jọ ilé yóò lọ tínú.

iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni tó làágò tó fi ṣe àwọn kan ó sì bọ́ sí kọ́nà nínú yàrá wọn nànà ọba tó máa porú ẹ̀ papọ̀ wọn wá sọ pé àwọn gbé ta ó sì máa rántí àtúbọ̀tán.

ẹni ẹlẹ́ni gbé iṣẹ́ ọpọlọ rẹ̀ kalẹ̀ ó sọṣẹ ọbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú yàrá tiẹ̀ náà ó bẹ̀rẹ̀ sí pọ ọṣẹ papọ̀ ẹni ẹlẹ́ni ṣe ẹlẹ́rìn dòdò òun náà bọ́nu yàrá rẹ̀ ó bẹ̀rẹ̀ sí pọ papọ̀ ó sì bẹ̀rù ọlọ́run kó wewu tóun fi tóun kó bá wọn aráàlú.

0: ta se to we pe amo ton ti re nikan ton nu ton ti je okada ni ile ise ton se gbogi 24/7 baba make sure okada ton ton yirin yirin eleyi ta se ni odun to koja mo odun yi ile ise ton se gbogi 24/7 baba make sure ti won gbe ta awon eyan ti je television won je plasma won je kula won je aso won je fila won je wi won je bairu gan ile ise ton se gbogi 24/7 baba make sure bani no su keta to lo yi pe ati fi gigun o won je kaye fi o tun je iyalenu ati wa re lomi to tun ni o ma tun ti jo kada bayi a lo jo kada ke be si renu awon okada tan ko ta okeyo kan lo to awon ti wo ko baya enihun o ti mu 24/7 o ti jure dere o ti sonu abo ti ti ha ko ha o ti judanu afi mo pe pe a ma ti jo kada ati e koko pe abe ni nra le ni to wa ra mu die die to mu nko kan o sa ti ri bayi o ile ise to se gbogi 24/7 ba make sure ka wi be ka se be oni nbo ti ri be oda na to ba ti wa dola o kẹni nkukuku wa sílé iṣẹ́ tó ń ṣe gbogbo 24/7 bá mi jọ lákùrẹ́ ń bí náà ni ẹ wá gbà á ẹ wá gbé ọ̀kadà yín ẹ sì mọ́ mú tẹ́ ilé ẹ mọ́ mú bọ̀ kò jù bẹ́ẹ̀ lọ àjọ wà ń bẹ̀ lọ́la náà ni a sì fọ̀rọ̀ wá lẹ́nu wò náà àtúnmọ́ sọ ntọ́ bá sọ àjẹ́ kẹ́ ẹ gbọ́ aya ja se be an pada bo ka wa bo se abala tokan abala pari owe yi eku kale
1: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
2: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lulufe re iwe atebo la fi pelu re ajo nadak fun telu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091 60 62 62 53
0: 091 60 62 53
2: orúkọ
0: mọ́ni ìjánu
2: ọmọ 24/7
0: aba make sure gbogbo ìgbà ìjáwà ìjà òsì
2: always guide
0: ni ìjáwà ìjà òsì always guide ni ìwọ náà guide ara rẹ dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó guide ẹ dáadáa 081 625 19991 hello, eka alẹ o.
3: Ẹlẹ fọlẹta.
0: Ẹ ṣeun o.
3: Fẹta.
0: Orúkọ yín bẹ ti ń pè.
3: Orúkọ mi ni Adébùkè Johnson, aka Kádàrá láti ìlú Ìjàkókó.
0: Ìjáwá ìjà ò sí.
3: Always guide ni o.
0: Kádàrá.
3: Mo gbọ́ nígbà.
0: Ẹ kú múra.
3: Yẹta.
0: Ọ̀yà. Yorùbá bọ̀ wọ́n ní àṣekù ìkà.
3: Ìkà.
0: Àṣekù ìkà.
3: Aṣekù ìkà. Ó pàkàṣọ.
0: Ó pàkàṣọ. Ọ̀dà. Ó dẹ̀ rọ o. Ìkà ọmọ kà wá o. Bí ìgbà pọ̀ mo wé tí mo fún ọ ni. Hello.
4: Ẹ̀ka alẹ́ sáà.
0: Ẹ̀ka alẹ́ o.
4: Àbáyọ̀mí Oyèlésì láti Olókun Arigida Àkókó.
0: Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí.
4: Tà.
0: Ìjáwá ìjà òsì.
4: Always guide you ni.
0: Ṣé ń guide ẹ dáadáa?
4: Àmọ́ ń guide ẹ o.
0: Yorùbá ní àṣekù ìkà.
4: Àṣekù ìkà. Àṣekù ìkà. Ilé lágbára gan-an.
0: Bẹ́ẹ̀ èèyàn bá ṣèkà kù.
4: Ah, orí ló kù kó ṣe o.
0: Kọ́kú kó sóore. àbí náà.
4: Ó
0: dà náà kò sí wàhálà. Ẹ mọ̀ bá wa bọ̀.
5: Ọ̀sá fẹ́ ká gbúyàn nílẹ̀ ká lọ gbọ́ bẹ́ẹ̀ lọ.
0: Hello, ẹ kalẹ̀ o. Hello. Hello, kọyin bẹ ti n pe wa, ẹ ti wa nbẹ. Ha. Eh? Hello. Hello.
4: Ọkọ ń jọ̀dá.
0: Ẹ mọ̀ kalẹ̀.
4: Ọmọ ológo tí wọ́n sọ tí ò ní wálẹ̀.
0: Orí yín wà ń bẹ̀.
4: Ogo Fáàzì.
0: Ẹ ṣeun.
4: Engineer Kasafa ló kún láta ìdí ogun ẹsẹ̀.
0: Engineer Kasafa ìjáwá ìjà ò sí.
4: Always jáde, mò ń gáde ara mi.
0: Ṣé ń dá ìdí ẹ̀ dáadáa?
4: Àmọ́ ń gáde ara mi.
0: Orí yín wà ń bẹ̀. Ọ̀yà.
4: Màá gbìyànjú náà ni tí n bá gbà tí n bá dẹ̀ gbà máa já dànù náà.
0: Àbínà, Aṣẹ́kù Ìkà.
4: Aṣẹ́kù Ìkà kì í jẹ́kẹ́ ní tẹ́gbẹ́ láwùjọ.
0: Kì í jẹ́kẹ́ ní ọ́ tẹ́gbẹ́ láwùjọ.
4: Láwùjọ.
0: Engineer Kasafa ẹ gbàsà. Hello, ẹ kalẹ̀ o.
6: Ẹ kalẹ̀.
0: Ẹ ṣeun, ó kọ́ yín bẹ tí ń pè.
6: Bọ́sẹ̀ ló ń pè láti Ọ̀rẹ́.
0: Rachel.
6: Bọ́sẹ̀ láti Ọ̀rẹ́.
0: Láti ọ̀rẹ́ mi ìgbókọ yín yẹn dáadáa. Ọ̀yà Aṣẹ́kù Ìkà wọ́n ti lọ. Hello.
7: Ọ̀pọ̀yọ̀ ní ọ̀dá.
0: Yes sir.
7: Ọ̀làwálé Ìṣàlì láti Ifẹ̀ Èkìtì.
0: Ọ̀gbẹ́ni Ọ̀làwálé.
7: Ẹ máa ṣe
0: yín. Ìjáwá ìjà ò sí.
7: Always guide ni o.
0: Ṣé ń gáìdì ẹ pẹ̀lú 24.
7: Dáadáa.
0: Orí yín wà ń bẹ̀. Aṣẹ́kù Ìkà.
7: Ara ẹni la fi ń ṣe.
0: Aṣẹ́kù Ìkà.
7: Aṣẹ́kù Ìkà, ara èèyàn lèèyàn fi ń ṣe.
0: Kí lẹ pọ́ kọ yín?
7: Ọ̀làwálé Ìṣàlì láti Ifẹ̀ Èkìtì.
0: Tábí Yorùbá bá sọ wípé Aṣẹ́kù Ìkà, ara ẹni la fi ń ṣe.
7: Bẹ́ẹ̀ni.
0: Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín.
7: Ó
0: yẹ pé nọ́mbà yín fún mi.
5: Mo bẹ̀bẹ̀ ní gbọ́, mo bèrè ní.
0: Ṣé ẹ̀ ń gbọ́ mi?
7: Mo gbọ́ yín.
0: Ó yẹ pé nọ́mbà yín fún mi.
7: 270.
0: Mo ń bọ̀ o.
7: 39.
0: Mo ń bọ̀ o. 39.
7: 270. 39.
0: Hello.
7: 170. 39.
0: Oh yeah.
7: 20.
0: 20.
7: 24. 40.
0: Ọ̀dà ṣeun. Kí lẹ gbókọ yín?
7: Ọ̀làwálé Ìṣàlì láti Ifẹ̀ Èkìtì.
0: Ọ̀làwálé láti Èkìtì. Ẹ ṣeun.

ẹni tí èyàn ti ń fún lọ́wọ́ àbí tó ti ràn lọ́wọ́ láti débi gíga tí èyàn ti gbìyànjú láti gbé sókè tọ́lọ́run dẹ̀ ti jẹ́ kí wọ́n dé ààyè òkè ìṣẹ̀lẹ̀ tó máa wá ṣẹlẹ̀ tó wá jójú wọn lẹ ó máa wò kó tó di pé ẹ jẹun tó jẹ́ pé ó dìgbà tẹ́ ẹ bá pè wọ́n kẹ́ ẹ tó lè mú ọwọ́ lọ sí ẹnu a padà sí bẹ́ẹ̀ kò ní bá mi kò ní bá yín ẹlẹ́rọ àmì òjijì láwa yìí àdàbà 88.9 fm àsìkò mi lórúkọ ètò tó gorí atẹ́gùn mo sì kí gbogbo àwa tí àjọ mu ti tò níwáṣẹ́ tí ìgbọ́ yín bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà lọ́run tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí o bímbọ́lá akéde ètò àtọlọ́wọ́ bọ́tìn fún sáà ta wàá nìyẹn mo kí ẹni tó wà ní yàrá agbára lọ́run tó mójútó ẹ̀rọ amúnáwá àti ẹ̀rọ alátagbà awakọ̀ fún sáà ta wàá yìí mo mọ rírì yín àwọn ọ̀run sọ̀rọ̀ ògùn ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọ̀hún ọ̀run dé ọ̀run fi ìmọ̀ hàn kò sí ibìkan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn la gbogbo àgbáyé já ohùn wọn sì dé òpin ayé dayo olówó kan dé lórúkọ tèmi ètò tòní á dùn gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe gbọ̀ngbọ̀n akànsí.

0: ṣe.
1: Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára, ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, Dayo Olówó kan dé àsìkò mi. Àwọn gangan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwa gẹ́gẹ́ bí èèyàn. Ìkọjá ààyè gbáà ló jẹ́ fún wa. Bí kí nìyẹn ná, ẹ jẹ́ ká wò báyìí. Fún ta lẹ́yìn yìí, ẹ má máa wo ohùn mi, ẹ má wo bí ohùn yẹn ṣe rí. Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé kí ló mu tó ń sọ̀rọ̀ sí mú báyìí. Ẹ má jẹ́ ká fi bẹ̀yẹn, ẹ má jẹ́ ká wò lọ bẹ́ẹ̀. Ẹ kàn ṣáà gbà bó ṣe rí fún ta lẹ́yìn.

ẹ bá ń pè mí lákòókò yìí ó ń dí nǹkan kan tá à ń ṣe níbí lọ́wọ́ gbọ́ mi dáadáa ọdẹ ìlú wa ẹ ṣe mo mọ rírì yín kò fóṣì ẹ ṣe ẹ kú ijọ́ mẹ́ta now àwọn nǹkan kan wà mo gbọ́njú ba nígbà tán bá ń sọ wọ́n pè kí ní ẹ ní kánàkò wọ́n láwọn bàbá wa láyé àtijọ́ máa ń lò ó tí wọ́n bá fẹ́ rin àwọn ìrìn àjò kan láwọn ọgbà yẹn nígbà tí àwọn bàbá wa láwa èèyàn tọ́lọ́wọ́n bá dá bá lè mọ nǹkan kan tí wọ́n pè ní kánàkò

0: nígbà tí wọ́n bá mọ tí wọ́n ń pè ní kánàkó àwọn tí kánàkó bá ń ṣe ni pé ó máa jẹ́ kí ìrìn àjò tó bá yẹ kó pẹ́ tó bá jìnà báyìí láti lè mú kó yá bó tiẹ̀ jẹ́ pé a tún gbọ́ pé gbogbo bọ́n bá ṣe ká ọ̀nà yẹn kò pé wọ́n máa tún padà rìn lójú oorun yẹn ò dẹ̀ ṣojú wa ṣùgbọ́n a gbọ́ èmi gan gbọ́ lẹ́nu àwọn bàbá tó jẹ́ àwọn àgbàlagbà láwọn ìgbà yẹn.
1: ọmọdé tàgbà ó ti yá
0: dayọ. lẹ́yìn èyí lélẹ́ ìkejì ìbéèrè tó béèrè pé wọ́n pààrà lójú kan o fún ogójì ọdún o tó yẹ kó jẹ́ ogójì ọjọ́ pé kò dájú pé ìkankan tó jẹ́ òótọ́ wà ní àárín yẹn pé wọ́n ń tàn wá jẹ ni wọ́n ń pẹ nìkan ní dàìkó nígbà tán bá lú èèyàn wọ́n bá lé èèyàn lu dàìkó ó máa máa pààrà lójú kan ni àwa èèyàn náà lálẹ́ a máa ń ṣe yẹn dáadáa pé wọ́n á ní ẹjẹ́ kan lu dàìkó ó láwọn nǹkan kan tán máa ṣe tó máa fi di pé ibi tó yẹ kéèyàn kàn rìn láàrin ìṣẹ́jú márùn-ún kó jáde á dẹ̀bẹ̀ sí ní pààrà bẹ̀yẹn títí o kò ní mọ̀nà ọ̀nà tó máa bá jáde. Náà nígbà tí àwa tí ọlọ́run dá wá lè ṣe àwọn nǹkan wọ̀nyí ṣé wàá yẹ kéèyàn kan lè máa jókòó ronú pé ọ̀rọ̀ àwọn ọmọ ísírẹ́lì yẹn pé bóyá ó ń jọ bí irọ́ àti pé bóyá ṣé ọlọ́run gan lè ṣe náà ọlọ́run tó dá wa ta ló dá òkun tí wọ́n fẹ́ là kọjá ìbéèrè ta ló dá àwọn tí

láwọn ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fi wọlé sórí ètò àsìkò mi. Àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ láwọn ìgbà kan tó jẹ́ pé ohun tí wọ́n bá sọ ọ́ dà ni wọ́n á padà fi bú ọ ẹ̀wò. Téèyàn bá sọ èèyàn dà báyìí náà á padà fi bó nítọ̀ wọ́n á fi bú ọ bó ṣe rí gangan nìyẹn.

ká lọ sí ìjọ gospel does all things ministry ìyẹn ìjọ ìyẹrẹ ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kilomita 2 ayere road kàbà nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajíhìnrere dáre arowó ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ níwọ̀n yìí o friday àkọ́kọ́ nínú oṣù ní ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kàbà tí a pé àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o third wednesday sí friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú dànrè last monday of every month àdúrà ọ̀sán kan òru kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé jésù kristi oníṣẹ́ ìyanu jésù ni ìyìnrere náà

nígbà tí wọ́n bá dé ọ̀gangan bí tó yẹ kán dé tí wọn ò bá ti múra sọ̀rọ̀ tiẹ̀ nígbà tí gbogbo ìgbà tí wọn náà ń gbé wọn lọ́wọ́ tó ń fa wọn lọ́wọ́ tó wá lọ ń di pé nǹkan ò wá lọ bó ṣe yẹ kó lọ fún ọ gẹ́gẹ́ bí èèyàn nígbà tí ọjọ́ alẹ́ ti ń rodò tó lọ di pé o bẹ̀ sí ní pè ẹ̀ló lágbájá wo mi ò mọ bó ṣe ń lọ o kò sí nǹkan kan lọ́wọ́ o even ohun tá a máa jẹ lálẹ́ ìga àmọ́ adéyẹ sá ok ẹ̀gbọ́n mo lè máa pè yín padà mo máa pè yín máa padà pè yín ẹ bá wọrí ohun tó máa padà jáde lẹ́nu wọn nígbà tí wọ́n bá fi òpin sí ìpèjọ pera ni pé báwo lẹ̀gbọ́n ṣe ṣowó ẹ̀gbọ́n dẹ̀ rí owó gan o ẹ̀gbọ́n owó wà lọ́wọ́ ẹ̀gbọ́n láwọn ìgbà yẹn ṣá báwo lẹ̀gbọ́n ṣe náwó kò ní sọ ohun kò ní wá sọ mọ́ pé òun wà nínú àwọn ohun tí ẹ̀gbọ́n na owó lé lórí kí ni mo gbìyànjú láti mú jáde ohun tí mo gbìyànjú láti mú jáde ni wípé ní gbogbo ìgbà tó o bá ń gbìyànjú láti fa èèyàn sókè má gbé ti ẹni ẹlẹ́nirù kó o fa tiẹ̀ dání máa ronú sí nǹkan tíwọ náà máa lè fẹ̀yìntì débi tí o ti ní wá padà máa jẹ́ ẹrù fún àwọn tí o rò pé o fà lọ́wọ́ sókè ẹ torí tí wọ́n bá sọ ọ́ dà ni wọ́n á padà fi bú ẹ o apá abolóka yín mọ́sà ọmọọba adéyẹmí alábí allen jay láti amẹ́ríkà ẹ kú ijọ́ mẹ́ta sà. Yorùbá nurses of North America ẹ gbọ́ mi dáadáa Yorùbá nurses of North America àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ nurse báyìí lamẹ́ríkà wọ́n pe àpèjẹ wọn ní yọ́nà that is Yorùbá nurses of North America. Àjọṣe wa ò ní bàjẹ́ mo mọ rírì yín gbogbo Amẹ́ríkà ńkọ́ lábẹ́ olórí wọn Dr. Adébísí Alizé. Wọ́n ń gbé nǹkan bọ̀ wẹ́rẹ́wẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n fi sí mi lẹ́nu ni. Yes. Nígbà tó bá tó àkókò ó máa dùn gbọ́ngbọ́n akán sí òkìkí máa kàn gan pàápàá ní ìpínlẹ̀ Ondo àti Èkìtì. Àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ nurse lamẹ́ríkà ń gbé nǹkan bọ̀ o. Ṣé mo purọ́ ni Dr. Adébísí Alinsin mi ò purọ́. Ṣe rí lórúkọ Yona fún lálẹ́ yìí. ₦500 card mo máa fún ẹ̀yìn olólùfẹ́ ètò àsìkò mi mẹ́wàá. Ǹlẹ́ bó o ṣe ń darapọ̀ mọ́ mi bí náà mo rí olówó kan dé san mí Festus. Ẹ̀jẹ̀ mi nìyẹn ìmùlẹ̀ mi. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Ohun táyé bá sọ ẹ́ dà ni wọ́n á padà fi bú ẹ bó bá dọ̀la. Fún ìdí èyí gbìyànjú má dúró má rosẹ̀ má wara ro. Bó o bá ṣe ń fàyàn lọ́wọ́ sókè ìwọ náà máa gbìyànjú láti de nǹkan mọ́lẹ̀. Káwọn tó fà lọ́wọ́ sókè gan-gbà tó bá máa wá dáhùn àyè kan tí wọ́n tún máa sọ pé ọ̀nkú bọ̀dá ẹ̀gbọ́n mi ẹ̀ẹ̀kan tiẹ̀ kì í pè wá. Àkàn kì í rí pé yín. Ṣẹ́yìn ò máa nílò nǹkan gan ni. Ó jẹ́ páwọn gan látún máa bí ọ́ léèrè wípé kí lẹ fẹ́ bọ̀dá kí lẹ fẹ́ ẹ̀gbọ́n mi kí lẹ fẹ́.

Mr. Eric Olowogbade. Àwọn ni proprietor Perfect Legacy Modern School tó wà ní ìfẹsọwọ́pọ̀ quarters. Tá a kéde wọn lẹ́ẹ̀kan. Mo mọ rírì yín sáà.

ọ̀gbẹ́ni Adéwọlé ọmọ lọ́yà ẹ ṣe ọ̀gbẹ́ni Afúyẹ́ ẹ ṣe mo mọ rírì yín. Ṣe rí ètò talẹ́ yìí máa yàtọ̀ díẹ̀. Ọ̀nà kan tá a fẹ́ gbé ètò talẹ́ yìí gbà ni pé èmi nìkan kọ́ ni mo máa sọ́, àjọ máa jọ sọ́ ni, àjọ máa sọ́ síra wa, àjọ máa gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò ni. Mi ò ní pẹ́ sí ojú òpó yẹn. Ǹjẹ́ ó burú kí ènìyàn ó fẹ́ ẹni tó ti bímọ rí? Kí ọkùnrin ó fẹ́ ẹni tó ti bímọ rí? Àwọn kan sọ pé ó tiẹ̀ tún dáa fóbìnrin pé kò sí nǹkan tó pé ó rọrùn fóbìnrin pé ṣùgbọ́n pé kọkùnrin ó fẹ́ ẹni tó ti bímọ rí. Wọ́n ní èmi wá bèrè lọ́wọ́ wọn níbi tá a ti ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wípé ṣé ó burú ni? Ẹnìkan ló máa dáhùn ló ní ó ní kò sí bó ṣe máa jẹ́. Ó ní ohun kan tó lè mú kóun ó fẹ́ ẹni tó ti bímọ rí ojú pé bóyá ẹni tí ó fẹ́ lákọ̀ọ́kọ́ tó bímọ fún ò sí láyé mọ́. Ó ní ṣùgbọ́n tó bá ṣì wà láyé ó ní ọkàn òun ò ní kúrò ńbẹ̀. Ó ní àgàgà kan sọ pé wọ́n ní ṣíṣe nílé wọn nílé ibi tí ó wà yẹn nílé ibi tó bímọ sí fún lákọ̀ọ́kọ́ ohun tó bá jẹ́ pé wọ́n ní ṣíṣe ńbẹ̀. Ohun tó bá wá lóhun lọ láti lọ ṣojú ọmọ tóhun bí sí ọ̀hún ó lọ́kàn tóhun ò lè balẹ̀. Ó ní torí kíni ó ní níwọ̀n ìgbà tẹ́nìkan bá ti mọ̀yàn rí ó mọ̀yàn títí láéláé nìyẹn. Mo wá ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ ó lórí bẹ́ẹ̀ ó ní kankan ṣẹlẹ̀ sí sàkà ní ohun tí ò tí pẹ́. Mo ní kí ló ṣẹlẹ̀ sà? Ó ní irú nǹkan tá à ń sọ yìí gangan ló ṣẹlẹ̀ gangan lọ́jọ́ yẹn tó jẹ́ pé ẹni yẹn náà ti bímọ rí.

0: ni won ni sese nibi ti nile ibi to ti bimo si tele yen o lo wa lo lohun fe lo soju omo to bi sohun o ni igba to lo koda omo ti o bi gan lohun se kankan lohun se sise o ni igba to lo to ma de ohun o ni ko gbe ko gba ile itura won o gba ile itura fun o ni le baba omo eyen gan na lo sun o ni igba ti o sa lo o lo ojo meji o pada wale nigba tan pare sise o ni igba to wa dele oro to wa nso lo wa mu ifura dani fun oko to wa nle o lo debe igba to ma dele lo wa nso foko to wa nle wipe ah ohun mo polohun ti ke baba alagbaja to to yen sa gbogbo nkan ti yato gba oni bi ti won ti wa jo nsoro to lo ti wa so pe ah njo wa ri bayi pe ko se ni tolohun ba o le da lohun ko se ni ti nkan o le yi pada si daada fun oni lati gba yen ni ise e ninu ile ti wa da be pe wa fe ma yato bakan bakan oni igba yen lo ti so wi pe ko si nkan to le mu ki ohun o fe ni lobirin to ti bimo ri wa ni se iwo wa nbe ni ati pe bawo leyin se gbo won ni tuyi won ba kuro nbe oju won yin kuro abi okan won yin ko kin kuro agaga ko wa je pe boya ki se ogangan bi ti won fi oko yen sile si lo wa to ti wa wa lowo lowo bayi mo wa ni to ba je pe boya ki se pe ijebi obirin lo fi kuro nbe to je pe okunrin gan ni o ni wa kan gidi tan fi sera won le nko so tun si sese ko je pe oro won si ma to pada wo ni abi bawo loro yi se dun se ti igbo yin o koja oye mi e je ka jo gbe yewo 081 62 51 99 91 number to wole si yara agbara nbi niyan 081 62 51 99 91 hello ta lo wa nbi o hello ah mi o gbo won mi o gbo won hello ta lo wa nbi o
1: hello
0: oruko yin bo le tin pe wa
1: oyeye mi lati idanre
0: mo gbo yin o
1: oro te mu wa ise terrible won ta
0: ayin so yinbo hello terrible
1: beyi okay oro te mu wa oro ti lagbara die ni
0: bawo lo se lagbara
1: ilu gangan ni
0: okay
1: ori la fi meran lawo loro te mu wa
0: ori la fi meran lawo
1: beyi to ba je pe okunrin to ba ti niyawo ti e sile to bi ke ti kuro lodo e to lo fe elomiin oju okunrin o ki kuro ni ibi to ti fi ile o leran ko le egun o oju okunrin o ki kuro nbe o
0: ki lo de ti won kuku fe ra won nigba yen ki lo sele ngba toju okunrin o ba kuro abi toju obirin na o kuro se bi nkan kan lo sele ti won fi fira won sile
1: ọjọ ọkùnrin àti obìnrin ò rí bẹẹ ibi tí ọmọ bá tẹ̀lé ti wà tí ọkùnrin bá ti tó ọkùnrin bá tí obìnrin bá ti kúrò lọ́dọ̀ ọkùnrin tó bá ti bímọ síbẹ̀ ọlọ́run jẹ́ kí ọmọ wọn bí rí ọmọ ẹ lè dá ìdá ìpadà sílé bàbá àtẹ ní fucking time.
0: tó ti bímọ síbí miín látún dá màmá ẹ padà sí ilé bàbá tiẹ.
1: bẹẹ o lè dá padà tọlọrun jẹ kí ọmọ yẹn ríṣẹ o.
0: ok ó dáa kò sí wàhálà ẹ jẹ ká máa wò ó bọ.
1: Oyeyemi láti ìdánrè.
0: Ẹ ṣe. 081 62 51 99 91 Hello, ta ló wà ń bí o?
2: Hello.
0: Orúkọ yín mo lẹ ti ń pè wá.
2: Tọ̀mí dé láti Òkúta.
0: Mo ń gbọ́ yín sà.
2: Ẹ ṣe gan-an, ọ̀rọ̀ tí ẹ mú ara lẹ̀ ó dùn mí
0: pọ̀. Yes, sir.
2: Bó ṣe wà.
0: Ey, ó pa ká sọ ṣé ni kò yé wọn ọ̀rọ̀ yẹn ó ga ju àwọn gan lọ. Hello, ta ló wà ń bẹ̀ 081 62 519991 number to wole si ara agbara nbi niyan bawo o se dun se ti gbo yin elo ta lo wa nbe o
3: e ka le o
0: oruko yin bo le tin pe wa sa
3: on the last o mo pe ki ni o
0: mo gbo yin sa
3: so oro yen ah oni onagbara ati pe ati ko bere ti to ti dimo ko si di ko ri ko ri se ko to to mira ona je ki yo ba obirin alal barika pade ni ni ti okunrin to ba ku ba fun ti obirin ba ku ni oko kan to ti fun to ti bimo kan si bi kan so okunrin ni ti ma fun ti boju ko be tori iru e bayi o sele ti ni ti bayi
0: okay
3: para ti ma ri no amo obirin ya ti o ti bimo kan fun so eyan to mo wa para fe bayi ti bayi ko ti bimo amo emi mo ti so pe mi le para fe mo amo ko ti no nko ko na o ma para pa wa popo na tori omo na pe jade school do fe se kan so olo ko sanu wa ni
0: e se ya 08162519991 hello ta lo wa bi o
1: olo to mo ke ko eto
0: yes sir oruko yin bo le tin pe wa
1: ayo oruko mi ni mercyful lati lo to pata
0: mo gbo yin sa
1: ye ri eni to ba so pe ohun o le fe eyan to ti bi mo ri mi o bo sa tori awon obirin to ba ti bi mo ri si ile oko mi tele o ba pe okunrin yen se wa laye o se wa laye ara at the end of the day ebi ti omode ti ri igbe ni mu lana loruko awon alara obirin
0: okay oju e oni kuro nbe
1: eh ni so e ko te mi ni pe ki okun yen gogogogo ti o ba I mari to bere de ti ko ledo e o tun lo to bere ti lo fe elomi to kun yen o ba ti ri mari o ba tun ri ra won se tun le so pe won fe fe ra won o because mi o wa le so to kun yen ba ti mari to bere gan ti mari
0: awon mejeji ba ti mari ko si to tun ye ko eja ti ma ka si waju na e se
1: be ni
0: he tu hello ta lo wa nbi o
4: ade kore ade oju lati ri pere
0: mo n gbo yin sa
4: ti obere o to bi o ba ti fun ole oko akoko to ba pada lo fe lumi wa si pada fa sara won pada ni
0: oran yen bawo le se mu oran yen sa e tu mu
4: ki obirin ba ku won le oko kan to le fe lumi
0: okay
4: popo akoko ba ku o ti ma pada fe
0: ah kilo wa mu ki won fira won le ngba ti won pon ma ti pada fe ra won
4: ìjálè ṣẹlẹ̀ kó ní kálukú kẹrù ẹ kan lọ wọn ti jẹ kan bá ti pa wọn pọ̀
0: sí ọmọ àti wàá bá fẹ́ sí nígbà tó ọmọ ti wà ń bẹ́ẹ̀
4: wọn ti padà fẹ́ra wọn.
0: Ó dà kò sí wàhálà ẹ ṣe. Mo ń wo àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi bí ṣùgbọ́n àti kà wọ́n pọ̀ díẹ̀ lóòótá ló wà ń bí o.
5: Ẹ ló sọ ẹ̀ka ni.
0: Orúkọ yín bo le tí ń pè wá o.
5: Sheriff ni láti Ondo.
0: Yes sir.
5: Ní tó ṣẹlẹ̀ ni pé bí nǹkan bá yẹ ṣẹlẹ̀ sí.
0: Ó ṣẹlẹ̀ sí ẹ̀yin.
5: Bẹ́ẹ̀ni.
0: Ok.
5: Mo padà mú mọ́ mi kúrò ní ilé ọkọ wọn.
0: Ah.
5: Fẹ́ pé ibi ilé ọkọ tánkọ bímọ ìtàn bí mi fún.
0: Ẹlẹ́ padà mú wọn sí.
5: Bẹ́ẹ̀ni.
0: Ó dẹ̀ tẹ̀lé yín kúrò.
5: Ṣebí mi ni aláṣẹ.
0: Ok. Ó dà kò sí wàhálà sá. Ẹ ṣe. Hello.
6: Kàlẹ́ o.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá sá.
6: Orúkọ mi ni Ọba Yusufu láti ìlú Delta.
0: Láti ìpínlẹ̀ Delta.
6: Bẹ́ẹ̀ni nílùú Ọ̀gàrà.
0: Ọ̀gàrà ok mo ń gbọ́ yín sá.
6: Ẹ ṣe gidi gan pẹ̀lú ètò tẹ́gbẹ́ wáyé.
0: Yes sir.
6: Ṣẹ́rí ìyàwó tí ó bá ti ní ọkọ rí. Ó ṣòro fẹ́ o.
0: Kí ni ìdí? Kí ni ìdí sà?
6: Ìdí ẹ̀ pọ̀ gidi gan. Nítorí obìnrin tó bá ti ní ọkọ. Tó wá kọkọ sílẹ̀ láì jẹ́ pé ọkọ rẹ̀ ti kú.
0: Ok.
6: Tó jẹ́ ó sì bímọ síbẹ̀. Wàhálà ńlá ni.
0: Ó dà.
6: Wàhálà ńlá ni. Kọ́nà kó dáhùn kó sàrán láwọn obìnrin ni.
0: Ẹ ṣe.
6: Ẹṣẹ̀ gan ó dàrọ.
0: Yes sir. Mo rí àtẹ̀jíṣẹ́ yín, ó dẹ̀ ń pa mí lẹ́rìn-ín bí eyi ẹnìkan kọ. Hello, ta ló wà ń bí o?
7: Hello, Mr. Ọ̀rọ́pọ̀ láti Ìjẹ̀bú Òde.
0: Mr. Ọ̀rọ́pọ̀ láti Ìjẹ̀bú Òde.
7: Bẹ́ẹ̀ sà.
0: Ọ̀rọ́pọ̀ nínú ọ̀rọ̀ tá a jọ ń sọ lálẹ́ yìí.
7: Jẹ́rí ọ̀rọ̀ tó ń sọ lálẹ́ yìí sà, jẹ́rí ó léwu díẹ̀, kò tún léwu náà sà.
0: Ó yá ẹ jẹ́ ká gbọ̀.
7: Jẹ́rí pé wọ́n obìnrin bímọ fún ọkọ.
0: Bẹ́ẹ̀ sà.
7: Pé ó bímọ fún ọkọ tẹ́lẹ̀, àti pé wọ́n á pàdé ọkọ tó bímọ fún. Pé obìnrin tí kìí ṣe olójú kòkòrò, ebi tó dẹ̀ wà.
0: Kò ní ìtẹ́lọ́rùn bẹ́ẹ̀.
7: Kò ní ìtẹ́lọ́rùn bẹ́ẹ̀. Kì í pé ó kí ẹni tó bímọ fún tẹ́lẹ̀ pé ìwọ́ wà ń bẹ̀. Tó obìnrin ló wà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ sà.
0: Ó dà.
7: Obìnrin ni.
0: Ọwọ́ obìnrin ló wà, kì í ṣe ọwọ́ ọkùnrin.
7: Ọwọ́ obìnrin náà ni a lè sọ pé wà á gbọ́ ọkùnrin lè lójú kòkòrò kóbìnrin máa lójú kòkòrò sà.
0: Ok. Tó bá tiẹ̀ tó wá ń nawọ́ kankan sí obìnrin lè ní rárá, òun gbà kó ń kú mi ò ṣe mọ́.
7: Tó bá pé òun gbà kó ń kú akóbílẹ̀ tó bá pé ẹ̀mí òjò sí lára obìnrin.
0: Ẹ ti ohun tí mò ń gbìyànjú láti sọ bẹ́ẹ̀ yẹn kò ṣẹ́ mọ̀, tọkùnrin bá tiẹ̀ náwọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn sí obìnrin yẹn. Obìnrin yẹn ló máa wá sọ pé rárá mi ò ṣe mọ́. Ohun tí mò ń gbìyànjú láti sọ láàrin yẹn nìyẹn pé ọwọ́ obìnrin ló wà.
7: Ó wà lọ obìnrin náà, ó tún wà lọ ọkùnrin. Kọ́lọ́ba tún eléyìí bá kò ṣe sà.
0: Ẹ ṣe.
7: Mr. Ọ̀rọ́pọ̀ láti
0: Ìjẹ̀bú Òde. Ẹ ṣe.
7: Yes sir.

0: Orúkọ yín bo lẹ ti ń pè wá?
1: Láti ìgbà tó.
0: Mo ń gbọ́ yín.
1: Ó lé wo ewu wà ń bẹ̀ yẹn.
0: Lọ́nà wo?
1: Ẹ ṣe nígbà tí ẹni obìnrin wọn ti pín ìyá. Wọ́n tún wá ríra wọn ní lójijì.
0: Kì í ṣe lójijì o, nǹkan ṣíṣe wà.
1: O ti yé mi bẹ́yẹn. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣẹ́hùn pé ẹni tó bá ti fẹ́ ìyàwó tó ti gbìmọ̀ rí.
0: Bẹ́ẹ̀ni.
1: Tọ́mọ
0: ti
1: wà. Ti
0: pa àwọn pọ̀.
1: Ti kú.
0: Bẹ́ẹ̀ni.
1: O ti mọ̀ pé ìyàwó ní ìyàwó ló fẹ́.
0: Ah.
1: Bẹ́ẹ̀ni kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀.
0: Ok.
1: Bẹ́ẹ̀ni.
0: O da.
1: So bó ṣe rí nìyẹn ìyàwó ní ìyàwó ló bẹ́ẹ̀.
0: Kò sí wàhálà sà. Ẹ ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Yes sir.
1: Bí o bá ṣọ́ra lẹ́ fún wa mẹ́ta.
0: Ah tó ẹ ṣe o. Ẹ lóòótọ́ ló wà ń bí o. Orúkọ yín bo lẹ ti ń pè wá?
2: Ibrahim ló sọ̀rọ̀ látọ̀wọ̀.
0: Láti ọ̀wọ̀ mò ń gbọ́ yín sà.
2: Ẹ kú ètò.
0: Yes sir.
2: Mo wá máa fún yín ṣe.
0: Àmì.
2: To the extent de ètò tẹ́ ń sọ yìí, program tẹ́ ń sọ lálẹ́, àfi Sunday kan lọ́sàn-án.
0: Ní ọ̀sán òní yìí.
2: Ilé mi yẹ lé mi gangan.
0: Ok sà. Oya mò ń gbọ́ yín ní pápá o.
2: Gọ́tà wá find out ta fàyọ́ mi bẹ̀ ni pé lóòótọ́. Tóbìnrin bá fi ọkọ lẹ̀ tó bí tó ti wá padà rí àkírí tó wà níbẹ̀ wọ́n ti lè develop lára ara wọn but ìkan tó lè ṣẹlẹ̀ ni pé
0: táyé
2: pé lè tán ká wọn tó ń fúnra wọn lépè.
0: Tó jẹ́ pé ṣe ni wọ́n jà.
2: Pé wọ́n jà pé wọn ti ẹ̀ fẹ́ rí ní ara wọn látàn mọ́.
0: Ok. Ó já. Ẹ lóòótá ló wà ń bí o.
3: Hello sir.
0: Obìnrin ló pè. Mo ń gbọ́.
3: Hello sir.
0: Yes sir. Orúkọ yín bo lẹ ti ń pè wá?
3: Látọ̀ mo ti ń pè yín mọ́mi Stella ló ń pè yín sà.
0: Yes ma.
3: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé.
0: Yes ma.
3: Obìnrin tó bá ti lójú kòkòrò. Òun ló máa ń ṣerú ẹ̀.
0: Ok.
3: Nǹkan tó ṣe fun kó tó kọ sílẹ̀. Ṣé ó ti wá yàtọ̀ ni? Tó bá jẹ́ pé ebi ló ń pa nígbà tó fílẹ̀ àbí ó ń ná. Tó ti wá yàtọ̀ ní ojú kòkòrò ni. Irú ẹni bẹ́ẹ̀ ṣe ló yẹ kó lọ kú sọnù. Á lọ kú sọnù tó bá débẹ̀. Torí nǹkan tó ogun tó ń jà tó fi kúrò. Á padà lọ forí ẹ̀ kó àtọkùnrin àtobìnrin irú bẹ́ẹ̀ wọ́n forí ń kógun tí ò da ni. Ojú kòkòrò ni.
0: Bọ́kùnrin bá tiẹ̀ náwó ẹ̀ kò yẹ kó da lóhùn mọ́.
3: Kò yẹ kó da. A sọ pé nǹkan tó ṣe tẹ́lẹ̀ ò tẹ́ òun kò tiẹ̀ yẹ kó máa sọ̀rọ̀ sà. Tọ́mọ bá wà ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ mà.
3: Wọ́n lè máa sọ̀rọ̀ ọmọ. Tó bá jẹ́ irú èmi tó sọ bẹ́ẹ̀ sí mi nǹkan tó ṣe sí mi tí mo fi fílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Ṣé ó ti
0: fílẹ̀ ni?
3: Ṣèbí ìwà ni èéfín níwà ó sì wà lára ẹ̀ ojú kòkòrò ló máa ń pa wọ́n irú ẹni bẹ́ẹ̀ ṣe ló yẹ kó lọ kú sọnù. Ọmọ tó bá dẹ̀ ti dàgbà kò ní ìdí àti mú ìyá ẹ̀ lọ́lẹ̀ bàbá ẹ̀ á máa tọ́jú ìyá ẹ̀ á máa tọ́jú bàbá ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn
0: sà. Akẹ́kọ̀ọ́ wà lórí ọwọ́ ẹ̀.
3: Bẹ́ẹ̀ ni sà ojú kòkòrò ló máa ń fa gbogbo wọn yẹn. Ojú kòkòrò dẹ̀ máa ń pààyàn ni.
0: Adúpẹ́ mà.
3: Ọlọ́run á fún yín ṣe sà o.
0: Àmì o ẹ ṣé o.
3: Yes sir.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá? Ó já. Ẹ lóòótá ló wà ń bí o?
4: Afa láti ní ìyọ rẹ̀.
0: Yes sir.
4: Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ láti ẹ̀kọ́ la ń gbọ́. Wọ́n ní ó ṣe ọ rí. Ó sọ̀rọ̀ ó sì ní wọ́n ti ń sọ̀rọ̀ yìí. Àmọ́ ẹni tí mo ní lọ́dọ̀.
0: Bẹ́ẹ̀ sà.
4: Mo tọ́rọ̀ sí ẹ̀.
0: Ẹ gba ẹ̀rí wọn jẹ́.
4: Gbogbo lọ́dọ̀ lọ.
0: Ọ̀gbẹ́ni Folúwa sà.
4: Gbogbo nǹkan tẹ́gbà wa fẹ́ ṣe láyé.
0: Bẹ́ẹ̀ni.
4: Láti ti ọ̀tọ́ lọ́hùn síwájú. Àwọn ò ní dìbò
0: fún
4: ẹ. Ṣé ìgbà míì ẹlòmíì ga
0: wọn.
4: Òun ni wọ́n ṣe onínkan yẹn ó sì padà wà rẹ̀ yìí. Ní gbẹ̀gbẹ̀ yìí. Ó lè
0: Wọ́n ní ìjà máa dé lẹ́yìn ẹ̀ kò sí bó ṣe máa jẹ́. Orúkọ yín bo lẹ ti ń pè wá sà.
5: Prophet Emmanuel láti ìlú Àní ni.
0: Inú mi dùn pé ó jẹ́ òjíṣẹ́ Olúwa.
5: Ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn bàbá?
0: Yes sir.
5: Mọ̀mọ́ tí ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn.
0: Bẹ́ẹ̀ni.
5: Ó rí òdodo ọ̀rọ̀ sọ.
0: Ok.
5: Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì olójúkòkòrò ni wọ́n. Ṣé obìnrin tí ó fi ọlọ́pàá mú ọkọ lé ẹ̀mejì wọ́n dẹ̀ fi àwọn sílẹ̀ ṣé òun lọkọ yẹn fẹ́ padà fẹ́ tó bá yá tó fi ní àkọọ́lẹ̀ burúkú nílẹ̀ tàbí èyí tó kó gbogbo ẹrù ọkọ lọ
0: nígbà tó
5: wà àdẹ́dẹ́gbẹ́ tí ọkọ yẹn wá ní láárí tọkùn yẹn balẹ̀ ṣé àwọn fẹ́ pé wọ́n jọ jìyà iṣẹ́ yẹn ni bàbá.
0: Yes sir.
5: Ṣé rí ọkùnrin tó bá ti lójú kòkòrò?
0: Bẹ́ẹ̀ sà.
5: Àti ọkùnrin tó bá ti lójú kòkòrò.
0: Bẹ́ẹ̀.
5: Ikú burúkú.

0: Ọlọ́gà kó gbogbo àmọ́ sí.
1: Àmì.
0: Ẹ
1: ṣé o.
2: Ilé ayé tẹ̀rí ẹ, ìjìnlẹ̀ ní.
1: Mo mọ̀ọ́mọ̀ fààyè lẹ̀ dáadáa fáwọn èèyàn láti pè wọlé. Ẹ lóhùn ta ló wà ń bí o.
0: Ẹ̀lú.
1: Orúkọ yín bo lẹ ti ń pè wá sà.
3: Mo ṣì sàgbà yìí láti ọ̀rẹ́.
1: Yes, sir.
3: Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ta kókó ni.
1: Yes, sir.
3: Ohun tó bá sì kọjú sẹ́nìkan tó kọ ẹ̀yìn sí ẹlòmíràn. A ò mọ bí ọmọ mi ṣe ní oyún fún ọkùnrin kan kó tó di kókó mẹ́. So, ó máa ń fa ohun tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Bóyá ṣe ni ó kàn gboyún lọ́dọ̀ ọkùnrin yẹn táwọn òbí ẹ̀ ni ó máa fẹ̀. Bóyá nǹkan kan mìíràn ló ti wọn kúrò lọ́dọ̀ ara wọn. So, ṣùgbọ́n láti kàn déédé kàn ń dẹ́mu pé
1: kò dáa
3: obìnrin tó ti bímọ ní ṣòro fẹ́.
1: Ó ṣe díẹ̀ èèyàn tún gbọ́dọ̀ àwọn kankan tó rọ̀ mọ́ lágbọ́dọ̀ wò kó tó di pa máa sọ.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣé. Ọ̀gangan bíi tí mò ń lọ gangan ni ajínrere Moses Ajayi sọ yẹn. A gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ pé kò dára. Ohun tó rọ̀ mọ́ gangan la gbọ́dọ̀ kọ́kọ́ wò. Ẹ lóhùn ta ló wà ń bí o. Ní pápá orúkọ yín bo lẹ ti ń pè wá.
4: Adébíyí Akinola ló ń sọ̀rọ̀.
1: Yes, sir.
4: Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kọ̀ndíṣàn ló ń lé obìnrin míì kúrò lé ọkọ.
1: Bẹ́ẹ̀ni.
4: Ló dẹ̀ ń dá obìnrin míì padà sí lọ.
1: Ohun
4: tó bá ṣẹlẹ̀ ní ilé ọkọ tó ti kú yẹn. Òun ló yẹ ká wò ká dẹ̀ rò. Kì í ṣe pé ọmọ á ní pé obìnrin kò ṣe ń fẹ́ torí pé ó ti lọ́kọ rí. Ìyẹn ò ṣeé ṣe.
1: Ẹ ṣé.
4: Tó omi tí omi ti rò ní Adébíyí Akinola.
1: Ẹ ṣé o.
4: Pátákùnù.
1: Ẹ ṣé.
2: Orí wa dára, bàbá ra dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
1: Bí n bá kúrò lórí ètò.
2: Olúwa fún wa lọ́wọ́.
1: 08138 55 03 88 nọ́mbà mi nìyẹn 08138 55 03 88 ẹgbọ́n mi dáadáa 08138 55 03 88 àbí lórí àwọn ìtàkùn ayélujára Facebook ẹ̀kan tẹ́ Dayo Olówó kan dé àsìkò mi gbogbo ẹ̀ á gbé wá o lórí YouTube ẹ lè tẹ̀lé wa ń bẹ̀ lórí TikTok wa ẹ lè tẹ̀lé wa ń bẹ̀ pẹ̀lú orúkọ yẹn ẹ ṣe mo mọ rírì yín lórí YouTube yẹn Dayo Olówó kan dé TV nìyẹn iwájú lọlọ́kọ tèmi ń gbé mi lọ kì í ṣẹ̀yìn lórúkọ Olúwa tàtìlẹ́yìn gbogbo àwọn tó nílé ayé. Kì í ṣèrò ẹ̀yìn ẹni iwájú ni wá Dayo Olówó kan dé lórúkọ tèmi ó di ọjọ́ mẹ́jọ.

0: Mi ọmọ bi o ti gbóhùn yìí o.
1: Kábíyèsí o.
0: Wòlí rẹ̀ ń gun òkè lọ́wọ́.
1: Oh yes sir.
0: Orí òkè ẹ̀rin mọ̀.
1: Ẹ o.
0: Ni mo fi nira gùn yìí.
1: Kábíyèsí o.
0: Èdìdí àárín èmi àti Olúwa.
1: Oh yes sir.
0: Láti gun òkè yìí.
1: Ẹ o.
0: Ní ìgbà 25.
1: Bẹ́ẹ̀ni o.
0: Nínú ọdún ẹyọ kọ̀ọ̀kan.
1: Oh yes sir.
0: 25 times.
1: Ẹ o.
0: Mo ti gun ọdún tó kọjá.
1: Kábíyèsí o.
0: Ọdún kejì mi rè.
1: Yes sir.
0: Mo ti fẹ́ gùn já.
1: Àjàniwáyé.
0: Ti ọdún kejì.
1: Oh yes sir.
0: Ní ìgbà 25.
1: Kábíyèsí o.
0: 580 step. Mo kẹ́ ni o.
1: Jésù.
0: Egun aṣọ ni mọ́lẹ̀.
1: Jésù.
0: Tó fìyà jẹ ọmọ ilé yín.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó lànà.
1: Amẹ́ Jésù.
0: Máa sàmì ó yẹ kó lànà.
1: Amẹ́.
0: Egun tó sọ ọmọ ilé yín mọ́lẹ̀.
1: Orúkọ Jésù.
0: Tó fi ojú pọ́n wọn.
1: Orúkọ Jésù.
0: Ìnira mi tí mo fi ń gun òkè yìí.
1: Ayérayé o.
0: Ṣé ni wọ́n ń dì mí mú gòkè?
1: Bẹ́ẹ̀ni o.
0: Irinú ẹsẹ̀ mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ń gún ẹran mi.
1: Jésù.
0: Ìnira yìí pọ̀.
1: Ó yẹ sà.
0: Irinú ẹsẹ̀ yẹn.
1: Kábíyèsí o.
0: O ṣe mọ̀ pé láti Ìbàdí dé Orókú.
1: Ó yẹ sà.
0: Irin nìkan ló wà ń bẹ̀.
1: Ẹ o.
0: Ó ń gún ẹran mi báyìí.
1: Ayérayé Ọlọ́run.
0: Inú ìnira ni mo wà.
1: Jésù.
0: Mo rán àṣejáde.
1: Orúkọ Jésù.
0: Nínú ìnira yìí o.
1: Orúkọ Jésù.
0: Egun ti fojú pa àwọn ọmọ ilé yìí.
1: Orúkọ Jésù.
0: Egun yẹ gbiná.
1: Amẹ́ Jésù.
0: Ó gbiná o.
1: Amẹ́ Jésù.
0: Ó gbiná o.
1: Amẹ́ Jésù.
0: Egun.
1: Orúkọ Jésù.
0: Afojú pọ́n ni.
1: Àdániwáyé o.
0: Ẹ́ẹ̀.
1: Oh yes.
0: Egun.
1: Ẹ o.
0: Àfàyè sùn ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ṣé o lè kí gbàdúrà yìí?
1: Oh yes.
0: Ẹ máa kọ́.
1: Ẹ o.
0: Egun ilé wa.
1: Egun ilé wa.
0: Tí ń pa àwọn ọmọ ilé wa lójú.
1: Tí ń pa àwọn ọmọ ilé wa lójú.
0: Tí ń mú wọn ṣàṣetìláyé.
1: Tí ń mú wọn ṣàṣetìláyé.
0: Jáde lára mi.
1: Jáde lára mi.
0: Ó yẹ ó yẹ ó yẹ ó yẹ.
1: Orúkọ Jésù. Àmì mímọ́ o. Egun ilé wa. Tí ń pa àwọn ọmọ ilé wa lójú. Tí ń mú wọn ṣàṣetìláyé. Oya. Jáde. Oya. Jáde. Oya. Jáde.

0: sùn.
1: Sẹ́dẹ̀ lè gbàdúrà yìí báyìí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ara àdábalẹ̀ jà.
0: Jésù.
1: Olúwa ro ti nira mi o.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Má ro tẹ̀sí àwọn èèyàn
0: yìí. Kábíyèsí Ọlọ́run o.
1: Tó bá rí tí mò ń mí.
0: Ó yẹ sà.
1: Òkè yìí lé ni o.
0: Jésù.
1: Òkè yìí lé ni o.
0: Jésù.
1: Àwọn tá a jọ ń gùn náà mọ̀ o.
0: Ó yẹ sà.
1: Ẹ jù ẹ máa ké.
0: Ẹ o.
1: Ẹ jù ẹ máa kígbe.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ègún ilé bàbá mi.
0: Ègún ilé bàbá mi.
1: Ègún mi mo ti láyà.
0: Ègún mo ti láyà.
1: Ègún mi mo ti lọ́kọ o.
0: Ègún mi mo ti lọ́kọ o.
1: Ègún ibi tó bí mi sí o.
0: Ègún ibi ó bí mi sí.
1: Ti ń pín tí mú àwọn ọmọ ológo ṣàṣetì ilé wa.
0: Ti mú àwọn ológo ṣàṣetì ilé wa.
1: Ti mú ọmọ ológo ṣàṣetì ilé wa.
0: Ti mú àwọn ológo ṣàṣetì ilé wa o. Kábíyèsí Ọlọ́run.
1: Bó lọmọ ológo ṣe máa ṣàṣetì.
0: Ayérayé Ọlọ́run.
1: Ó gbogbo wáyé.
0: Bẹ́ẹ̀ni o.
1: O sì ń ṣàṣetì.
0: Jésù.
1: Gbogbo tó ń ṣe láyé.
0: Ó yẹ sà.
1: Wọn jẹ́ ó yọrí sí rere.
0: Àtọ̀.
1: Pẹ̀lú ọjọ́ orí rẹ.
0: Báwo.
1: Àṣeyọrí rẹ dà.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Bọ́ ọ̀run sọ̀rọ̀.
0: Orúkọ Jésù.
1: Irú adalẹ̀.
0: Jésù.
1: Àjínà serú bìyà.
0: Jésù.
1: Ìyá àkóbá dalẹ̀.
0: Jésù.
1: Gbogbo ẹni lè sàmì.
0: Ayérayé o.
1: Ègún yẹn gbin dẹ.
0: Àmì Jésù.
1: Ṣé ilé sàmì méje?
0: Ó yẹ sà.
1: Ṣé ṣe méje?
0: Bẹ́ẹ̀ni o.
1: Ègún ilé bàbá rẹ.
0: Orúkọ Jésù.
1: Ègún tó bí pẹ̀lú ẹ.
0: Orúkọ Jésù.
1: Ègún ẹ̀jẹ̀.
0: Àdániwáyé o.
1: Tí mú ọmọ ológo ṣàṣetì.
0: Jésù.
1: Ẹ wo bí ó ti sàmì méje o.
0: Ẹ jẹ́ ni o.
1: Ègún yẹn gbin dẹ.
0: Àmì. Àmì. Àmì.

0: mẹ́jẹ̀ sùn.
1: Màmá àti bàbá tó ń gbọ́ mi.
0: Ó yẹ sà.
1: Ìnira tí mo fi gún ọkẹ yìí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Má jẹ̀mú wípé.
0: Ábí ẹ̀ṣọ́ lọ́rùn.
1: Yóò bí ẹ̀rí fún ọ.
0: Mẹ́jẹ̀ sùn.
1: Yóò bí ẹ̀rí fún ọ.
0: Mẹ́jẹ̀ sùn.
1: Àní yóò bí ẹ̀rí fún ọ.
0: Mẹ́jẹ̀ sùn.
1: Ẹ̀rí rẹ la yẹ fẹ́ gbọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ti ń bì ẹ́ léèrè.
0: Kábí ẹ̀ṣọ́ lọ́rùn.
1: Ọ̀sán máa ń rí ẹ. Ojoojúmọ́.
0: Yẹ́sà.
1: Mo máa ń mú owó lọ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ bá wa ṣe ọrẹ ìṣe àkáǹtì. Wọ́n rí ẹ bó ṣe ń ṣe.
0: Wọ́n ti rí ẹ.
1: Ní gbogbo ọjọ́.
0: Ó yẹ̀sà.
1: Wọ́n retí ẹ̀rí rẹ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Mo kéde.
0: Yẹ́sà.
1: Igun òkè mi yìí.
0: Orúkọ Jésù.
1: Pẹ̀lú ìnira mi.
0: Orúkọ Jésù.
1: Kó bí ẹ̀rí fún ọ.
0: Jésù.
1: Kó bí ẹ̀rí fún ọ.
0: Jésù.
1: Mo ti rẹ̀ mí.
0: Agbaniwayọ̀.
1: Mo kéde. Kì yóò sí ìnira mọ́láyè rẹ.
0: Mi jẹ́ sọ.
1: Kì yóò sí ohunkóhun tó ń fi ìnira ṣe mọ́.
0: Mi jẹ́ sọ.
1: O ní fi ìnira ṣe ohunkóhun mọ́.
0: Mi jẹ́ sọ.
1: O ní fi ìnira náwó mọ́.
0: Mi jẹ́ sọ.
1: Olúwa ní kí gbogbo èèyàn rú ẹbọ.
0: Kábíyèsí o.
1: Ẹsẹ̀ ẹbọ.
0: Ẹsọ̀

balẹ̀ brandi moto lóríṣiríṣi ẹ̀yin olóṣèlú iléeṣẹ́ lala ẹ má bọ̀ bọ́lá sprint gajúẹ̀ bọ́lá sprint gangan lóríṣiríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àǹfààní ńbẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphics design lọ́dọ̀ wa bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customized t-shirt pẹ̀ ẹ gbàgbé ẹ̀ ẹ̀dúnwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa number 6 sùúrù lérè lẹ́yìn MTN office along ìdí ìrókò sun water nípínlẹ̀ ogun la wà fẹ́ kùnrin rẹ̀.